0: live it, my father.
1: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
2: Ẹkú dédé àsìkò yìí àyẹ̀yọ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
1: Tó kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
2: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
1: Làwọn tẹ́ tún kó dé báyìí.
2: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
1: Èló ni àwọn solar system yìí.
2: Owó tí ò kan ni léegun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
1: Ṣé n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
2: Bẹ́ẹ̀ni.
1: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
2: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
1: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
2: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
1: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
2: Bẹ́ẹ̀ni.
1: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
2: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá tó jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà ilé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
1: Láìṣe náà nẹ́pà.
2: Ara o.
1: Lọ́dọ̀ yín báyìí.
2: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
1: Ẹni tó bá ní ìdí solar freezer.
2: Bẹ́ẹ̀ni.
1: Ó wà lọ́dọ̀ yín.
2: Ó wà nílé iṣẹ́ wa.
1: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
2: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, D/6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yọ̀ of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House, 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé NEPA lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yìn ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí yẹ́lò building yẹn, GoTV building, ẹ sì máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office, A-Frames Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
1: Ẹ̀jẹ̀ àtùmú lẹ́ẹ̀kan sí
2: 0 8 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
1: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ, má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
3: Wẹ́pà!
1: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè, wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kó oru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kó oòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kó oòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi atẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Ní ìgbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bá rí ibẹ̀ ní pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́ pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlò náà nú ilé, bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo. Yọjú séyìí kéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnu bepo, wọ́n wà ní Signal Strength. Patent Office, Go TV Yellow Building, Legbe UBA Bank, Ajiloso Adu Ekiti, number 123, Signal Strength House, Go TV Yellow Building, Oba Osupa Road, Old Hospital Road, Akure, Ati, Adjacent Baba Adashin House, Oke Ogunowo, Tofimo Ephraim Plaza, Legbe Polaris Bank, Ikari Akoko, Falaye Epe 081-01-04-2804.
0: Keep it locked on Adaba.

0: Adaba. FM la ń gbọ́.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn olùgbé àtàwọn ọmọ bíbí Ìdúàní níjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ nípínlẹ̀ Ondo ni wọ́n ti ṣe àfihàn àṣà wọn báyìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àkọjá ìwé ọdún àṣà nílùú ọ̀hún èyí tó sọ̀nà ìṣọ̀kan nílùú náà pẹ̀lú dídáàbòbò àṣà àti láti lè jẹ́ kí àwọn ìran tó ń bọ̀ lọ́nà kí wọ́n láǹfààní àti mọ àṣà wọn. Níbi ètò ayẹyẹ ọ̀hún òun náà ló wáyé ní ààfin aláàní ní Ìdúàní níbi tí àwọn èèyàn agbègbè bíi mẹ́fà tààtìrí ọ̀wáàní amùsìgbò ìṣùrẹ́ ìyáyù àkọ́ àti ìṣẹ́wà tó jẹ́ pé wọ́n ti ṣe àfihàn onírúurú àwọn àṣà. Níbẹ̀ òun náà ni wọ́n ti jó ijó jíjó wọ́n kọrin ìbílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe àfihàn àwọn àṣà tí wọ́n sì bọ́ sínú aṣọ onírúurú. Aláàní ti Ìdúàní ọba Olúfẹ́mi Olútóyè ó ṣe àpèjúwe ọdún àṣà náà gẹ́gẹ́ bí eléyìí tó ṣe pàtàkì láti lè rí dájú wípé wọ́n dáàbòbò àṣà ìlú ọ̀hún kí wọ́n sì ní àwọn tó jẹ́ ọ̀dọ́ tí ń bọ̀ kí wọ́n mọ̀ nípa àṣà wọn. Ọ̀rọ̀ àwọn èèyàn kí wọ́n pa gbogbo àwọn ohun tí ó bá ní ṣe pẹ̀lú ìkùnsínú tí wọ́n bá ní síra wọn tì kí wọ́n sì sọ́nà àlàáfíà àti ìṣọ̀kan pẹ̀lú àlàyé wípé àwọn tí wọ́n jẹ́ àlejò tí wọ́n wà ọ̀hún kí àwọn náà kí wọ́n gbádùn ara wọn. Bákan náà ẹ̀wẹ̀ ni ẹni tí ó ṣe agbátẹrù àṣà ọ̀hún bá Ṣọ̀run Gbẹ̀ngà Ìdòwú ó ní ìgbésẹ̀ ètò náà òun jẹ́ pé wọ́n gbé kalẹ̀ láti ṣe ayẹyẹ àṣà eléyìí tó jẹ́ ti Ìdúàní tí ó sì kó gbogbo àwọn ọmọ bíbí ìlú Ìdúàní tí ó kó wọn papọ̀ láti lè sọ́nà ìdàgbàsókè ìlú náà. Bákan náà ẹ̀wẹ̀ ni aṣíwájú ti Ìdúàní Ọ̀túnba Délé Ọlápẹ́jù lòun náà pè fún kí àwọn ará ìlú ọ̀hún kí wọ́n nílé lóko àtìlẹ́yìn odi kí wọ́n ṣiṣẹ́ papọ̀ fún ìlọsíwájú àti ìdàgbàsókè ìlú náà. Iṣẹ́ ni ọ̀rọ̀ lọ́dà bí nǹkan nílùú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá lẹ́yìn tí àwọn tó jẹ́ agbébọn kan tí wọ́n dìyà mọ́ra ogun tí wọ́n ní wọ́n ṣe ìkọlù sí àwọn ikọ̀ tí wọ́n ṣe ètò ìpolongo ìbò fún ipò gómìnà ní ìpínlẹ̀ náà lẹ́gbẹ́ òṣèlú APC. Iṣẹ́ ni àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún ni wọ́n ní wọ́n dẹgbọ́dẹ nígbà tí wọ́n ń padà bọ̀ níbi ìwọ́de eléyìí tó jẹ́ pé wọ́n ṣe níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti farapa. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́wọ́ fi ẹ̀sùn kan ẹni tí ó jẹ́ akójanu ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà Ọláwálé Akérèlé wípé òun náà ló kó àwọn èèyàn tí wọ́n wá ṣe ìkọlù sí wọn wá. Ṣùgbọ́n iṣẹ́ ni Akérèlé ọ̀hún ó ní irọ́ tó jìnà sóòótọ́ ó ní ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan pẹ̀lú àlàyé pé iṣẹ́ ni òun kọjá lọ ní ojú ọ̀nà ìṣọ̀kan kó tó di wípé tí òun sì pàdé àwọn tí ó jẹ́ pé wọ́n ṣe ìwọ́de ọ̀hún. Ó ní iṣẹ́ ni àwọn ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn rẹ̀ iná jẹ́ pé wọ́n yin ìbọn sókè nígbàtí láti fi tu àwọn èèyàn kan lẹ́yìn tí àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún tí wọ́n jẹ́ alátìlẹyìn tí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn lákọlákọ sí àwọn. Wàyí o, ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti wá ṣe ìwọ́de tí wọ́n sì ń pè fún kí wọ́n fi kélé òfin kí wọ́n fi gbé asòfin ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule ló ti fi léde báyìí wípé àwọn ìlànà ètò ọrọ̀ ajé tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe iná ti ṣe àfikún owó èyí tí wọ́n ní fún ìdàgbàsókè káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Sule ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbàtí ó ń gbàlejò àwọn ikọ̀ ètò ìròyìn iléeṣẹ́ ààrẹ àti ikọ̀ Renew Hope Ambassador èyí tó jẹ́ pé wọ́n wá sí ìpínlẹ̀ náà láti wá ṣe àbẹ̀wò sáwọn iṣẹ́ àkànṣe ìjọba nípínlẹ̀ ọ̀hún. Gómìnà ọ̀hún ó ní ìpínlẹ̀ Nasarawa iná ti ṣe àwọn onírúurú iṣẹ́ àkànṣe èyí tí owó rẹ̀ tó tó bíi 90 billion náírà pẹ̀lú bí ó ṣe ní owó tí ìjọba tí àwọn rí gbà láti àpò ìjọba ni ó tún ti pọ̀ sí tí ò sì jẹ́ kí àwọn tó bọ̀ mọ́ lọ ya owó láti fi ṣẹ́ kankan. Ó ní owó tí ìpínlẹ̀ náà tó ń gbà iná gbéra kúrò ní 4.4 billion tó ì ti wà ní bíi 14.16 billion lẹ́yìn tí wọ́n ti yọ owó ìrànwọ́ kúrò lórí epo. bákan náà ni sele o ni àfikún owó tí wọn pa wọlé ọhún ló fún ìṣèjọba rẹ láǹfààní láti yàwó sí ètò ẹkọ ètò ìlera àti iṣẹ ọgbìn tó fi mọ ẹkọṣẹ ọwọ bákan náà ẹwẹ ni ọwọ agbóríyìn fún àwọn ètò eléyìí tí ìjọba àpapọ orílẹèdè nàìjíríà èyí tí wọn ṣe ọhún fi mọ ètò fìyà àyè sílẹ fún àwọn iléeṣẹ láti lè ṣiṣẹ ẹni tó jẹ olùdámọràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ètò ìròyìn àti ìbánisọ̀rọ̀ báyọ̀ ọ̀nànúgà ló léwájú àwọn ikọ̀ ọ̀hún. Ìròyìn ní kùtù àìlẹ́ngbọ́ láti ìkànnì àdàbà fm 88.9 àkúrẹ́ ìlú ìlaramọ̀kínláwà tá a ti ń gbóhùn sátẹ́gùn tá a bá padà dé. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló ti ṣetán láti bẹ̀rẹ̀ èròjà pípèsè èròjà ìfètòsọ́mọ bíbí lábẹ́lé à ń padà bọ̀ ẹ̀kú kalẹ̀.
0: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ mọ́ni ìjánu ọmọ.

yìí wípé àwọn ti ṣetán láti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn èròjà ìfètò sọmọ bíbí lábẹ́lé nílẹ̀ Nàìjíríà láti lè mú àdínkù dìbà àwọn èròjà ọ̀hún eléyìí tí wọ́n ń kó wọlé látòkè òkun tí ó sì ṣe àǹfààní fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí gan. Ẹni tó jẹ́ mínísítà fọ̀rọ̀ ètò ìlera nílẹ̀ Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Mohammed Ali Patti iná fojú ọ̀rọ̀ yìí iná filéde nílùú Abuja lásìkò tí ó ń ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìlera àti ọ̀rọ̀ ìfètò sọmọ bíbí náà. Ní ṣe ni Patti ọ̀hún ó ní àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ló jẹ́ pé yóò wúlò fún wọn pẹ̀lú àlàyé wípé eléyìí gan náà yóò ṣe àtìlẹyìn fún ọ̀rọ̀ ètò ìlera ètò ẹ̀kọ́ àti àwọn ètò ìrónilágbára. Bákan náà ẹ̀wẹ̀ ó ní àwọn àgbékalẹ̀ eléyìí tí wọ́n fẹ́ ṣe ọ̀hún ni yóò fún àwọn tí ọ̀rọ̀ kan iléeṣẹ́ tọ̀rọ̀ kan àti lájọlájọ láǹfààní àti tẹ̀lé àwọn ìlànà eléyìí tó yẹ. Mínísítà fún ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí ọ̀gágunfẹ̀yìntì Christopher Musa ló ti fi léde báyìí wípé ìfẹsẹ̀rinlẹ̀ àyíká àti ètò ààbò níná jẹ́ pé ọ̀pákùtẹ̀lẹ̀ ni fún ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé láti gbèrú sí dáadáa. Ó ní eléyìí gan náà ni yóò tún fa àwọn olókoòwò ni yóò tún fajú wọn mọ́ra láti wá lọ́gí ọ̀la àti wípé yóò tún ṣe ìrànwọ́ fún ọ̀rọ̀ ìpèsè iṣẹ́ àti mímú ìdàgbàsókè déba ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà ọ̀hún ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nílùú Èkó gẹ́gẹ́ bí ó ṣe ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fi ara rẹ̀ jìn láti pèsè àyíká eléyìí tó dùn ṣiṣẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Musa ọ̀hún kò ṣàtú wá pè fún ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn ìjọba àwọn olókoòwò àtàwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lè jẹ́ kí àfojúsùn ìdàgbàsókè ọ̀hún kójọ. Ọ̀wá gbóríyìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ìfarajìn rẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò àti ìfẹsẹ̀rinlẹ̀ ètò ọrọ̀ ajé. Ikọ̀ àjùmọ̀ṣe elétò ààbò ní apá ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi kélé òfin gbé àwọn afurasí méjì kan tó jẹ́ pé wọ́n ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn onísùmọ̀mí tí wọ́n sì tún rí àwọn owó èyí tó lé ní mílíọ̀nù 5 tí wọ́n rí gbà lọ́wọ́ wọn èyí tí wọ́n ní wọ́n lọ ń gbé fún àwọn tó jẹ́ onísùmọ̀mí nípínlẹ̀ Zamfara. Èyí ṣe ni ìfikélé òfin gbé ọ̀hún ńlọ wáyé látàrí bí àwọn ikọ̀ ọmọ ogun náà bí wọ́n ti ń gbéná wojú àwọn àtìláwí ọ̀hún nípínlẹ̀ Zamfara. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wọ́n ní ṣe ni wọ́n tún gba agbára lọ́wọ́ àwọn àdó olóró èyí tí wọ́n ti gbìn sí abúlé kan tí wọ́n pè ní Jabanda níjọba ìbílẹ̀ Sumi ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ojú ọ̀nà padà fún lílò. Bákan náà ẹ̀wẹ̀ ni ẹni tí ó jẹ́ Bani Magaji àti níjọba ìbílẹ̀ Sinkafi ó tún fi léde wípé àwọn ikọ̀ ọmọ ogun náà ni wọ́n gbéná ojú àwọn onísùmọ̀mí ọ̀hún tí ó sì mú kí àwọn onísùmọ̀mí náà kí wọ́n fi ẹ̀yìn rìn padà. Wọ́n ní ọ̀kadà àtàwọn aṣọ ológun tó fi máwọn nǹkan míì ni wọ́n rí gbà lọ́wọ́ wọn. Lábala eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Flying Eagles orílẹ̀-èdè Nàìjíríà ni yóò mọ kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Burkina Faso báyìí lónìí níbi ìdíje àṣekágbá ti WAFB Under 20 Championship eléyìí tó jẹ́ pé ó ń wáyé. Ìdíje ọ̀hún ó jẹ́ pé yóò sọ gan bí wọn ó sì ti kójú òṣùwọ̀n fún ti ọdún tó ń bọ̀ nínú ìdíje ọ̀hún eléyìí tí orílẹ̀-èdè Ghana ti yọ́ gba àlejò rẹ̀. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Flying Eagles ọ̀hún ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn Abdul Mukaba náà ló jẹ́ pé ó ń bojú wo bí ó sì ti láǹfààní àti tún gba ìdíje ọ̀hún padà báyìí lẹ́yìn tó ti gbà á lọ́dún 2024. Orílẹ̀-èdè Nàìjíríà ló ti wá fẹ́ wò ó bí wọn ó sì ti gba ẹ̀san padà lórí bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Burkina Faso bóyá ti nà wọ́n ní abala àkọ́kọ́ ìdíje ọ̀hún pẹ̀lú àmì ayò 2-0. Ǹjẹ́ kí n tó parí ìròyìn ní kùtù àì fún ti àárọ̀ tòní kókó tá a mẹ́nubà rí lẹ́ẹ̀kan sí i.
àti fún ìròyìn wípé àwọn olùgbé àtàwọn ọmọ bíbí ìdúrà ní ìjọba ìbílẹ̀.

0: ládù tẹ̀mù.
1: Adé Kànmí.
0: Ló jẹ bẹ́ẹ̀ yóò dùn ọ̀wọ́ yẹn.
1: Ó tọ́jú àwọn ọmọ ẹ̀ o.
0: Lù ká yẹ fọ ó dìgbò jẹ.
1: Ó ti pọ́dọ̀ kan.
0: Bí màmá ti gbẹ̀yìn yà sọ́ lẹ̀ wọ̀.
1: Iwájú ànábì yóò gbẹ̀yìn sí
0: ẹni bàjẹ́.
1: Ẹ̀yìn yóò káwálẹ̀
0: ẹni ká
1: àlàájá.
0: Káre oyè mi.
1: Ọmọ mẹ́ta ẹ̀jọ̀ gbá koríko.
0: Màmá yìí máa méjì tù kú àwọn ọmọ ẹ̀ yìí máa ń rọ̀ já.
1: Tọ́jú ọmọ.
0: Lápá ilé ìdùnmọ̀rẹ̀ kọ́ mẹ́tọ́ ayé wa òtù ajẹ́ dalẹ̀ dalẹ̀.
1: Ó ti pọ́dọ̀ kan.
0: Lu oyà sí mi wọ̀.
1: Àwọn ọmọ ò tí ìwé ro.
0: Fọ́ọ̀kì má dọdọ̀ yé wa
1: o. Oyà sí màmá àsígbé.
2: Bẹ́ẹ̀ni ó ti bẹ̀rẹ̀ rẹ̀ yìí o.
0: Jẹ́ ọdọ́gún oṣù kẹrin.
1: 2027.
0: Ọ̀chájà bú màmá.
1: Kì máa dojú mẹ́.
0: Ọmọ gbọ̀n ìyá mọ́pẹ́.
1: Kànábì.
0: Fọjú yìí wọ́n

0: of a dove.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
2: Ètò ìgbéyàwó láyò.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
6: CDK, sọ́yẹ́ díẹ̀.

0: this.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jẹ́ agbọ́kan ò sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CD Care. Ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD Care. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé. Ẹ kú kalẹ̀.
2: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sílé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn atúwá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí tá fẹ́ máa ra bí sólà ìnvátà kankan àtúntà ní CD Care. Atúwá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CD Care app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo wá wò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan CDK wà fún ni. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wá rí tonímọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín. Kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀. Torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó wó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbàyé gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀, mo lè mọ́ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CDK ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbé wá fún mi, màá tún mọ́ sanwó lọ. Ṣé bẹ́ẹ̀ ti má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni? So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CDK mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀. CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn báyìí, àyè tẹ́ ẹ mọ fi owó yín sí, ẹ mọ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ ká káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Fẹ̀tọ́tì Pharmacy, Olúwatoyè Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó pípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé. Ẹ tẹ̀lé wọn CD Care, ó dìgbà kan náà ẹ ṣeun.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Fẹ̀tọ́tì Pharmacy, Olúwatoyè Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
4: CD Care there for you.

0: of a dove.
1: Ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni ilé-iṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kìí ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa. Láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wàá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà náà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
2: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
3: Abba aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Aba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Aba Mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ gbúgbà ó da alágbò ara 24/7 Aba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Aba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
1: Bẹ́ẹ̀ ni ìjáwá ìjà ò sí always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture yìí. Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53. Tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire o.

ọpẹ́ yẹmí jọ ọ̀dá òun náà ló kọ tèmi jẹ́ o. Akú sinmi ò ní ọpọ́ rẹ̀ náà láò ṣe lókè ìpẹ́. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ọ̀kan ìjèjì ká mọ mu wá. Àwọn kókó kòkó kókó eléyìí tó wà nínú ẹ̀.

0: àkọ́kọ́ eléyìí tó wà lọ́wọ́ mi lórí ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun ni. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ránṣẹ́ pé àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC kan. Ọgbà bẹ́ẹ̀ ó ní Oyetola ń lọ sọ̀rọ̀, ó ní wò ó bó tilẹ̀ wù kó fi òǹtẹ̀lú Tinubu jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn ò nẹ́kọ́ má fìdírẹmi, Oyetola ò lọ sọ bẹ́ẹ̀ Fadélékè. Lórí ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun náà tún leléyìí, àwọn àjọ ìlú tọ̀rọ̀ kan wọn ti kẹ́gbàjarè lórí ọ̀rọ̀ wàhálà àti ìtàkùrọ̀sọ eléyìí tó ń ṣẹlẹ̀. Ọgbà bẹ́ẹ̀ ni wọ́n fi kélé òfin gbé kọmíṣánná kan. Iléeṣẹ́ ọlọ́pàá lọ́jà wípé wọ́n ti ṣekú pa afurasí kan tó jẹ́ adarí àwọn tí ó ṣekú pa ọba àlàyé kan ní ìpínlẹ̀ Imo. Ńṣe ni wọ́n ti ṣekú pa á, ọgbà bẹ́ẹ̀ ni wọ́n tún rí àwọn nǹkan ìjà olóró gbà. Ní ìpínlẹ̀ Jigawa òun náà leléyìí, iléeṣẹ́ ọlọ́pàá ti fi kélé òfin gbé àwọn afurasí mẹ́fà kan. Wọ́n tún rí àwọn ayédèrú owó wọ́n tún rí lọ́wọ́ wọn. Àjọ elétò ìdìbò wọ́n ti ṣe àfikún gbèdéke fífi orúkọ àwọn olùdíje fún ipò gómìnà àti tọmọlẹ́gbìmọ̀ asòfin sọwọ́ fún ètò ìdìbò ọdún 2027. Èyí àtàwọn kòkòrò mi ò náà lẹ́gbọ̀ọ́ láàárọ̀ tó ní ẹwà nǹkan kẹ fìdílé ẹjẹ́ àtúnjọjẹ gbádùn ẹ̀ mú padà bọ̀nà ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi, ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba ayé òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá, ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixure.

láti ìpínlẹ̀ ọ̀ṣun gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ti ránṣẹ́ pé àwọn tó jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n tó bíi 84 lórí wàhálà eléyìí tó ń ṣẹlẹ̀. Ààrẹ orílẹ̀-èdè yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló ti ránṣẹ́ pé àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC tó tó bíi 84 báyìí ní láti ìpínlẹ̀ ọ̀ṣun wá sí ilé ìjọba Làbújá látàrí bí wọ́n ṣe ní aáwọ̀ òǹṣẹlẹ̀ àti ẹ̀pín òǹṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣáájú ètò ìdìbò gómìnà eléyìí tí ó wáyé ní 15 ọdún eléyìí tá a wáyé ní. Ìròyìn fi ni wípé ńṣe ni ààrẹ ọ̀hún lọ́jẹ́ pé ó ránṣẹ́ pé àwọn tó jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún ló ránṣẹ́ pé wọ́n sì pàdé lórí bí ọ̀rọ̀ wàhálà bóyá ti ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí tí ó jẹ́ pé wọ́n ní àwọn èèyàn ọ̀hún ni ó jẹ́ pé wọ́n lọ síbẹ̀ pàápàá jùlọ lórí bí ọ̀rọ̀ yìí ṣekú pa ni bí ó ṣe tún ti ń wáyé ṣáájú ètò ìdìbò èyí tí ó wáyé. Iléeṣẹ́ ọlọ́pàá làwọn náà ni wọ́n ti fi léde wípé kò dín ní àwọn èèyàn tó tóbi 30 níye èyí tí wọ́n ní wọ́n ṣekú pa lórí ọ̀rọ̀ òṣèlú ní ìpínlẹ̀ ọ̀ṣun gẹ́gẹ́ bí ètò ìdìbò ọ̀hún bóyá ti ń súnmọ́ ètílé báyìí. Ìwé ìròyìn Punch onúgbèjáde láàárọ̀ tòní.

lórí ọ̀rọ̀ ètò ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà tún leléyìí. Àwọn àjọ ìlú tọ̀rọ̀ kan lọ́jọ́ pé wọ́n ti ké gbàjarè lórí aáwọ̀ àti wàhálà ilé tó ń ṣẹlẹ̀. Ní bó ṣe ti kù fẹ́ báyìí kí ètò ìdìbò gómìnà kò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí ó wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún tá a wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn àjọ ìlú ni wọ́n ti ké gbàjarè lórí aáwọ̀ àti lórí àwọn ìtàpórógan eléyìí tó ṣeéṣe kí ó tún wáyé, tí wọ́n sì ń pè fún kí àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà INEC àti àwọn ikọ̀ elétò ààbò gbogbo kí wọ́n rí dájú pé àlàáfíà jọba kí ètò ìdìbò kó sì mọ́ nìkọnukọ́họ̀ nínú. Èyí ló wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe ní wàhálà òṣèlú ó tún bọ̀ ń ràn mọ̀ bí iná yẹ́ ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ní wọ́n tún fi kélé òfin wọn ti gbé kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ náà, yìí ni Máyọ̀wá Adéjọ́rìn. Bákan náà ni ìṣẹ̀lẹ̀ yínyìn ìbọn ló tún wáyé níbi ètò ìpolongo ìbò tẹgbẹ́ òṣèlú APC tán ló wáyé nílùú Iléṣà, níbi tí wọ́n ti ní ọmọ ọdún méjìlá kan gan náà, wọ́n ní ó tún farapa. Ìṣẹ̀lẹ̀ yìí àwọn ikọ̀ àjọ ìlú enough is enough àti àwọn míì tí wọ́n kóra wọn jọ ni wọ́n ti wá fi ẹ̀dùn ọkàn wọn hàn báyìí lórí ohun tó ṣeéṣe eléyìí tó ṣeéṣe kó wáyé pàápàá jùlọ lásìkò ètò ìdìbò tó ń bọ̀ yìí. Bákan náà ni wọ́n rọ àjọ elétò ìdìbò, àwọn ọlọ́pàá, àjọ DSS, àwọn ikọ̀ ọmọ ogun kí wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ, kí wọ́n sì yẹra fún ọ̀rọ̀ à ń ṣe bákan lọ́rọ̀ ọ̀rọ̀ òṣèlú pẹ̀lú àlàyé wípé ìkìlọ̀ ni wọ́n tún ṣe pàápàá jùlọ ṣáájú bí ètò ìdìbò bí ó ṣe ti ń wáyé. Wọ́n sì ní kí wọ́n wà ní ojúlá lákàn fi sọ̀rí. Ìwé ìròyìn Nigerian Tribune onúgbéjáde láàárọ̀ ni. Bákan náà ẹ̀wẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ibẹ̀ náà mo sì wà. Oyetola òun ló jẹ́ pé ó ti ta sí ẹni tó jẹ́ gómìnà Adeleke. Ó ní ọba àfòǹtẹ̀lù Tinubu jù bẹ́ẹ̀ lọ, ìyí ò ní kọ́ má fìdí rẹmi. Ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé lórí omi yìí ni Gbóyèga Oyetola ló ti sọ di mímọ̀ báyìí fún gómìnà Adémọlá Adeleke wípé kó gbáradì fún ìfìdírẹmi ò lẹ́tọ̀ ìdìbò gómìnà tó ń bọ̀, pẹ̀lú àlàyé wípé ìfòǹtẹ̀lù ààrẹ Bọ́lá Ahmed Tinubu eléyìí tó ń ṣe kò lè mú kó borí. Mi ń ṣe ni Oyetola òun ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tó ń bá àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC, àwọn tọ́rọ̀ kan àtàwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú ń sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ ọ̀hún iná jẹ́ pé ó fi ìdí rẹmi sí ọwọ́ Adeleke lọ́dún 2022 lẹ́tọ̀ ìdìbò tó wáyé, tó sì dáhùn sí ẹ̀sùn èyí tí gómìnà tí ó fi kàn wípé ẹgbẹ́ òṣèlú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC àtàwọn adarí ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún iná jẹ́ pé ńṣe ni wọ́n ń fẹ́rọ mọ ẹgbẹ́ òṣèlú Accord àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà ṣáájú ètò ìdìbò eléyìí tó jẹ́ pé ó ń bọ̀. Nígbà tó ń sọ̀rọ̀ èdè Yorùbá náà ló fi sọ̀rọ̀ Oyetola, ó ní ẹ wo Adeleke bóyẹ ti ń sọ wípé wọ́n fẹ́rọ mọ́ àbí wọ́n hu ìwà kan, ó ní ṣe ni gómìnà òun kò tí ì mọ̀ pé òun ó fi ìdí rẹmi, ó ní kódà ìyìn ṣe ni ìgbà tí ètò ìdìbò tó bá parí tán ni ó tó mọ bí ṣe ń lọ. Ìyìn ṣe ni ó ní kódà bí ó ṣe ti fi òǹtẹ̀lú Tinubu, ó ní yìí kò ní kí ọ má fìdí rẹmi. Ìwé ìròyìn Punch onúgbéjáde láàárọ̀ tòní.

Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣe àfikún gbèdéke ọjọ́ èyí tí àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n gbọ́dọ̀ fi orúkọ àwọn tó jẹ́ olùdíje sọwọ́ fúnpọ̀ gómìnà àti tọmọlẹ́gbìmọ̀ asòfin fọdún fẹ́tò ìdìbò ọdún 2027. Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣe àfikún gbèdéke ọjọ́ táwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n gbọ́dọ̀ fi orúkọ àwọn olùdíje wọn sọwọ́ fẹ́tò ìdìbò gómìnà àti tọmọlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ fún ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027. Àjọ ọ̀hún ó ní gbèdéke ọ̀hún ó ná jẹ́ pé wọ́n ti kọ́kọ́ sọ wípé yóò parí tẹ́lẹ̀ ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 tá a wà yìí, ṣùgbọ́n tó yẹ pé wọ́n ti fi wọ́n ti ṣe àfikún ẹ̀ di ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún 2026 tá a wà yìí ni. Àjọ elétò ìdìbò wọ́n ní àfikún ọ̀hún kò sẹ́yìn àrọwà èyí tí àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n pè fún pé kí wọ́n fún àwọn ní àsìkò sí láti lè parí gbogbo àwọn ìlànà fífi orúkọ àwọn tó jẹ́ olùdíje sọwọ́ náà sí orí ìtàkùn ayélujára wọn. Àjọ elétò ìdìbò ọ̀hún lọ́wọ́ kéde àfikún ọ̀hún nínú àtẹ̀jáde tí ẹni tó jẹ́ kọmíṣánná fún àjọ elétò ìdìbò ọ̀hún tó tún jẹ́ alága ìgbìmọ̀ ètò ìròyìn àti ìlàwọn olùdìbò lọ́yẹ̀ Mohammed Kudu Haruna ti Ofita. Ìwé ìròyìn Leadership òun ló gbé jáde láàárọ̀ tòní.

0: ọgbà bẹ́ẹ̀ lórí ìròyìn eléyìí ni àjọ elétò ìdìbò ni wọ́n tún ti sọ̀rọ̀ báyìí lórí ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà yìí tí ó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun gẹ́gẹ́ bí àjọ elétò ìdìbò ń bọ́ sí ní àǹfààní tí wọ́n fún àwọn olùdìbò èyí tí wọ́n pe wọ́n fẹ́ pààrọ̀ káàdì ìdìbò wọn àbí wọ́n fẹ́ gbé lọ sí ibòmíì wípé ńṣe ni àǹfààní ọ̀hún òní yóò parí ni òní olónìí ti ṣe ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2026 ta wà yìí àjọ elétò ìdìbò wọn ni ṣàlàyé wípé gbèdéke ọjọ́ ọ̀hún òun náà ló jẹ́ pé wọ́n fún wọn láti lè ṣe ìlànà àkọọ́lẹ̀ gbígbé ìlànà káàdì ìdìbò wọn ọ̀hún ṣíṣe gbígbé ta àti láti lè rí dájú pé wọ́n parí gbogbo ìlànà náà kó tó di wípé ètò ìdìbò ọdún 2026 yìí tọ́jẹ́ ti gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun tí ó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún tá a wà yìí parí àwọn ọ̀nà tí pé gbogbo gbígba ojúlówó káàdì ìdìbò ní ìpínlẹ̀ ọ̀ṣun ló ti bẹ̀rẹ̀ ṣáájú ilé àti lórí ọ̀rọ̀ fífi orúkọ sílẹ̀ ló ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìléní-ogún oṣù keje ọdún tá a wà yìí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ọdún tá a wà yìí látàrí bí àpọ̀lọpọ̀ àwọn èèyàn bí wọ́n ti ní wọn ò láǹfààní ó ń kojú ìnira pàápàá jùlọ àwọn olùdìbò láti gba káàdì ìdìbò wọn. ìwé ìròyìn leadership náà ló gbé jáde láàárọ̀ tòní. ìròyìn eléyìí náà tó tún wà lọ́wọ́ mi rèé. àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti dóòlà ẹ̀mí àwọn èèyàn bíi 23 tí wọ́n jí gbé nípínlẹ̀ Zamfara. àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti dóòlà ẹ̀mí àwọn arìnrìn-àjò 23 kan èyí táwọn onísùmọ̀mí tí wọ́n jí gbé nígbà tí wọ́n rin ìrìn-àjò ní abúlé Magazu níjọba ìbílẹ̀ Save ní ìpínlẹ̀ Zamfara. àwọn ọmọ ogun wọn fi léde wípé ìdóòlà ẹ̀mí ọ̀hún ná jẹ́ pé wọ́n ṣe ní àná òde yìí látàrí bí wọ́n ti gbọ́ olobó ilé ìtọ́ ta wọn lórí ìjínigbé ọ̀hún àníṣe ni àwọn ọmọ ogun ni wọ́n gbéná wojú àwọn tó jẹ́ onísùmọ̀mí náà èyí tí wọ́n kó àwọn tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ ìrònú ọkọ̀ ọ̀hún lọ sí inú igbó tí wọ́n sì fi àwọn ìrù náà sílẹ̀ nígbà tí ọwọ́ dùn wọ́n pẹ̀lú bí wọ́n ṣe ti wá dóòlà ẹ̀mí àwọn 23 náà báyìí tí àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún ń ṣe ni wọ́n ti kó àwọn èèyàn náà tí wọ́n sì ti dóòlà ẹ̀mí wọn. ìwé ìròyìn punch vangard onógbé jáde láàárọ̀ tòní. mo kó ń bẹ ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Imo. iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti ṣekú pa adarí àwọn ikọ̀ kan tó jẹ́ pé wọ́n ṣekú pa ọba àlàyé kan wọ́n tún gba àwọn nǹkan ìjà olóró lọ́wọ́ wọn. àwọn ikọ̀ àkànṣe elétò ààbò iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti ṣekú pa afurasí kan tó jẹ́ ògbóòkù tó jẹ́ pé òun gan náà ló wà nídìí bí wọ́n ni wọ́n ṣekú pa ọba àlàyé kan ní Ochia Kingdom ní ìjọba ìbílẹ̀ Ọ̀hájì Ẹgbẹ́mà nípínlẹ̀ Imo yìí ni ọba eze paulinus Ekwueme nínú àtẹ̀jáde èyí tí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní Owerri tí wọ́n fi ta nílùú Owerri èyí ni hani inedu ó ní àwọn ikọ̀ elétò ààbò iná jẹ́ pé wọ́n ṣe àṣeyọrí náà látàrí ìwádìí eléyìí tí wọ́n ṣe lórí ikú ọba àlàyé ọ̀hún. ìwé ìròyìn Nigerian Tribune onógbé jáde láàárọ̀ tòní. àwọn agbébọn kan ni wọ́n ti ní wọ́n jí àwọn èèyàn méjì tí wọ́n jẹ́ àgbẹ̀ tí wọ́n sì ń béèrè 100,000 naira ìpínlẹ̀ Ondo ohun leléyìí náà ti ṣẹlẹ̀. àwọn agbébọn kan ni wọ́n jí àwọn àgbẹ̀ méjì kan ní ilẹ̀ olújì òkègbó níjọba ìbílẹ̀ ilẹ̀ olújì òkègbó ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sì ń béèrè 100,000 naira báyìí kó tó di pé wọ́n lè tú wọ́n lẹ̀. ìṣe ni àwọn èèyàn ọ̀hún ni wọ́n ń ṣiṣẹ́ nínú oko wọn kó tó di pé àwọn àtìláwí ọ̀hún ìṣe ni wọ́n jẹ́ pé wọ́n yalù wọ́n tí wọ́n sì ní wọ́n jí àwọn èèyàn náà gbé wọgbó lọ. ẹnìkan tó jẹ́ àgbẹ̀ Yemi Ọmọwálé eléyìí tó jẹ́ pé orí kóyọ náà lọ́wọ́ àwọn àtìláwí ọ̀hún sọ dímọ̀ wípé ìṣe ni wọ́n jẹ́ pé àwọn àtìláwí agbébọn ọ̀hún ni wọ́n kọlù wọ́n ní inú igbó náà pẹ̀lú ìbọn AK-47. ìwé ìròyìn the sun onógbé jáde láàárọ̀ tò ní. 08162519991 08162519991. Hello, ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ ṣeun o.
1: Ẹ kú ètò bàbá mi.
0: Ẹ ṣeun.
1: Orúkọ mi ni Wòlíì David Solomon. Ẹ̀mí ń bẹ láti ìlú Ọkà Kókó.
0: Ó yà ń gbọ́ yín.
1: Mo máa pọ́ Ọlọ́run máa gba àkóso orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ
0: Jésù. Àmì o.
1: Adẹ́wà kí àwọn ológun wa náà tí wọ́n ṣiṣẹ́ takuntakun kí wọ́n dóòlà ẹ̀mí àwọn mélòó kan tí a gbọ́. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lọ́rọ̀ ètò ààbò yìí, àwọn tí wọ́n tún jí gbére lẹ̀ olùjì yìí mọ̀ pọ̀ Ọlọ́run máa tó wọn sílẹ̀. Abẹ́ àwọn ìjọba kan jọ̀wọ́ wọ́n bá wọn jáwé sọ̀rọ̀ ètò ààbò yìí. Ibi tó bá nídi security kí wọ́n jẹ́ kó wà níbẹ̀. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. 08162519991. Ẹ káàárọ̀.
2: Ayé ọpọ ẹmí jọ̀dá.
0: Ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀ o kojúmọ́.
0: Ẹ ṣeun.
2: Mo ń gbin àkàzà fàlùkù ní àtàyè dégbèsè.
0: Ó yà ń gbọ́
2: yìí. Ṣé ilé ọ̀rọ̀ tí Oyetola yẹn sọ pé gbogbo pírà kìta Adémọ́lá Adélékè ló ń ṣàtìlẹ́yìn fún aṣáájú Bọ́lá Ahmed Tinubu. Pé gbogbo ṣàtìlẹ́yìn jù bẹ́ẹ̀ lọ ìjákulẹ̀ lẹ́lọ máa padà rí. Òótọ́ ni ká wò lóòótọ́. Ìbò 2023 ò ṣàtìlẹ́yìn fún Tinubu ọjọ́ kí APC PDP wọlé mọ́ Ọlọ́sùn Tètì. Ọwọ́ Adásìkò ìdánwà dìbò yọ wá lọ ṣàtìlẹ́yìn fún Tinubu. Kọ́ máa retí pé gbogbo wọ́n máa retí pé ìjákulẹ̀ náà ló fara máa rí sí ni o. Tó bó ti yẹ ni Adémọ́lá Oyetola ti sọ yẹn.
0: Ẹ ṣeun. 08162549991. Ẹ jẹ́ àwọn ẹlòmíì. Hello, ẹ káàárọ̀.
3: Ẹ máa kojú mọ́ sá.
0: Ẹ ṣeun.
3: Ìwà ìlàgbọ́ ọlọ́run.
0: Àmì ẹ̀ ṣeun.
3: Níbẹ̀ ló kọ́ láti ìtàgùn lábẹ́ ìdí
0: àwọn. Ọyẹ dá sí.
3: Mo kí àwọn ológun wa pé wọ́n kún iṣẹ́ takuntakun. Pẹ̀lú kí wọ́n ṣe ilé àwọn tán ti rí ìgbà ọ̀pọ̀ ẹ̀dẹ̀fọ́ lọ. Láti wá tún bẹ́ẹ̀ ìjọba kan tó wà ní wọn lágbára dáadáa. Wọ́n bẹ̀rẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n jọ̀ fún gbàlásí aláyé o.
0: Hello, ẹ káàárọ̀.
4: Ẹ káàárọ̀ o.
0: Ẹ ṣeun.
4: Arákùnrin Ìjọ Ọ̀dà kú iṣẹ́.
0: Ẹ ṣeun o.
4: Ẹ kú sinmi ìní o.
0: Ẹ ṣeun.
4: Ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Káwọn ọmọ ẹ káàárọ̀ òjíire kí wọ́n jẹ́ kọpọlọ wà lórí wọn. Òṣèlú bóòbá ọ̀pá bóòbù àbù lẹ́sẹ̀ wọ́n ń bo la fẹ́ bá dé. Gbogbo ẹ̀mí àwọn tí wọ́n fi ń ṣòfò wọn ṣé wọ́n tún lè padà wá ṣòṣèlú? Ẹni máa ṣèlú kó dáa kò nídìí láti tàjẹ̀ sílẹ̀. Lọ Adá sọ̀rọ̀ Nàìjíríà o.
0: Àmì ẹ̀ ṣeun. Ẹ ṣeun o. Ẹ jẹ́ ń wo ẹnìkan àbí méjì sí. Ẹ ló ń ẹ káàárọ̀ o.
5: Ẹ káàárọ̀ sá.
0: Ẹ ṣeun.
5: Ẹkú Sunday ní
0: sá. Ẹ ṣeun.
5: Ẹni púpọ̀ òjijì lágbára ẹ̀jẹ̀.
0: Àmì àmì àmì àmì o.
5: Ìyá àfin Bọ́lá ti tó láti wàárọ̀ ọ̀kà.
0: Ó yà ń gbọ́ yín.
5: Ẹ jọ̀ọ́ ṣe rí nǹkan tí mo fẹ́ sọ. Ó ti tó oṣù kan mo ti tí kọ̀ mi ò fi wọlé ní ọ̀dọ́ ni. Wọ́n ní ohun èèyàn òun ni ohun Ọlọ́run. Ṣé ẹ rí gbogbo àwọn agbébọn àwọn adàlú bí wọ́n ṣe wà yìí

0: ọjọ́ tó ṣe gọ.
1: Yé má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
2: Bó ló ń sá lọ.
1: Rona Daddy Junior ọgbọ́n wo ló dá.
2: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ Vigo Kababa Capsule ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin ajábí dání. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówólé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kó ń jẹ́ ó wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wòkè. Finú kà á bí ó ṣe bòkèlè káì. Vigo Kababa Capsule irú kan ń ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
3: Live it, live it, my father.
4: ADABA.
3: 89 Adaba.
5: Where did you buy it?
6: CK!
5: Easy, yes, easy.
7: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbí ohun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà. Bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n ún. Lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
8: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sílé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn atúwá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí tá fẹ́ máa ra bí sólà ìnvátà kankan àtúntà ní CDCare. Atúwá kò lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀mọ sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo wá wò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan CDCare wà fún nìyẹn. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni? Ṣé wàá rí tonímọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín
7: wò
8: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀. Torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wá fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare wò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yẹn gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni. Màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún. CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ sanwó lọ ṣe bẹ́ẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ sanwó lọ. Nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi fóònù

0: bayin se ti ra awon yen wa ti o ti mo kin ka bo cdk o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba tin download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se nwole bo se njade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
1: office nigba to je pe ni epe kan kaakiri
2: ile ise wa wa ni exodus filling station lalojuko ofe to ti pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn cdcare ó dìgbà kan náà ẹ ṣeun.
2: Ilé-iṣẹ́ wa wà ní exodus filling station lálojúkọ ọ̀fẹ́ tó ti pharmacy olúwa tó yí quarters àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
3: cdcare there for you.
4: Yeah.

0: awolu solu dero pese.
1: Ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
2: More music on trendybeats.com.

0: 101.9 FM. Peace of a dove.
1: On your trap. Set.
2: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: if your television is doing this thing.
1: Keep it locked on Adaba FM.
2: On your track. Set.
3: Wọ́n sáré ìje yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: حتى مطلع الفجر.
1: أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. أتوكين كابو سوري أكوتوني تو إمالسين إيتي أكبي أمان أكيكو نيلة نيجيريا MSSN إكاتي إكملي أندو تيوان شيوني بوري أني توسي مابوا سورو لورو أواناني أمير يوسف عبدو أميد ohun ti won mo ba wa soro le lori o ni igbagbo ninu olorun oba bismillah
2: a'udhu minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillah was salatu was salam ala rasulillah wa ala alihi at-tahirin wa ashabihi ajma'in wa ba'd ayuha al-akhwan wa al-akhawat assalamu alaykum wa rahmatullahi wa barakatuh adawko fun olorun oba ọba tó ṣẹ̀dá ni kọ̀ọ̀kan wa ọba tó tún fún wa ní àǹfààní láti tún pàdé lónìí lórí ètò pàtàkì eléyìí tí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ mùsùlùmí ti orílẹ̀-èdè nàìjíríà ti ìpínlẹ̀ ondo tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ abẹ́lọ́mbà nuhanu ẹ̀ gbogbo àwọn tọ́lọ́mbà ń lò ní sábàbí fún ìtẹ̀síwájú ètò yìí kọlọ́hún kójọ kó bá san wọ́n ní ẹ̀sùn olóore kọlọ́hún kó mọ́ dùn wọ́n ní ládàá rẹ̀ fi dúnìyà wà láàkàrà. Bákan náà a kí gbogbo àwọn àgbàlagbà nínú ilé àti gbogbo àwọn ọmọ ẹ̀yà lọ́kùnrin lóbìnrin tí à ń tẹ́tí gbọ́ ètò yìí ní dédé àsìkò yìí abẹ́lọ́hún bá nù àánú ẹ̀ kọlọ́hún ọba kó ṣe é ní ọ̀rọ̀ láti inú ẹ̀mí lọ sínú ẹ̀mí kọlọ́hún kó jẹ́ kó wúlò fún wa kọlọ́hún kó dẹ̀ kó ṣe wá ní àǹfààní bírámàtì híyà arahama rahimi wala awula wala kuwata illa billahi al-aliyyil azim pẹlú ògo ọlọ́run ọba ní òní àkòrí eléyìí tí a ti jọ máa fi ń rán wa létí

0: ọ̀rọ̀ Ọlọ́run ọba, òun náà ni níní àgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run ọba, níní ìgbàgbọ́ tó jíǹdò níbi wípé Ọlọ́run ọba nìkan òun lálejì mọ́kàn ẹ̀. Ọlọ́run ọba nìkan òun ni ó lè ṣe oore fún wa. Oore tọ́lọ́run bá ṣe fún wa nìkan náà ni ó jẹ́ oore fún wa. Tí tọ́lọ́run bá pè lóore, kò lè jẹ́ oore fún wa. Bá a bá sì dúró ti Ọlọ́run ọba, ta nígbàgbọ́ nú ẹ̀ gẹ́gẹ́ bíi Mùsùlùmí, ẹni tó jẹ́ ojú ṣẹ̀ṣílẹ̀ fúnfin Ọlọ́run ọba, èrèǹjẹ tó pọ̀ ó wà nídìí eléyìí. A lè pè ní àtàwákúl ìlàlá, a sì lè pè ní àròjà ìlàlá, ká ní àgbẹ́kẹ̀lé inú Ọlọ́run ọba. Eléyìí ó ṣe pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé àwa onígbàgbọ́ òdodo, nínú ìgbésí ayé àwa Mùsùlùmí, torí pé àwọn olùmọ̀ẹ̀sìn wọ́n ṣe lálàyé wípé ohun tí wọ́n ń pè ní Mùsùlùmí, òun náà ni al-istislamu lillah, kí èèyàn ó jupá jusẹ̀ sílẹ̀ fún òfin Ọlọ́run ọba, kí èèyàn ó ṣetán láti fi ìfẹ́nú rẹ̀, láti fi tẹ̀lé ìfẹ́nú Ọlọ́run, láti lè fi tẹ̀lé àlàkalẹ̀ eléyìí tí Ọlọ́run ọba Àrékíọlá tó là kalẹ̀ fún wa. Tá a bá gbàgbé, Ọlọ́run ọba Àrékíọlá ó ti kulẹ̀ sọ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé òun ó máa rán ìtọ́sọ́nà àwọn Ọlọ́run ọba, òun ó máa rán sí wa lóòrèkóòrè nígbàkúgbà, ìyẹn níjọ́ tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀, tí Ọlọ́run ọba Àrékíọlá tí ó ń kádàrá pẹ̀lú sábàbù iṣẹ́ eléyìí tí èṣù tó ṣe lára ànábìwa Adam aleyhissalatu wassalam àti ìyá ńlá wa Hawa, níjọ́ tí wọ́n kó inú ọgbà àlìjẹ́nà pẹ̀lú jíjẹ èso tí Ọlọ́run ọba ṣe kíni o, tó ṣe léèwọ̀ fún wọn wípé kí wọ́n má jẹ. Ìyẹn ni Ọlọ́run ọba lò ní ìyẹn ló jẹ́ sábàbí fún kíkó inú ọgbà àlìjẹ́nà, pẹ̀lú pé ní ti ń bẹ nínú èròǹgbà Ọlọ́run ọba náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé à ń bọ̀ wálé ayé. Kí ni kálukú wa ká wá fi ọwọ́ wa ká fi ṣe kíni o, ká fi wá pèbùbù àbí ṣiṣẹ́ fún ibi tí ó jẹ́ ibùdé sí, ní kálukú wa lọ́dọ̀ Ọlọ́run ọba níjọ́ ọ̀gbìndàn kíọ́m. Nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tí baba ńlá wa Adam tí wọ́n jẹ èso àti ìyá ńlá wa Hawa, Ọlọ́run ọba sọ fún ọmọ méjèèjì pé nínú Súrọ́tul Bakara aya 38, Ọlọ́run ọba bá dáhùn bílá ìmìnà ṣètò ọ̀nà rọ̀jím, Ọlọ́run ní kò ná bí tu mí ní àjẹmí à fàìmà yá ti yẹ nẹ́kùn mí ní ìhúdà fámà tàbí àhúdà yá fálà ọ̀fun ní alẹ́ ìhìm wọ̀rẹ́ ọ̀hún ìhàzànún. Ọlọ́run ọba ní tọ̀ nígbà tẹ́ ti tẹ òfin mi lójúmọ́lẹ̀, tẹ́ ti yapa sílànà tí mo làálẹ̀ fún yín pẹ̀lú gbígba ìtànjẹ látọ̀dọ̀ Iblis Ashaitan, kọ́lọ́nà kó mọ́ sàmọ́ sọ wa kúrò níbi ète Ashaitan. Ọlọ́run ní kò ná bí tu mí ní a jẹ̀mí a, gbogbo yín pátá ẹ kú ònú ọgbà àlìjẹ́nà. Àwọn afọ́ onímọ̀ tẹ̀fṣẹ̀r wọ́n yẹ ká mọ̀ wípé kò ná bí tu mí ní a jẹ̀mí a tọ́lọ́run bá sọ ń bì yí, ó ń jẹ́ ká mọ̀ wípé a jẹ́ wípé àtà àti ànábì Adam àti ìyá ńlá Hawa àti gbogbo àwa àrọ́mọdọ́mọ ànábì Adama, gbogbo wa náà lọ́wọ́ bá pa láṣẹ níjọ́ náà wípé ká kó ònà ọgbà àlìjẹ́ náà o, ká máa bọ̀ wá sí kíni o, ká máa bọ̀ wá sórílẹ̀. Inú ọgbà àlìjẹ́ náà èèyàn ń ṣiṣẹ́ ńbẹ̀, inú ọgbà àlìjẹ́ náà orí kì í fọ èèyàn ńbẹ̀, inú ọgbà àlìjẹ́ náà kò sí wàhálà ńbẹ̀, gbogbo ìdààmú tó kúnlé ayé yìí à ń jí ni gbé ni, à ń pani ni, à ń hara wa lẹ́mọ̀ ni, à ń yẹra wa lọ́tọ̀ ni, nínú àlìjẹ́ náà kò sí eléyìí ńbẹ̀. Ṣùgbọ́n nítorí pé àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní ogun tí àwọn èèyàn ò bá fowó ṣe ẹ̀yìn àrò òun ni máa gbé, so òun ló fà á tó fi jẹ́ pé ó ó súnmọ́ láti láǹfààní àti fojú di òfin ọlọ́run ọba yẹn láti gba ìtànjẹ ṣàìtàn. Ọlọ́run ni a máa bọ̀ wálé ayé. Ìwà wálé ayé wa yìí ọlọ́run bá lòun ní fi wá sílẹ̀. Òun tún máa rán àwọn òjíṣẹ́ òun máa ràn sí wa. Òun máa rán ìtọ́sọ́nà òun máa ràn sí wa. Ọlọ́run ní fámọ́ tẹ́bi ọlọ́run ní fàímọ̀ ayé àti yẹnẹkún mí ní ìhùdà. Ọlọ́run ní gbogbo ìgbà ní ìtọ́sọ́nà èmi ọlọ́run ọba. Bá ṣe ṣe tá a fi padà rálù jẹ́ nẹ̀wọ̀. Bá ṣe ṣe tá a fi ṣòye láyé. Ọlọ́run ní gbogbo ìgbà lèmi máa ràn sí o. Fámọ́ tẹ́bi àwùdá àyà. Ọlọ́run wa lẹ́nikẹ́ni tó bá tẹ̀lé ìlànà èmi ọlọ́run ọba. Ẹni tó bá tẹ̀lé ìtọ́sọ́nà èmi ọlọ́run ọba. Ẹni tó bá gba rìsálà tọ́lọ́run bá fi rán àwọn ànẹ́bí rẹ̀. Tó bá gbà á tó mú lò tó ń tẹ̀lé tí ò rò wípé òun tún lọ́nà kan tóun tún gbà tóun tún fi gbọ́n ju òfin ọlọ́run ọba lọ. Ọlọ́run ní fàlà ọ̀hún fún ni àlẹ́yìn. Àwọn abọ́nímọ̀ tẹ̀sí wọ́n eléyìí ó ní ṣe pẹ̀lú ilé ayé. Kò ní sí bẹ̀rù bojó fẹ́ntọ́hún yẹn ilé ayé. Bákan náà wọ̀lẹ̀ hum zanun. Iyeju àwọn tí wọ́n bá gba ìtọ́sọ́nà tí ọlọ́run bá ń fi rán àwọn àrẹ́bí rẹ̀ sí wa yìí. Bákan náà tó bá di ní ọ̀la kìámà àwọn yìí o wọn ò ní sínú kíni o wọn ò ní sínú ẹni tí yóò bànújẹ́. Eléyìí ó ń ju wa níwèé wípé ọlọ́run bàbá lékè ọlá ó ń jẹ́ ká mọ̀ wípé lóòrèkóòrè lásìkò kásìkò ló ń ṣe kíni o lòun máa rán ìtọ́sọ́nà òun òjíṣẹ́ òun lòun máa rán sí wa. Èyí tó wá jẹ́ ìkẹyìn nínú àwọn òjíṣẹ́ tó rán wá òun náà ni arábìnrin muhammad sallallahu alayhi wa sallam. Eléyìí tí gbogbo àwọn èèyàn tí wọ́n kù lórílẹ̀ lónìí tí wọ́n gbọdọ̀ nígbàgbọ́ nínú ẹ̀ kí wọ́n dẹ̀ máa tẹ̀lé. Torí pé òun ni arábìnrin ìkẹyìn tọ́lọ́run bá rán mabuusu ramatan lílẹ̀ alamin. Òun lọ́lọ́run bá rán kó máa jẹ́ tọ́lọ́run bá gbé dìde kó máa jẹ́ àánú kó máa jẹ́ ìkẹ́ kó máa jẹ́ ìgẹ̀ fún gbogbo àgbáńlá ayé. Ọlọ́run bá àníbi yìí wá ní ọlọ́run bá sọ alukurani kalẹ̀ fún tó dẹ̀ fi ẹ̀sìn islam tó fi rán gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ó ti fi rán àwọn ànábì tó ti wá ṣáájú àníbà muhammad sallallahu alayhi wa sallam náà. Torí pé àníbà ibrahim alayhi salatu wa sallam òun ní àkọ́kọ́ mùsùlùmí tó lọ́wọ́ bá ṣe kíni o tó gbé islam tó gbé lọ́wọ́. Bákan náà àwọn àníbì tó wá lẹ́yìn rẹ̀ àníbì musa ni àníbì isa ni àwọn àníbì tó kẹ́gun sí wa níbí gbogbo wọn náà islam ni wọ́n ṣe. Ẹ̀sìn islam yìí náà lọ́wọ́ bá gbélé wọn lọ́wọ́. Kódà níjọ́ tí àníbì wa isa alayhi salatu wa sallam ti ń bẹ ní ọmọ òpó ńlo tí àwọn èèyàn lọ ń bi ìyá rẹ̀ maryam léèrè wípé bóo ló ṣe jẹ́ àmọ́ bàbá rẹ̀ ló ń sìn náà àmọ́ ìyá rẹ̀ ní alágbègbà bó lọ ti róyún bó lọmọ ṣe jẹ́ gbogbo ta ló fún ọ lóyún. Ọlọ́run bá yọ̀ǹda fún àníbi wa isa alayhi salatu wa sallam nínú àwọn miracle tó ṣẹlẹ̀ tí alukur'an gbé jáde tó yẹ pé ó ṣọ̀wọ́n nínú àwọn ìwé míì òun lélẹ́yìí. Àníbi wa isa ń jọ́ kí níjọ́ náà lọ́hùn lọ́mọ òpó ńlò lọ́mọ èké. Ó ń sọ fún àwọn ará ilé ìyá rẹ̀ wípé ẹ mọ́ dàrí àwọn láàmú o ìní abdullah bàdà ọ́dúnbìlẹ̀ àmì náà ṣàìtàn ọ̀nà rọ̀jìm. Àníbi isa tọ́pọ̀lọpọ̀ yẹn mọ̀ sí Jésù ó ń sọ fún àwọn ará ilé ìyá rẹ̀ níjọ́ náà lọ́hùn pé ìní abdullah èmi tẹ́ ẹ rí yìí ẹrú sin ọlọ́run ọba ni mí o. Ihun tí àníbi isa tó pe rẹ̀ níjọ́ náà lọ́hùn nìyẹn nínú Al-Qur'an. Ìní abdullah èmi tẹ́ ẹ rí yìí ẹrú sin ọlọ́run ọba ni mí o. Àtàní Al-Kitaba ọlọ́run ọba mi fún mi nítorá wájà á là ní nàbíyàn ó dẹ̀ ṣe mí ní ànábì rẹ̀ kì í ṣe pé ọmọ ọlọ́run ni ó ló ṣe òun ní ànábì rẹ̀ wájà á là ní mubaraka aina ma kuntu ó dẹ̀ ṣe mí ní ọmọ alálùbáríkà ní gbogbo ibi tí mo bá dé wà òsọ ní ibi sọlá àti wà zaka máa dùn tó àyà. Ọlọ́run ọba ń pa àwọn láṣẹ ìyẹn ànábì àyínsá ó ní ọlọ́run ọba pa àwọn láṣẹ kóhun máa kírun bí sọlá wà zaka kóhun sì máa yọ zaka máa dùn tó àyà ní gbogbo ìgbà tó ń bá ń bẹ láyé. Ẹ wò kán bẹ yẹn wà bá ọ̀rọ̀ ǹbẹ̀ wà lídẹ̀tì ó dẹ̀ tún pamí láṣẹ kí n máa ṣe dáadáa sáwọn òbí mi. Tá a bá wo àwọn ọ̀rọ̀ ànábì àyínsá yìí a máa rí wípé mùsùlùmí ni ànábì àyínsá alayhi salatu wa salam. Torí pé mùsùlùmí náà lẹni tí ń kírun fọlọ́hún mùsùlùmí lẹni tó ń yọ zaka mùsùlùmí lẹni tí ń gbà wẹ̀ tó jẹ́ pé òun sin lọ́hùn ó tún gbà pẹ́ẹ́nì kan ju òun lọ kì í ṣòun lọ lọ́hùn so bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ànẹ́bì bẹ́ẹ̀ náà ni ànẹ́bì muhammad sallallahu alaihi wasallam ànẹ́bì tó wá jẹ́ ànẹ́bì gbẹ̀yìn tọ́lọ́wọ́ bá náà sí wa yìí lábẹ́ ìmọ̀ alágbẹ̀kẹ̀lé nínú ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá wá nínú àwọn hayat tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún ànẹ́bì muhammad sallallahu alaihi wasallam kó fi lè bá a máa jẹ́ kìlọ̀kìlọ̀ àti wáàsí fún gbogbo wa fẹ́ni kọ̀ọ̀kan wa pàápàá jùlọ wa ta lórílẹ̀ lónìí nínú súrọ́tul bakara ìyẹn ni alukur'ani orí kejì verse 256 àti 257 ọlọ́run ọba ní àwùjọ́láì mìíràn ṣètò ọ̀nà ọ̀rọ̀ jim lá ẹ̀kọ́rọ́ àfi dín kọ́ni tàbá ìyànà rúṣìdù mìíràn lọ́gọ́ yìí ọlọ́run ọba ní ìwọ ànẹ́bì bá mi sọ fún wa lá ẹ̀kọ́rọ́ àfi dín ẹ̀sìn islam nìkan lẹ̀sìn lóòótọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ mọ̀ jí àwọn èèyàn ń pàṣẹ islam kò sí jẹni ń pa nínú islam kò sí dandan tó o bá ṣe islam ọ gbọdọ̀ ṣe kí ni o ọ gbọdọ̀ báyé kò sí nínú ṣe islam akálá ṣe òfin islam ní ọlọ́run bá fẹ́ ká máa fi darí ayé ọlọ́run wa ń dojúkọ àwa tá a jó nígbà gbọdọ̀ gbọdọ̀ kò sí jẹni ń pa nínú ẹ̀sìn gbogbo òfin tá a gbé kalẹ̀ kò sẹ́ni kankan tá a fọ́ọ̀sì nínú yín torí pé kí ni o kọ̀dí tàbá ìyànà rúṣìdò mìíràn lọ́gọ́ yìí ẹ rí ọ̀nà mọ̀ ó clear in tó jẹ́ nǹkan tó dáa ó clear kúrò níbi kí ni o kúrò níbi ọ̀nà àánú ọlọ́wọ́ ní ṣùgbọ́n fọ́mọ ìyá fúru bíi tọ́gùt wàyó mínú bìlà gbogbo ẹnikẹ́ni tó bá wá fi ìlànà èṣù sílẹ̀ gbogbo ẹnikẹ́ni tó yàgò fún ìlànà jàgídíjàgan gbogbo ẹnikẹ́ni tó yàgò fún ìlànà tó lè mú mu àlàáfíà wàá sáwùjọ ọmọnìyàn tó bá yàgò yẹn ni àwọn tọ̀gùt àwọn ìlànà tọ̀gùt nìyẹn àwọn iná à ń jí nígbé à ń pa ní ṣòwò à ń kówó òlu jẹ à ń fi ara ní ọmọnìkejì ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá yàgò fẹ́lẹ̀ yìí wàyó mìínú bìlà tó wá nígbàgbọ́ eléyìí tó jindò nínú ọlọ́run pé ọlọ́run ọba ọkàn ṣoṣo ni ọlọ́run ọba yìí òun ló yẹ kóun gbẹ́kẹ̀lé ọlọ́run ọba yìí nìkan náà ni ọba tó jẹ́ pé ó lè mú dáadáa báhùn òun ló sì lè jẹ́ kídàkejì ó ṣẹlẹ̀ ọlọ́run ní ẹni tó bá lè nígbàgbọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ ọlọ́run ní fàkọ́dì stamsaka bèlúrú wa ti lọ ó fọ́ ọlọ́run lè ń tọ̀hún yẹn ó ti gbá okùn ọlọ́run ọba tó yí ó ti gbá mú tó ṣe pókùn yìí lọ́n fìdọ́ màlà okùn náà ò ní já láéláé gbogbo ẹnikẹ́ni tó bá yàgò sí ìlànà jàgídíjàgan tó yàgò sí fún ìlànà ẹbọ tó mójútó ìjọsìn ọlọ́run ọba tó mójútó ìpayà ọlọ́run ọba tó gbẹ́kẹ̀lé ọlọ́run ọlọ́run lẹ́yìn tó yẹn ti gba okùn ọlọ́run ọba tó yí tí ò ní já láéláé ọlọ́run lẹ́yìn tó yẹn ti gba mú o láǹfìdọ́ màlà tí ò ní já láéláé wọ́n lọ ú sẹ̀mí ọ̀nà àlìm ọlọ́run ọba ní dájúdájú ọlọ́run ọba ọba tí ń gbọ́ lòun ọlọ́run ọba bákan náà àlìm ọba olùmọ̀ òun lòun tóun ti mọ ibi tọ́rọ̀ ní kálukú oṣù kínní o tí ó já sí abẹ́rẹ́ bá nú àánú ẹ̀ kọ́ ọlọ́run kó jẹ́ kọ́rọ̀ wá kó ṣe kínní o kó já sí dùnú nínú súrà tí à ń bá lọ yìí ní àyà 257 rẹ̀ ọlọ́run ọba tún wá fi ọwọ́ sọ̀yà fún gbogbo ẹnikẹ́ni tó bá jìndò níbi nígbàgbọ́ nínú ọlọ́run ọba ọlọ́run ọba ní ohun ọlọ́run ọba ọlọ́run wàlíyù lẹ́dínà àmẹ́nu òun ní ọ̀rẹ́ ààyò ọlọ́run ọba ní ohun àlọ́ ní ọ̀rẹ́ tímọ́tímọ́ fún gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ohun ọlọ́run ọba ọlọ́run wàlíyù lẹ́dínà àmẹ́nu yòkòríjù hùn mìíràn dùlùmọ́ tí ìlànúr ọlọ́run ọba lòun máa yọ gbogbo àwọn tó bá nígbàgbọ́ nínú ohun yìí òun máa yọ wọn kúrò níbi òkùnkùn ayé lọ síbi ìmọ́lẹ̀ eléyìí tí ó jẹ́ kí wọ́n ṣoríire ayé àtàlùkìyámà ọlọ́run ọba ló ń ṣàdéhùn yìí fún wa o ọlọ́run ọba ní ṣùgbọ́n wàlàrí ìnà káfàrù ẹ̀rẹ́ nikẹ́ni tí ò bá lọ nígbàgbọ́ tó jindò nínú ọlọ́run ọba ó wá ṣe àìgbàgbọ́ sí ìjọ kan ṣoṣo ọlọ́run ọba ó ṣe àìgbàgbọ́ sí pé ọlọ́run ọba nìkan òun ló tọ́ tó yẹ ká máa jọ́sìn fún ó ṣe àìgbàgbọ́ sí pé ìgbàlà ọ̀nà àbáyọ ọ̀nà oríire ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ló wà ọlọ́run láwọn ẹni kẹfẹ́rì ọlọ́run ní aolìyá òhun tọ́gùt ọlọ́run ní ọ̀rẹ́ tàwọn yẹn àwọn táwọn yẹn mọ̀ bá ṣe fàájì láyé kódà nínú níjọba rẹ̀ kíámà òun ní èṣù àtọmọlẹ́yìn rẹ̀ torí pé kí ni yókùrìjú náà hùn mina nuri ila zulumat awon atogun ti won yi awon esu awon ilana tesu la le won yi yo ma mu won kuro ni bi imole tolohun yo ma mu won kuro ni bi imole ododo lo si bi kini o lo si bi zulumat lo si bi okukun biribiri lo si bi okukun ayeraye olohun ba lo n salaye ba ti je ati ba ti je fun wa yi tawa na o kiyesi laarin ara wa gbogbo ẹnikẹni tó ń wọ wá kúwà ǹjẹ́ kò mọ rírì kú rí bí gbogbo ẹnikẹni tó yẹ pé tí ọlọ́run bò lábọ̀ tí ò làbọ̀ lọ́rùn ló ń làbọ̀ rẹ̀ lọ́rùn látàrí pé òun fẹ́ wá ayé ẹ wo báwọn yẹn ṣe ń ṣòfò ẹ wo bí àwọn yẹn ṣe ń pàdánù níbi kíni o níbi àìdúró tí òfin ọlọ́run ọba níbi ìmọ̀ fi agídí mọ̀ fi fẹ́ gbé ayé níbi ìmọ̀ fi agídí mọ̀ fi wà agbára ọlọ́run ní ulaika ashabu nar gbogbo àwọn tí wọn ń tẹlé lánàá èṣù wọnyí tí wọn ṣe ìgbàgbọ pẹlú tọlọrun ọba wọnyí ọlọrun ní bí wọn ti wò ó pọ tó ashabu nar ọlọrun ọba ní ìjọ ọnù náà ni wọn ò ń fi ya khalidun wọn ò mọ bẹńbẹ lọ gbére tí wọn ò ní kúrò ńbẹ ẹrí nǹkan jẹmọ ajẹ́ pé oríire tó ga ń bẹ níbi ká nígbàgbọ nínú ọlọrun ọba oríire tó ga nbẹ níbi ká gbẹkẹlé ọlọrun ọba ká kó àlámọ rí wa síwájú ọlọrun ọba àlekè ọlá bákan náà a ní ṣàì fi ọrọ anabiwa muhammad sallallahu alaihi wasallam láti fi kín níní ìgbẹkẹlé eléyìí tó jiná nínú ọlọrun ọba fún ọ̀nà àbáyọ ìṣòro ayé wa fún ọ̀nà àbáyọ àti gbé ayé gbádùn àti fún ọ̀nà àbáyọ àti rí ibùdé sí eléyìí tí ó jẹ oore tí ó sì jẹ́ ìfàyàbalẹ̀ fún wa ní ọjọ́ ọ̀gbìn alkiam nínú àdìs eléyìí tó gbajúgbajà yẹn tí ọ̀pọ̀lọpọ̀ wa tá a mọ̀ nínú tíra wa alimami nawawi àdìs eléyìí tí àfa wa sàábẹ́ pàtàkì ni tí gbogbo wa tá a mọ̀ sí abdullahi ibn habas habul habas radiyallahu anhuma kọ́lọ̀n kó bá a yọnu sí baba àtọmọ torí pé àwọn méjèèjì sàábẹ́ anabiwa muhammad sallallahu alaihi wasallam ni wọn bàbá yìí sàábẹ́ yìí ni wọn ń sọ fún wa wípé kúntù khalifa nabi sallallahu alaihi wasallam yawman wọn làwọn ń bẹ lẹyìn anabi muhammad sallallahu alaihi wasallam níjọ kan lórí nǹkan ọ̀gùn fàkọ́ọ̀lá lì wọn ní anabiwa muhammad sallallahu alaihi wasallam wa sọ fún wa wípé ya gulam ìrẹ ọmọkùnrin yìí ìní o alimuka kelimat mo fẹ fi àwọn ọrọ kan mọ mo fẹ fi àwọn ìmọ kan mọ mo fẹ ṣàlàyé àwọn kankan fún ọ àdúgbò táwọn abẹ yìí ń sọ fún sàábẹ yìí ní kó máa jẹ ẹkọ fún gbogbo àwọn náà tá à ń bọ lẹyìn àdébí ní ihfazilá yahfazuk máa ṣọ ọlọrun ọba rẹ ìwọ abdullahi ibn abbas tó bá ń ṣọ ọlọrun ọba tó ń kíyèsí ìwọ ọlọrun ọba ọlọrun bó máa ṣọwọ náà ọlọrun bó sì máa ṣe kíni o ọlọrun bó sì máa kíyèsí ìwọ ìwọ náà ihfazilá tajidu tujahaka máa kíyèsí ìwọ ọlọrun máa ṣọ àwọn òfin ọlọrun gbogbo ìgbà ọmọ bá ọlọrun ọba níwájú rẹ tí ó máa lídìí ẹ tí ó máa gáìdì ẹ ìdá sàálítà àníbi ń sọ fún abdullahi ibn abbas kó máa jẹ ẹkọ fún gbogbo àgbáyé náà ìdá sàálítà tó bá fẹ béèrè nǹkan kan o fasalila ọwọ ọlọrun ọba ni kò ti béèrè o ọlọrun ọba ni máa fúnyàn ní nǹkan tí ò ní bojú wẹyìn lórí ẹ ọlọrun ọba ni máa fúnyàn ní nǹkan tí kì í ṣe rẹgún lérí ẹ tó bá fẹ béèrè nǹkan o bí ọlọrun ọba rẹ léèrè wàyídà sàǹtà bákan náà tó bá ń wá ìrànlọwọ tó ń wá ìrànlọwọ ṣe fasta anbilá wà ọlọrun ọba ní aláìránṣẹ o ọlọrun ọba nìkan ni kó o máa wá ìrànlọwọ lọ sọdọ rẹ o máa wá ìrànlọwọ lọ sọdọ ẹdá o máa wá ìrànlọwọ lọ sọdọ àlùjẹnu o máa wá ìrànlọwọ lọ sọdọ àwọn ayé o wá ìrànlọwọ rẹ lọ sí kíni o lọ sí ọdọ ọlọrun ọba eléyìí òun ló lè fi ọ lọyà balẹ o wà á lẹ́m wà á lọ máa mọ̀ dájú wípé anel umata tí gbogbo ayé bá lọ kójọ o tí gbogbo ayé bá lọ parapọ̀ àwọn ìjọ kan lawitama àti alá ayin yanfaruka abise in wọn wá lọ kóra wọn jọ pé àwọn máa ṣe ọ láǹfààní àwọn bẹnẹfìtì ẹ àwọn sọ ọ déèyàn اللهم اعمل اجبه لم ينفعوك الا بشيء قد كتب الله لك انفعني كان ولي جت في كل شيء نينو ان الله بات قال فونيو وان اجتمعوا على ان يضروك بشيء الا انا اسلام تو في اشو ابلا ابن عباس كما جاء في غوانا يبي تي كو تو با بارابو يبي اوان في فرانيو اوان في دامو اي اوان في فتينا ري او اللهم اعمل اجبه لم يضروك الا بشيء قد كتب الله لك عليك ايفو يي بي نكان يان تي نبه نو تولون با سي كيني او تو تي كو كاله لي او لوري بي يو سيلي سي او ني او توري بي اولون با تي كادارا غبسي اي اولون ني اري مي سان ني اولون سو كي رو في ات اكلام گگي تي وان في كو كاده ني گالكو وان تي گبسو كي او وجفت الصحف باكنا تاكاندا تي وان كو كاداري ني گالكو سي او سي كيني او o ti gbe o ti gbe so lo je pe olorun ba nikan ohun lo ya ka se kini o ka gbe ke wale olorun ba nikan lo ya ka ni ireti lodo re fun ore ore yi to pe yo je ban ban tale ari tele yi won ni baba wa al imam tirmizi awon ni won gba inu tira won ohun lati ri hadisi won si ni hadisi yi wa qala hadithu ahsanu sahih hadith to lalafia to si fi ese nle lati odo Arabu Muhammad sallallahu alaihi wasallam ouni eyin ma ya mi alapale eyin baba mi ni pataki eyin ya mi ororire arowa abewa itosona Olorun ouni kan ni itosona eleyin to je ore to le je ore fun wa laye to si tun je ore fun wa lal kiyama gugu awon ona mi tawon eyan to lati fi wa ore abi lati fi ni agbekele abi lati fi wa ifayabale fun emi ara won o tu ba nteni o bi igba ti eyan ba nfi ito teyan fi nfo igbe ni o so inigbagbo eleyi to jindo ni olorun ba idimo okun olorun ba to yi ohun nikan ohun ni ona abayo si isemi eleyi to ni alafia ati iba olorun ba pade ni ese ogbeji pelu orire abi olorun ba nu anu e wọ́n bẹ̀rẹ̀ tí aláǹfààní àti wí lónìí bọ́lọ̀ ń kó ṣe ní sábàbí okùnfọ̀ oríire fẹ́nìkọ̀ọ̀kan wa àti ìtọ́sọ́nà eléyìí tó ga abẹ́lọ́n bá fún gbogbo ọmọ ẹnìkọ̀ọ̀kan wa tí wọ́n ń tẹ́tí gbọ́ wa ò kọ́lọ̀ ń kó jọ kó bá wa jẹ́ kí àlámọ̀rí ní kálukú wa kó rọrùn kó mọ̀ jẹ́ kí àlámọ̀rí wa kó nira orílẹ̀-èdè nàìjíríà ọlọ́dàkúbó túbọ̀ bá fún wa láyà balẹ̀ o gbogbo àwọn tí wọ́n ń de omi àlàáfíà orílẹ̀-èdè irú ọlọ́mọ sábà wa tú wọn láṣìírí sì bá gbagbára lọ́wọ́ wọn ẹnì kọ̀ọ̀kan wa náà jẹ́ ká lo ìsẹ̀mí ayọ̀ àti àlàáfíà abẹ́lọ́mọ anú àánú ẹ̀ kọ́lọ́ kó mọ̀ṣẹ́lẹ̀ ní àsọ̀wọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa àkúrò kọ́lá àádá asaka fúra lè wálakùn iná lọ́ọ̀gà fún rahim assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹjẹ́ ká tún pàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò ìmọ́lẹ̀ ẹ̀sìn ti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ mùsùlùmí nílẹ̀ Nàìjíríà MSSN ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Bóyá fún ìwádìí tàbí ìbéèrè tàbí ẹ̀yin fẹ́ ṣe ìrànwọ́ owó láti fi dá sí ètò yìí, ẹ lè pe nọ́mbà yìí 0803-242-6989 lẹ́ẹ̀kan sí 0803-242-6989. Máa sàlám.
2: Iléeṣẹ́ tó ṣẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: 7, Kira was treated.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.
2: Open your mouth and bless him. Thank you, Jesus.

0: lo o gba si jebo ase bi o si laye be mo sori ko gbe mi o lo o kan kanu ni awujo lori le to to gori ategun ka jo fe yi kogbon eto to si so loju awon ipenija aye ila koja ati wiwo ojutu si su omo ni pelu baro yi ni po aye wa isele atawon ona ta le gbegba lati fi ran eni lowo gbogbo ila koja awon me danu aye o ni se pelu akosile ayemo wa ajumo bi o si kan tanu eni adani waye ba ran si ni se ni lori awujo lori awujo lori eto gba mi ora mi kale pelu omo yin ololufe yin omo ba sunday oyediran ipowo ede e patokun eto sori ero bani soro yi lati salaye ni pa awon kan te la koja tabi darapo mi eto yi fun iranlowo ati sonigbowo e pe 0903-246-9843 awujo lori eto gbogbo wa ni o a kii fi bi iko loja loju
1: Ije kabiyesi oba adani waye oloruko nla olorike nla oba mi afogo gbagada Olorun o mole kabiyesi re o Olorun ti ola fi we kabiyesi re o Olorun ti ola fi jo kabiyesi re o Oba to pa mo temi temi Olorun ti o je arugun apako ko je asirin ko je asije ko je asimu Oni iru awon isele lo nsele somo eda eniyan ninu aye Ije eja mo pe awon isele won yi gan ni won fi mo wa leyan awon isele to yi wa ka won yi ni won fi nki wa awon isele to yi wa ka lo nso nipa iru eni ta je awon isele to yi wa ka lo nso nipa ru nkan ta nle awon isele yi na ni o tu so ru oruko ta fi le domo ni gbogbo igba labe orun ati labe orun Isele yo kan gege bi awon alakosile ati awon nisiro se fidi e mule. Be on sele si eniyan to le ni egba wa le kan soso. Le kan soso bayi, opolopo eyan, won sun lowo. Le kan soso, oniru awon eyan labi orun, won bimo lowo. Oniru awon eyan labi orun, won dagbere faye lowo. Oniru awon eyan labi orun, won wa ninu irin ajo. Onu abu eyan labi orun, o wa ni shoshi oriro awon orisirisi gbogbo isele to le okoro laye pata lo mo sele lowo lowo sugbe leyi ti o mo jerire ni ko ba dani waye ko mo jo mo sele si wa o idi e ware to je pe agbara die ni won ba la ni lori awon isele to le sele si wa atawon isele to nyi wa ka eleyi to pojo ninu e lohun to wa labe ayan mo atun tategun gberin larun tategun gberin lawon kan ibi telomi ro si o larohun tategun gberin lawon aduwa ti wo na ti se sinu iseda ara re idinu to fin ba ojo soro pe loni bi mo se njade yi olodun ba re pade be ni oro to so yen o so sinu ategun o di majemu laarin iwo ati ategun laarin ategun ati eleda re opolopo awon kan ninu aye lo koja alaye ogbon ori eniyan Idinu to je pe ta ba fe kuro ni church mo se lati kaakiri won ni eja fa ose yi lohun lowo bibeli ni ka ma ara gbogbo ojo pada tori ibuburu ojo o to fun ojo be awon orun sorugo olorun ofurufun fi se owo re han ojo de ojo nfun eleyi tumo si pe ojo mi inu ojo adun ojo mi inu ojo abaje be ba jade nigba mi be sere ba won eyan se nsare kaakire ni gboro e mo pe sodun kan wa lo loni ni kilo sele leni iwo gan wa kan ri ke spirit re high inu e kan do for no reason ojo mi wa kan ni te mo nkan to ji million inu mi kan baje ni gbogbo eda to ngbe to yi inu yi o ni baje o e o ni fi banuje lole aye gbogbo eyan lati leyin eto awujo olore kaakire agbaye e sewun e ni mo banuje aye ose tutun yi yo forire fun yin e ni damu okan yin yo balẹ mo ke yin kaabo oruko mi ni omoba sunday oje diran sunday gbowo eto sunday gbowo ide okan jeje ire ti o fọran jo baba dada lo nke yin kaabo sori eto loni egbo o eto awujo olore iseto mi o olohun kan pe ni pe mi ni ka to pe nkan ni awujo olore bi n ba le da se ni a to ni pe ni awujo olore sugba wa gbagbo pe awon isele kan mo sele sawun eyan ninu aye ta ni ha bi lagbaja ba wa pariwo jade ni se ba won eyan ba ran lowo elomi lemi ati serere ninu aye idi ti o fi se ni pe ko mo bi to le se si won ti laye le aye gbege won le yan fun yan lowo ni bade o disu eyan fun yan lowo le ko di yo mi lo lo soju e ri la wa wo pe ore tolohun ni a mo se ye ta ba ni ate kan ta ti fi de isele awon eyan mule ti won le wa lati wa ke gba mi ina bi aso to njo won ohun ti won la koja wa gbo o olohun ko wola ojo oni awon to sile kun ojo oni ase to gbe ojo oni ro ohun awon wuli to dapo kaakiri agbaye ni bi ti bata tin tawo na lese loni oloni lolorun o beyan e kaabo le kan si e to kule tori pele ni ki oyo e ku owo ni ki jeza rupete rugbada lara la kin kira won okan soso ni ki agbe baba kabele mi ti pe oba je wa se bi eni fe toro osu je lowo oru won ni e kule mama e kaabo
2: e kule sa
1: alafia ni fun yin ma
2: sa
1: anti ton ba yin wole ba won lo se je sin
2: omo mi ni
1: anti eyin na ipele o
2: yes sir
1: mommy ki loruko yin
2: loruko mi ni funmi lola kayode
1: ati lu wole te wa sori eto yi
2: ati lu akure ni re ni
1: ipele ma
2: yes sir
1: gbogbo le nko
2: alafia la wa
1: oko yin ko
2: o ti ku o ti shalaisi
1: yo ti to bawo ti oko yin shalaisi
2: ti todun marun bayi sa ti todun marun
1: ki lo sele ngba yen
2: Fulani lo gbe mo ni ona travel tori won ma wa moto won se won ma se transport Fulani lo gbe won lona moto won baje sonu
1: awa ko ero ni won
2: be ni sa
1: okay lojo ti sele yi sele aro lo sele ni osan ni abale
2: o sele ni ko bi ago meji la sago kan osan lo sele
1: osan gogo bayi lo sele
2: be ni sa
1: kan pisi olohun ilu wo ni won lo
2: won lo si north
1: okay awon to mo wa ko lo north
2: be ni sa
1: isele te ni fidi e mule yi mommy sa won lo pa mo si
2: won mo si won lo pa mo si
1: la kure nbi na won mo dada si
2: be ni sa
1: nigba ti yi isele yen sele bawo le yin se gbo
2: ah bi isele yen se sele sa awon Fulani yen fun rara won lo pe wa ton wa gbe phone fun won pe kon ba wa soro ton so fun pe o ya ma soro ma so fun yawo e pe kon ba isele won de so fun wa pe Fulani won ti bo sowo Fulani pe Fulani ti gbe won o won ti mu won o
1: se awon ati gbogbo ero to wa nu moto na no gbe aba
2: won ti e kero lojo yen won kero won fe lo ra isu ni not won fe lo ra isu wa ni ojo yen ni won kero lojo yen
1: kabisi olohun to igba ta won Fulani wa ba yin soro se esekese na no so nkan ton fe abi won kokoko ko se
2: esekese na so nkan ton fe loju ese na so fun wa pe ka lo wa 10 million oni ka lo wa 10 million awa ke afori gba afowo gba ri pe 10 million bo la ti fe ri 10 million ah muni kon jo won ti e fe gbo se na tun pa phone se na tun pa phone oko mi be si sokun won sokun won pa phone mo wa leti gba to tun ya won tun pe won ni ko gbodo so Yoruba won ni ko ma so English
1: Àwọn náà lè mọ gbọ́ nǹkan tó ń sọ.
2: Wọ́n ní kò gbọ́dọ̀ sọ Yorùbá kó máa sọ English. Wọ́n bẹ̀rẹ̀ sí ké mọ́, wọ́n bẹ̀rẹ̀ sí kọ̀mádì ẹ̀. Kò ṣáà ń sọ pé ká jọ kó máa jẹ́ kó pa ń wò ká jọ ọ́.
1: Èló ni wọ́n padà gbà nígbà yẹn?
2: 5 million lọ́gbà lọ́wọ́ wa.
1: Bóòlù owó yẹn ṣe jáde?
2: Ìfáàtì sà, gbogbo nǹkan tá a ní pátápátá látà torí mo ní kọ̀ńténà ńlá. Mo de nta rice gbigbe mo nta apo mo nta laje mo nta lani mo nta lajo mo ni deep freezer meji mo fi nta nkan tutu
1: nkan
2: pata ni ero ata meji mo ni nla toppers mo ni mo tun ni under ti mo ti ra ti pe mo ni gbogbo eni mo ta container mo ta in fact sa gbogbo nkan sha lata ti oku kokan
1: ṣé wọn padà fi ọkọ yín lẹ
2: wọn padà fi sílẹ sà wọn padà fi sílẹ ìgbà tán máa fi sílẹ
1: APC
2: won ti se le se e ma paro sa won ti wundo e toro dagba die na ki se omo kekere won ti wundo agbari atese ko le bere mo le to ba fe ya gbe ko le bere mo le won ti wundo e ni koko atoju e atun no wa atun toju agbe lo hospital papa sibe sibe iko lo fi da
1: ilen gba ti won release won to to gba oko to de pe isele
2: ku yen to su meji won to ku
1: kapisi leyin ti gbogbo o ti lo
2: beni sa
1: ki lo wa de se statue ni leyin abi ki lo sele
2: ah iya je mi ni daddy mo nje ya gan lojojumo mo nje ya iya ni mo fi jo nje aro atosun atale onje aro ko bata ko batale ko batale fun mi tori gbogbo nkan ti tan fun mi gbogbo nkan ti lo ko se ni ti mo le lo saba ko lo mo iya oni kan ni iya ibi mo oni kan soso ni iya ibi ko ni iya ko ni baba awon ti mo ni won ti ku won ti ku ko so lu na lo emi oni iya mi oni baba
1: mo mi ete ni odun mi lo bayi be se mo
2: 60 ni years ni mi daddy got out
1: Emi. Iru aisan wo gan wa ni
2: aisan
1: mo ke dey wole be ton fo won oju.
2: Ben, aisan se mi mo ni aisan diabetes. Mo tun di ipeneja oju ri. Oju yin yo mi lenu tipe tipe. Mo ni glasses ti mo fi nti tan fun mi lo hospital. Nigba to yo mi lenu mo lo glasses. But glasses yen ti o ti expire. O ti expire tori mo lo hospital bo se se loju mi won ni o ti expire mi lowo ti mo fe fi ti mo fe fi gba imi won ni afi tin ba wa gba imi mi lowo ti ma fi gba
1: elo na pe mi yen
2: imi yen won ni ki sa lo wa bi 30 wa won ni won test oju mi won se won ni owo de ni test yen won ni won test
1: o mo ten lo se diabetes yen ko
2: ogo ti mo lo ti diabetes o wa ni bi bayi o ti fe tan kute ni bayi fun mi mo lo rishi rishi meji fun diabetes ni mo lo
1: bi lo ni
2: yan na 1005 non ta sachet kan soso mo de lo sachet kan lojo marun lo marun mo fi lo sachet kan mo tun lo rishi meji kan
1: fun se wo le wa nse te wa fi run jeje
2: ah e wo daddy mo se wa yi awon alaanu lo saanu mi awon mi wa fun mi lowo awon mi wa ni ki send account wa san fun mi lowo owo kereje na ni ki soko to kokon ko to sowo ko to taja gbogbo nkan lo won elomi a fun mi 1000 elomi a fun mi 2000 elomi a fun mi 15 mo sa fi manage
1: eso ro isele ise te se last ko to de pe
2: ise ti mo se kain nigba ti mo ri pe toro yi ko si nkan to ran mi mo wa fenu lo mo ke gbajare pe mo le sise so ma o ma kan wa gba mi sise o gba mi sise ni school e ani ma se cleaner mo ni ma se ki sa ti le rowo ki jeun o gba mi sibe o lo an so 30 fun mi mo gba be mo ba nsise school yen to bi o to bi lopo ma nu le ma gba le ma nu ma fo toilet omo mi a ran mi lowo ma omo mi a tele mi wa ba mi se igba to su pari o wa pe mi o ni ohun le je kin ba on sise losu yi to nbo yi o ni mo ti dagba ju o la nu mi seun o ni mo ti dagba ju ni ko ye ki ma se iru ise yi mo ni ko jo ko tori olohun iya lo gbe mi se ki ma ba jale mi le jale mo ni ko jo ko manage mi ko ma ko manage mi ko mo mi ma help mi pe mi le joko sile lai jeun obinrin sa ni rara o da mi duro olohun fe gba omo kekere bo se mo se joko sile niyan mo se joko sile niyan ti mo nje ya ti mo toro ka je ni mo toro jeun je mo Nigeria ran mi lowo egbe mi kuro rinu iya bojuwo le ke sanu mi ejo e sanu mi iya oda eni jiya le ah eni doni gogo lojo ale yin lojiji eni pada toro je e ti je ti mu eni jiya keyin ojo aye yin iya oni je ti yin omo Nigeria e bojuwo le ke sanu mi e sanu mi e sanu mi ida iya oda mo ti joro re ma je kin jiya ku e ma je ku sinu ise ati ya e ran mi lo ki ko te se wo robo die ki ko ma ta ki owo die ki ma fi ta ja gbogbo nkan ti won bayi ma ma manage a ma le toro kobo ti ma fi ma jeun e sanu mi omo Nigeria
1: e
2: dide ranlowo fun mi o yes sir
1: olorun a dide ranlowo fun
2: ami sir
1: to gbogbo bi teyin na ba wa tese ndara ko mi to yi gbogbo ba le mi mo so pe eto yi se entertainment program o a fi mo nkan te lo mi la koja ni gbogbo yi tolorun ba ni ojo lo to le fi ran momo yin lowo baya ninu owo ogun won ni ati owo glasses won ogun won lo bi 30,000 naira yo ton le ni pelu glasses won 30,000 naira eleyi to wa se pataki jo nbe na ni pe ko nilo ke kogun yen jade mo mi
2: e fe kun
1: jade
2: oju mi ni
1: e pele ohun ni pe gbogbo nkan to ron ba ni e le se ta te le fi establish momo yi bo se worobo ton ba nta on ta biscuit ta gbogbo e mora won ni waju ni at least won le ti be kan bere kọlọhun si to je ka di o tun je si won lowo pada lati le mo fi se toju ara won ko point le ki yin won farugbo ara ko mo fi toro wo kaakiri account number yin ni 64064500 66 money point awujo olore gbogbo ye tọlọhun ba ni ojo lo dakun mo Nigeria e dakun ki yin o ti ni komo ni mo ìṣẹ̀lẹ̀ ọkọ̀ wọn táwọn fúlàní gbé tí wọ́n gba owó tó lọ bí mílíọ̀nù márùn-ún ní ọdún bí márùn-ún sẹ́yìn báyìí kí ẹ̀ bá kó mílíọ̀nù márùn-ún owó kalẹ̀ òlànlá ni ohun ta fírísà ta kọ̀ǹtẹ́nà ta gbogbo nǹkan tí wọ́n ní pátá pàápàá bẹ́ẹ̀ bàbá yìí padà ṣàláìsí náà ni ṣé tírọ́mà kéèyàn lùzọ́ kó èèyàn nígbà téèyàn lérò ní kéèyàn sọ kéèyàn dúpọ̀ ọ̀sẹ̀ gangan ni àbí ti wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rírú èèyàn àwọn èèyàn tó máa ń páàsì irú nǹkan báyìí kọjá tó padà mọ́ ń dìde wọn tó nǹkan ẹ dákun ọmọ nàìjíríà ẹ dákun ẹjá dìde ìrànlọ́wọ́ fún mọ̀mọ́ ó gbóyè tọ́lọ̀ bá ní ẹjọ́ lọ onírúurú àwọn èèyàn náà ti ń wá bí tẹ̀dẹ̀ ń gbà wọ́n ìbá ṣe 1,000 ìbá ṣe 2,000 ìbá ṣe 20,000 ìbá ṣe 50,000 ìbá ṣe 100,000 kán mú mọ̀ páwọn aláàánú ṣe ń bẹ àwọn èèyàn sì ń ṣe èèyàn lóore ẹ dákun ọmọ nàìjíríà ẹ dákun ẹjá ran mọ̀mọ́ lọ́wọ́ ẹ̀yin tẹ bá ti ń sẹ́yìn dè kan tẹ́ bá fẹ́ jẹ́ ká dárúkọ yín ẹ kọ́ síbẹ̀ pé don't mention my name ẹ lè kọ́ síbẹ̀ pé anonymous ẹ lè kọ́ síbẹ̀ pé ẹni ọlọ́run mọ̀ pẹ̀lú bó kò ṣe ń jẹ́ tọlọ́run a respect the privacy a ò ní dárúkọ yín ṣùgbọ́n gbogbo nǹkan tẹ bá jùlọ gbogbo nǹkan tẹ bá jùlọ gbogbo nǹkan tẹ bá jùlọ tẹ lè fi ran mọ̀mọ́ lọ́wọ́ ẹ dákun ẹ fi ràn wọ́n lọ́wọ́ gbogbo iye tọ́lọ́run bá ní ojúlọ tó fi ń gbé tó yìí àkáǹtì yẹn ni 64064500 66 money point àwùjọ olóore 64064500 66 money point àwùjọ olóore mo mọ̀ pé lẹ́yìn òní yìí ọlọ́run àdùmọ̀mọ́ yìí nínú gbogbo ẹ̀yìn tó lọ́hùn wá fẹ́ lò láti fi dùn wọ́n nínú ẹ̀yìn náà ní ní mọ̀bànújẹ́ ọjọ́ alẹ́ o ẹ ní fihàn dúdú ṣiṣẹ́ kẹ ẹ fihàn funfun jìyà gbogbo iye tó lọ́hùn bá ní ojú lọ tó kàn wó pé á ọlọ́run dẹ̀ fi lè fi sí ọlọ́kàn pé ó dẹ̀ lè dá mọ̀mọ́ yìí lókòwò kò sí iye téèyàn ò lè fi dáyàn lókòwò lásìkò yìí gbogbo iye tó lọ́hùn bá fi sí ọlọ́kàn ẹ dákun ẹja ro torí owó ibo náà ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lásìkò yìí kí ni wọ́n fi mọ fi ru ọjọ́ orí yìí ṣe time tó yẹ kọ́ mọ sọ fáwọn ọmọ ọmọ pé ó yá kọ́ máa ṣe kinní kan ni gbogbo nǹkan tó lọ́hùn bá fún yín tó lọ́hùn bá ní ẹ jùlọ tẹ́lẹ̀ fi ràn wọ́n lọ́wọ́ ìbá ṣe 1,000 ìbá ṣe 10,000 ìbá ṣe 20,000 ìbá ṣe 50,000 ìbá ṣe 100,000 gbogbo yìí tó lọ́hùn bá ní ẹ jùlọ kódà kó jù bẹ́ẹ̀ lọ at least kàlẹ́ set business fún ẹ dẹ̀ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí youtube wa baba oyox ibẹ̀ ni àti wọn láǹfààní àti fi àwọn fọ́nrán àwọn tí wọ́n bá ti bá ìrànlọ́wọ́ wá sórí ètò yìí lẹ́yìn tí wọ́n bá ti rí ìrànlọ́wọ́ ń gbà bóyá business yẹn ni wọ́n fi dálẹ̀ ní kankan náà ṣe ni wọ́n lè lọ sórí fọ́nrán yìí láti lọ fojú gan ni rẹ̀ ẹ ṣe gan ni o mọ̀mọ́ ẹ̀yin náà ẹ̀bẹ̀bẹ̀ fún ayé káwọn èèyàn ṣàánú yín
2: ọmọ nàìjíríà ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀yìn ọmọ nàìjíríà ẹ rí ojú ọlọ́run ẹ rójú rere iṣẹ́ yóò ní bàjẹ́ ọ̀nà yóò ní dàrú ibi tẹ́ ti rú wa yóò ní babẹ̀ jẹ́ ẹ ní dàrámú lórí ayé yín ọjọ́ alẹ́ yín á dára ẹ ní fi alẹ́ jìyà ẹ ní fọjọ́ alẹ́ yín jìṣẹ́ ẹ ní fọjọ́ alẹ́ yín tọrọ jẹ́. ẹni fọlọ ajẹ ọjọ ayé ń tọrọ jẹ ẹni wà kísà kẹyìn aṣọ ẹni doni òhò lọjọ alẹ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ rojú ọlọ́run ẹ rí àánú gbà lọ́dọ̀ ọlọ́run ẹ jọ̀ọ́ mo bẹ̀yìn ọmọ nàìjíríà rere ràn mí lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ ń kú sínú ìyà ẹ má jẹ́ ń bá ìyà yìí kú ẹ má jẹ́ ń bó ṣì kú ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ rọwọ́ ọlọ́run ẹ rí farafọ̀ ọlọ́run ẹ rí títóbi ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ ọmọ nàìjíríà ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ rí àánú gbà
1: bàmíjẹ́
2: òní jẹ́ ti yín
1: àmì ọlọ́run ẹ pẹ̀lẹ́ má sunkún wọn mo mọ̀ pé lórí ètò tẹ wálé ni ọlọ́run á ṣe ìyanu lálá fún yín account yẹn ni 64064-500-66 Money Point àwùjọ olóore lorúkọ tó máa gbé wá 64064-500-66 Money Point àwùjọ olóore lorúkọ tó máa gbé wá gbogbo iye tọ́lọ̀ ń bá ní òjò lọ tálẹ́ fi establish mọ̀mọ́ owó hospital owó glasses wọn is 30,000 naira owó àwọn oògùn tó ń lò fún ìfúnpá gíga àti ìtọ̀ ṣúgà wọn almost 30,000 yẹn náà yàtọ̀ sí pé àwa wò pé òun ò lè máa tọrọ káàkiri báyìí lójoojúmọ́ at least wọ́n bá ti ẹ̀ ní nǹkan kan tó ń jókòó tì níwájú ilé òun ò lè mọ bọ́ sí ara ń san ogún dógójì lé lórí ewé wọn ra bisikíìtì pálí mẹ́ta lénìí wọn ra wọn lọ ra mẹ́rin àwọn ní orí nǹkan jẹ at least kò easy irú àkókò tí wọ́n là kọjá yẹn kìí ṣe àkókò tó rọrùn ẹ jẹ́ mọ dúpẹ́ lọ́wọ́ àwọn tọ́lọ́run ń lò lọ́wọ́lọ́wọ́ mọ̀mọ́ account yẹn tí wọ́n náà tọ́lọ́run bá fi sí ọ lọ́kàn tó bá fẹ́ jẹ́ adárúkọ rẹ kọ́ síbẹ̀ pé anonymous kọ́ síbẹ̀ pé don't mention my name kọ́ síbẹ̀ pé ẹni ọlọ́run mọ̀ eléyìí tó bá ti wọ ẹ débẹ̀ so that a lè respect privacy yín a dúpẹ́ lọ́wọ́ yín ìbànújẹ́ ayé òní kan yín o ẹni ò ní tọrọ jẹ kẹyìn ayé yín o gbogbo tọlọrun bá ní ẹ jù lọ o tó bá ju 10 lọ tó bá ju 2 lọ tó bá ju 1000 lọ tó bá ju gbogbo iye tọlọrun bá ní ẹ jù lọ a fẹ́ establish wọn in a big way kéèyàn tó ta container ta gbogbo nǹkan tó ní láti rescue ọkọ ẹ at the end of the day àwọn fúlàní padà tó ṣe bàbá iléṣe náà wàá bá ọkọ wọn dé padà wọn ò lo oṣù kan oṣù méjì péré ni wọn lò mọ kò tó di pé ọlọ́jọ́ dé àti gba yín ni mọ̀mọ́ yìí ti ń tọrọ jẹ káàkiri ẹ dákun ẹ já san ọlọ́run látara wọn ẹni ọlọ́run mọ̀ kan sẹ́ndì 5,000 naira ẹ ṣe wọn adúpẹ́ lọ́wọ́ yín o ẹnì kan sẹ́ndì 2,000 naira ṣùgbọ́n kò borúkọ wá arógun yọ elizabeth wọn sẹ́ndì 2,000 naira chukwuma patrick wọn sẹ́ndì 5,000 naira ẹni ọlọ́run mọ̀ kan náà sẹ́ndì 2,000 naira ẹni kan sẹ́ni 5,000 naira o lè jẹ́ ẹ̀yìn ni ṣùgbọ́n kò borúkọ wá ẹni ọlọ́run mọ̀ kan náà àwọn náà sẹ́ndì 2,000 naira mary oyè wọlé wọ́n sẹ́ndì 2,000 naira anonymous wọ́n sẹ́ndì 2,000 naira favour balogun wọ́n sẹ́ndì 2,000 naira gbogbo nǹkan tó lọ́nà bá fi sí yín lọ́kàn láti fi ran mọ̀mọ́ lọ́wọ́ account yẹn ni 64064-500-66 Money Point àwùjọ olóore 64064-500-66 Money Point àwùjọ olóore 64064-500-66 Money Point àwùjọ olóore ẹ dákun ẹ já sí ọlọ́run látara mọ̀mọ́ gbogbo iye tọ́lọ́run bá ní ojú lọ tó lè fi ràn wọ́n lọ́wọ́ tali fi establish mọ̀mọ́ wa opó yìí padà at least to come back to our feet ọ̀pọ̀lọpọ̀ wa lówó láti ṣoore ṣùgbọ́n nígbà mi àmì ni ta lè ṣe é fún àmọ́ bi ta lè ṣe é sí gbogbo àná là ń sọ páyé ti le ìdí rèé tó fi jẹ́ pé irú ètò báyìí wà tó fi jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run pé ká mọ̀ ṣoore àṣẹ òun ò lè múlẹ̀ dáadáa gbogbo iye tọ́lọ́run bá ní ẹ jùlọ tẹ̀lé fi ràn wọ́n lọ́wọ́ musa abdullahi abdul musa wọ́n sẹ́ndì 4,000 naira ẹ ṣe gan ni adúpẹ́ o akinubi abigail wọ́n sẹ́ndì 5,000 naira ẹni yìí ó ní god knows wọ́n ní amúdarúkọ àwọn wọ́n sẹ́ndì 2,000 naira sí mọ̀mọ́ 2,000 kan náà wọlé ṣùgbọ́n kò borúkọ wá 1,000 kan ti wọlé báyìí kò borúkọ wá jonathan ọ̀tá méjì wọ́n sẹ́ndì 1,000 naira gbogbo iye tọ́lọ́run bá ní kẹ́lẹ́ fi ràn wọ́n lọ́wọ́ ìwọ náà darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí wọn ò ní wọ́wọ́ ti láyé tawo na oni fojo ale sokun baye dakun e ja gbe momo tete o gboran lowo ta ba le se fun won ka se ka sin olorun latara won account ni 64064500 66 money point awujo olore 64064500 66 money point awujo olore momo lekan se to bebe kawon yan sanu
2: e sanu mi omo nigeria e sanu fun mi e fa mi kuro ninu iya ti se iya oda lara o ah onje aro batale fun mi o mo nje ya gidigidigidi mi o je yari lati laye mi wa o o dede ni sadede ni mo do ni iya so gogo sadede ni mo da toro je iran mi lowo mo nigeria eran mi lowo ejo mo be yin eyin na eriran lowo lati odo olorun eriran lowo lati oke wa yan turo oko eriran lowo le ri lati odo olorun olorun foro yin se yanu olorun bu jade laye eyin na eran mi lowo ejo e ma je ku sinu osi e ma je ki sinu toro je ku e ma je sagbe ku e sanu mi omo nigeria eri anugba ise yin adara ona yin atoro e sanu mi ale yin oni baje eni fa aro eni fa le eni fi jiya eni fi setoro je eni fi se bare eni fi sagbe je egba mi kuro ninu agbe ti mo se e sanu mi
1: ton ba se fi se olokan leyin eto yin na kuni ke le ma e le se le tesiwaju bakan na la ro yin lati tele wa lori YouTube channel wa lori iru story momo bayi a fe continue lori e ke le ma ri update lori e iwa ta lo ba won ra nkan loja a fe lo modon gbogbo awon nkan woyin na la office ori ate ayelojara baba oyoksiwa e se o account yen fun won tolorun ba si to fi si lokan lati ran momo lowo oni 64064

0: bọ́ mọ́ wọn lọ́wọ́ náà nìyẹn. Fún ìdí èyí, Russia ṣe tán láti sa gbogbo ipá wọn kí Chechnya má baà bọ́ lábẹ́ ìdarí wọn fún ìgbà kọ̀ọ̀kan. Russia kó àwọn ọmọ ológun lọ sí Chechnya, ogun sì ṣe bẹ́ẹ̀. Ó bẹ́ sílẹ̀ láàrin Chechnya àti Russia. Nígbà tó di ọdún 1996, Chechnya borí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Russia. Wọ́n kéde orílẹ̀-èdè wọn gẹ́gẹ́ bí olómìnira. Wọ́n dìbò, wọ́n sì yan ààrẹ tuntun. Àmọ́ orílẹ̀-èdè Russia kò kàn ní fọwọ́ lẹ́rán. Ó máa wo Chechnya bẹ́ẹ̀ kó máa dàgbàsókè. Lẹ́yìn bí oṣù mélòó tí orílẹ̀-èdè Chechnya yan ààrẹ wọn, orílẹ̀-èdè Russia lọ ju bọ́ǹbù sí ilé ààrẹ orílẹ̀-èdè Chechnya o. Wọ́n sì ṣe bẹ́ẹ̀, wọ́n ṣe ikú pa ààrẹ. Ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè Chechnya. Nígbà tó di ọdún 1999, ogun mìíràn tún ṣe bẹ́ẹ̀. Ó bẹ́ sílẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì. Lọ́tẹ̀ yìí o, orílẹ̀-èdè Russia ló kápá orílẹ̀-èdè Chechnya. Wọ́n kó àwọn ọmọ ológun wọn síbẹ̀ bámúbámú. Orílẹ̀-èdè yìí ṣe bẹ́ẹ̀, ó bọ́ padà sí ìdarí orílẹ̀-èdè Russia. Láti wá lè gba orílẹ̀-èdè wọn padà ńkọ́. Àwọn ọmọ ẹgbẹ́ gun bẹ̀rẹ̀ sí ní dìde díẹ̀ díẹ̀ láti máa kojú orílẹ̀-èdè Russia. Ọ̀kan lára olórí àwọn ọmọ ẹgbẹ́ gun yìí nígbà náà, òun gangan ni arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Mufsa Barayev. Nígbà tí Barayev ti jà títí láti gba orílẹ̀-èdè Chechnya padà lọ́wọ́ orílẹ̀-èdè Russia, igbogbo ipa rẹ̀ sì já sí pàbó. Arákùnrin yìí pinnu o láti ṣe àkọlù sí ìlú Moscow tó jẹ́ olú-ìlú orílẹ̀-èdè Russia. Ó ń gbìmọ̀ràn láti kó ọ̀pọ̀ èèyàn ní ìgbèkùn. Ó sì fi ìgbèkùn yìí fi tipátipá mú orílẹ̀-èdè Russia. Ìwọ́n kó gbogbo ọmọ ẹgbẹ́ gun wọn kúrò ní orílẹ̀-èdè Chechnya. Lọ́jọ́ 23 oṣù kẹwàá ọdún 2002, October 23, 2002, ní nǹkan aago 8 àbọ̀ alẹ́ 8:30 p.m. ní gbọ̀ngàn ńlá kan tí a mọ̀ sí Dubrovka Theater ní ìlú Moscow lórílẹ̀-èdè Russia. Àwọn èèyàn bí 100 spectators. Àwọn èèyàn yìí kó ara wọn jọ o láti wo eré ìtàgé. Eléyìí tí a mọ̀ sí stage drama. Àwọn eléré ń jáde síta láti ibi aṣọ ìtàgé. Eré sì ṣe bẹ́ẹ̀, ó bẹ̀rẹ̀ ní pẹrẹu. Ní nǹkan kìlómítà 8 kilometers sí gbọ̀ngàn sinimá yìí, Mufsa Barayev àti àwọn yòókù rẹ̀ tí wọ́n lọ nǹkan 40. Àwọn eléyìí náà múra o láti ṣe àkọlù sí gbọ̀ngàn Dubrovka. Lára àwọn aṣẹ̀rùbálù yìí láti rí àwọn obìnrin bíi 18 tí gbogbo wọn náà so bọ́ǹbù mọ́ ara wọn, tí wọ́n sì gbé ìbọn dání kìtìkìtì. Àwọn eléyìí náà ṣe bẹ́ẹ̀ o, wọ́n kó sínú ọkọ̀ pẹ̀lú Barayev. Wọ́n kọrí sí Dubrovka Theater pẹ̀lú èrò kan ṣoṣo lọ́kàn titi wọn. Ikó gbogbo àwọn èèyàn tó wà ní gbọ̀ngàn yìí ní ìgbèkùn títí di ìgbà tí ìjọba orílẹ̀-èdè Russia yóò ṣe ohun tí wọ́n ń fẹ́ fún wọn. Nígbà tó di nǹkan aago 9 alẹ́ ọjọ́ tá ń wí yìí, tí eré ti ń wa àwọn èèyàn lára, ẹni ń jagúgúrú ń ṣe bẹ́ẹ̀, ó ń jagúgúrú lọ. Ẹlòmíràn ń dẹ lẹ́rìn dòdò sọ fún díẹ̀ díẹ̀. Iná ti wà ní pípa lásìkò tá ń wí yìí. Gbogbo èèyàn sì ti kọjú sí orí ìtàgé láti máa gbádùn eré sinimá tí wọ́n ń wò ó lọ. Ní nǹkan aago 9 alẹ́ ọjọ́ tá ń sọ yìí, àwọn ọmọ ẹgbẹ́ gun aṣẹ̀rùbálù yìí kalẹ̀ sí gbọ̀ngàn ibi ìwòran Dubrovka. Wọ́n bẹ̀rẹ̀ sí ní so bọ́ǹbù mọ́ gbogbo ara òpó eléyìí láti ìtawọ inú ilé lọ. Àwọn mìíràn lára wọn dúró sí ẹnu géètì ilé yìí táwọn ti ìbọn lọ́wọ́ wọn. Àwọn tí ń wòran ní inú ilé yìí kò tiẹ̀ mọ nǹkan kan rárá ní títí wọn. Eré tí wọ́n tún wá ń ṣe ní orí ìtàgé lọ́jọ́ tá ń wí yìí ńkọ. Eléyìí ló ní nǹkan ṣe pẹ̀lú àwọn ọmọ ológun o. Àwọn òṣèré yìí ṣe bẹ́ẹ̀, wọ́n wọ aṣọ àwọn ọmọ ológun. Eré sinimá yìí sì ń lọ ní orí ìtàgé. Láìpẹ́ ńkọ, àwọn ọmọ ológun tó jẹ́ eléré orí ìtàgé yìí, àwọn eléyìí rí tí àwọn ọmọ ológun mìíràn wọlé pẹ̀lú ìbọn ní ọwọ́ wọn. Ó yọ ọ̀pọ̀ wọn lẹ́nu wípé olùdarí eré kò sọ fún àwọn wípé àwọn eléré mìíràn yóò tún wọ aṣọ ológun pẹ̀lú àwọn ní orí ìtàgé. Àwọn olùwòran náà kò mọ nǹkan kan. Ara àwọn òṣèré ni wọ́n pe àwọn agbébọn tó ṣẹ̀ṣẹ̀ wọlé dé. A fi pa pa pa pa. won yin ibon soke bi emi lo ninu gbogan yi won na ibon si ori awon osere to wa ni ori itage won ni ki gbogbo won doju bole o opo awon olu won ran bere si ni patewo fun won wi pe ere ti awon wo yi ma se bi eni dun gan o lai mo wi pe nise ni won ti ko gbogbo awon ni igbegun Nigba to tun ya nko paraya vu wole pelu awon obirin tawon na so bombo mara kitikiti opo awon obirin yi lo ti padanu awon molebi titi won na latara akolu ti orilede russia se si chechnya ko si sin kankan fun won mo ni ile aye awon na fe lati wa gbesan lara orilede russia paraya vu kede fun gbogbo awon oluworan wi pe won ti ko gbogbo won ni igbekun o won ti take won hostage ati wi pe nkan eyo kan soso ti awon yo fi tun won sile o ngangan ni ki ijobo orilede russia ko awon omologun re kuro ni orilede chechnya bi be ko ki gbogbo awon eyan yi ma mura lati fara ko bombo ti awon ko wa won so fun gbogbo awon erun won yi ki won mo ero ibara eni soro won sita o lati ma pe ijobo orilede russia wi pe ohun ti awon fe gangan ni e bakan na won fun gbogbo won laaye lati dagbere fun awon molebi won wi pe o di gbose niyan o nitori awon nitita won o ti orilede russia ko ba ti se ohun ti awon fe fun awon awon ti dagbere fun awon molebi tita won ka won to kuro ni orilede chechnya wi pe o tun doran alakeji niyan bakan na won tun fikun fun awon ero won yi wi pe sugbon bi awon se wa yi awon ko ni da lo si orun alakeji o ki gbogbo awon eyan yi ma mura sile lati ba awon se irin ajo are mabo won gbe bombu nla bi melo jade won bere sini gbe eleyi si arin ibi ti awon eyan joko si awon na si bere sini joko lo si egbegbe awon bombu ohun awon chechens lati orilede chechnya yi awon eleyi ko beru iku rara won ti setan lati dagbere faye Kato Matters, who are you Lorieto? A Jack Casari Doki Long.
1: Princess Pence, you dare, and you are down Lobby Shoro, and what be bad?
2: She will not go on by any.
1: Ben, your Emmy, Princess Pence, or that. Tibo Bokulepulenia, Layo, Ripe, Ongbeche, and one your L, our contractors, Sidi Buffon, Lara Ile, Lara Ile, Lara Gila, Ile, at the ceiling, Ben, London, Bicolo, Gia,
2: and you know, so bad, or Daniro, Yarare, Aribu Koloja, Tobo, Basile, Joile, Badumo, Urumo, Princess Pence, you dare, to your machine. Bi oba laarin awon oda tori okilo ba eye
1: products won po acrylic emulsion
2: what satin
1: matte emulsion
2: cellulose
1: bright aluminium
2: atawon toku
1: e ma fowo awon ra oda olomi soro
2: ori aruwo tan pa
1: princess pet lodu
2: ele rira
1: be ba se fe si
2: mo fikun le mo rise
1: ni mo se n paruwo tatatan
2: mi o ni royin oda ti won lo
1: to je
2: won ni won ni no n paruwo e faralu
3: je omo depo ati number won
1: number 13 bi ondo road beside energy filling station
2: akure
1: number 47 iromo street otezako filling station
2: Oja Oba
1: Akure
2: Opposite Government Field Junction
1: Okiti Pupa Road
2: Ore
4: Number 5766 Ajilosu Street Ikere Road Ado Ekiti
1: Telephone 003-343-0031
0: Wakati kan leyin ti won ko awon eyan wonyi ni igbekun ita gbangan yi ti kun fun awon ologun orilede russia awon oniroyin na lo bi ola olorun lati le mo nkan to nsele ni agbegbe yi nigba to di nkan ago mokan la ile ojo tan so yi are orilede russia vladimir putin ara yi ba gbogbo orilede russia soro o ni ki awon mo egbegun aserubalu yi lo te ife nu won o nitori wi pe ohun ko setan lati ko awon omologun ohun kuro ni orilede chechnya o ni ki gbogbo awon ti won ko ni igbekun lo fi okan bale o awon bo lati wa gbe mi won la ase ninu gbangan ti won ko awon eyan won yi ni igbekun si awon ati awon to ko won ni igbekun gbogbo won na jojo n gbo oro ti vladimir putin so ni ori radio loju ese ti are soro tan ko oju baraya vule kokoko lai ti e soro re rara gbogbo awon ti won ko ni igbekun woju ara won won si bere si ni busakun wi pe ha ti wa ba wa po nigba to di ojo keji Mofsa Barayaf to jo ga awon agbebon yi arakunrin yi fe fi han gbogbo agbaye wi pe ìjà ẹ̀tọ́ làwọn ń jà kí orílẹ̀-èdè Russia kúrò ní orílẹ̀ àwọn. Ó fẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé òun kò ní èrò burúkú kankan lọ́kàn. Bàráyàv bẹ̀rẹ̀ sí ní fa àwọn ọmọ kéékèèké láti ọmọ ọdún méjìlá wá sílẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní fa àwọn jáde láàrin àwọn èrò. Ó ṣílẹ̀kùn fún gbogbo wọn. Ó ní kí gbogbo wọn máa lọ. Ó dá àwọn ọmọdé bíi 15 sílẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ní ìwọ̀nba bíi mítà mélòó sí gbọ̀ngàn yìí nǹkan, wọ́n ṣe àgbékalẹ̀ ibìkan fún àwọn ọmọ ológun láti máa bójú tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yìí. Àwọn ọmọ ológun bẹ̀rẹ̀ sí ní fimú fílẹ̀ láti lè mọ ọ̀nà tí wọn yóò gbà ṣe àkọlù láti gba àwọn èèyàn wọ̀nyí sílẹ̀. Pẹ̀lú gbogbo ohun tí àwọn ọmọ ológun yìí rí nǹkan àti ọ̀rọ̀ tí àwọn tó wà nínú ilé yìí ń bá wọn sọ, ilé eléyìí kò ní ṣe é kọlù bẹ́ẹ̀ lásán o. Ó kéré tán 100 kilogram bọ́ǹbù 100 kilograms of bomb. Ó ní wọ́n ti rí káàkiri inú ilé yìí kí wọ́n taná sí ọ̀kan ni kí gbogbo ìyókù sì búgbàmù kí gbogbo èèyàn inú ilé yìí sì dolóògbé lójú ẹsẹ̀. Àkọlù kíákíá kò ní lè ṣiṣẹ́ ní ibi rárá. Àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n kó nígbèkùn rú síta, wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ ìjọba orílẹ̀-èdè Russia láti má ṣe gbìyànjú láti fi tipátipá gba àwọn èèyàn wọn sílẹ̀ nítorí wípé wọ́n mọ ohun tí eléyìí lè já sí. Nígbà tí yóò fi di ọwọ́ ọ̀sán ọjọ́ kejì, ọjọ́ tí wọ́n kó àwọn èèyàn wọ̀nyí ní ìgbèkùn, ebi ti bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni pa àwọn èèyàn wọ̀nyí. Àwọn agbébọn sí ṣọ́ọ̀bù ibi tí wọ́n ti ń ta nǹkan nínú gbọ̀ngàn yìí. Wọ́n kó ohun jíjẹ àti mímu fún àwọn èèyàn tí wọ́n kó nígbèkùn. Gbogbo bí wọ́n sì ṣe ń ṣe yìí ni àwọn ọmọlógún orílẹ̀-èdè Russia ń wò ní ibi táwọn náà wà látara ẹ̀rọ kámẹ́rà tó wà nínú gbọ̀ngàn ọ̀hún. Nígbà tí yóò fi di ìrọ̀lẹ́ ọjọ́ tá à ń wí yìí nǹkan, ọ̀pọ̀ èèyàn tó ní àìsàn kan tàbí òmíràn tó jẹ́ wípé ojoojúmọ́ làwọn máa ń lo oògùn ní titi wọn. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní bẹ Bàráyàv kó ṣíjú àánú wo àwọn kó jẹ́ kí àwọn lọ lo oògùn àwọn. Nígbà tó di ọwọ́ alẹ́, Bàráyàv dá gbogbo àwọn bíi 39 hostages sílẹ̀. Ó ní kí wọ́n lọ tọ́jú ara wọn. Lọ́gán tí wọ́n dá àwọn èèyàn wọ̀nyí sílẹ̀ nǹkan, àwọn ọmọ ológun orílẹ̀-èdè Russia bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò láti lè mọ ìṣesí àwọn agbébọn yìí. Àwọn wọ̀nyí gan ló wá jẹ́ kó yé wọn wípé àṣẹ Bàráyàv ó ní àwọn agbébọn yìí ń tẹ̀lé o. Bí kò bá ní kí wọ́n yin bọ́ǹbù, sẹ́ni tí yóò yin bọ́ǹbù nínú gbogbo wọn. Àlàyé tó ṣe kókó láti ṣe atọ́nà àwọn ọmọ ológun, ó ń gangan leléyìí o. Àwọn ọmọ ológun orílẹ̀-èdè Russia pa ẹ̀mọ wọn pọ̀ wípé àsìkò tí Bàráyàv bá ti kúrò nínú gbọ̀ngàn yìí lọ sí inú yàrá mìíràn nínú ilé yìí, àsìkò yìí gan làwọn yóò ṣe àkọlù láti pa gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ọwọ́ yóò sì tẹ òun gan náà fúnra rẹ̀. Nígbà tó yá, ọ̀gá àwọn ọmọ ológun orílẹ̀-èdè Russia pe Bàráyàv lórí aago. Ó sọ fún wípé ìjọba orílẹ̀-èdè Russia ti ṣetán láti jẹ́ kí òun àti àwọn ọmọ ogun rẹ̀ kúrò ní orílẹ̀-èdè Russia láyọ̀ àti àlàáfíà, kí wọ́n bá lè jọ̀wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n kó nígbèkùn sílẹ̀. Bàráyàv náà dẹ́sì padà fún wọn. Ó ní ṣé wọ́n rò wípé ọ̀lẹ lòun tóun ó kàn sá lọ fi ìpinnu òun sílẹ̀ ni. Ó ní ànísẹ́ kí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Russia kúrò ní Chechnya. Ó ní yàtọ̀ sí èyí, kò sọ̀rọ̀ míì mọ́ láti máa bá orílẹ̀-èdè Russia sọ. Oníròyìn ọmọ orílẹ̀-èdè Britain kan tóun ti máa ń kọ ìròyìn dáadáa nípa orílẹ̀-èdè Chechnya, Mark Franchetti. Arákùnrin yìí jọ̀wọ́ ara rẹ̀ láti wọlé lọ bá Bàráyàv sọ̀rọ̀. Franchetti mú ẹ̀rọ kámẹ́rà rẹ̀, ó wọlé lọ bá Bàráyàv. Ó fọ̀rọ̀ wá lẹ́nu wò. Bàráyàv sọ fún wípé ohun kan ṣoṣo tí àwọn ń fẹ́ òun ni kí Russia kúrò ní orílẹ̀-èdè àwọn. Ó kọ̀ jálẹ̀, kò jẹ́ kí oníròyìn yìí rí gbogbo àwọn èèyàn tó kó ní ìgbèkùn. Ó fi ọ̀pọ̀ bọ́ǹbù tí àwọn èèyàn súnmọ́ra han Franchetti. Ó sì ní kó jáde lọ fi ìròyìn ọ̀hún han gbogbo àgbáyé. Nígbà tí ọ̀gá àwọn ọmọ ológun orílẹ̀-èdè Russia rí àwọn bọ́ǹbù ọ̀hún gan fúnra rẹ̀, ẹ̀rọ Ọlọ́run ba arákùnrin yìí o. Àwọn bọ́ǹbù eléyìí lè mú ilé ọ̀hún àti ilé bíi 5 lágbègbè rẹ̀ balẹ̀ láàrin kádijúkàyà. Nígbà tó di ọjọ́ kẹrin, October 26, 2002, ní nǹkan aago 5 ìdájí, Bàráyàv fa ọ̀kan lára àwọn òṣìṣẹ́ Dubrovka Theatre dìde. Ó ní kó nìṣó ní ibi tí wọ́n ti ẹ̀rọ tó ń ká gbogbo ìṣẹ̀lẹ̀ gbọ̀ngàn yìí sílẹ̀ wà. Mufsal Bàráyàv ṣe bẹ́ẹ̀. o se asise nla o ro wi pe ijoba rin eyan bo wa bo njiroro looto loju ese ti awon ologun orilede russia ri wi pe barayav ti kuro ninu gbogan yi won sare gbe opo gas akuni lorun yi won so mo gbogbo ero amule tutu ventilation system inu gbogan yi won si tana si leyin iseju die nko gas yi bere sini fe wo inu gbogan yi lo laarin kadiju kaya nko gas ti kun gbogbo inu gbogan yi afi bi dan ibon bere sini jabo lowo awon omo egbegun yi awon ero na bere sini sun lo die die baraya vushi wa ninu yara to tin ye ero ikaworan sile o leyin bi ogbon iseju ti won ti fe gas yi awon omo logun orilede russia fi nkan bo mu won gbe ban won won si yawo inu ile yi won seku pa gbogbo awon to ti sun ninu awon agbebon yi ijagudu si be sile laarin awon ati awon ti ko sun laarin bi iseju melo nko won seku pa gbogbo awon omo egbegun orilede chechnya owo ebon si se be o ba oga awon patapata mufsa obaraya ti won mu gbogbo awon eyan won yi ibale ton ko won ge gbogbo waya ara awon bomb ti won ti so sile igbese si bere lati le tete je awon ti won ti ko ni igbekun lati bi ojo merin pada si ile aye amo ibi ti awon omo logun orilede russia fi oju si ona ko se be ba be lo o awon ero eyi ni antidote ti won ro pe yo je awon ero won yi pada si ile aye eleyi ni ko se be ani sise dada o nkan to tubo wa ba gbogbo oro je lojo na lohun o ngangan ni wi pe awon omo logun yi ko je ki awon dokita mo nipa erongba won ki awon na ti le mura sile dada bi awon omo logun yi se nti awon eyan sile eleyi nje ki awon won di ona fun won awon eyan se be won bere sini jade laye won toju orun doju ku nigba ti awon dokita yi o fi de gbogan yi nko won bere ru gas ti awon eyan won yi mi sinu ki awon le mo ona lati toju won amo awon omo logun orilede russia ko jale o won o so eleyi fun rara won ni asire nla eyi ni top secret ni koda titi di ojo oni ijoba orilede russia ko jewo iru gas ti won lo lojo na fun enikeni o kere tan eyan 119 129 hostage o gangan ni afefe gas yi seku pa lojo na lohun o koda awon ti ko ku lara awon ero yi lojo na lohun aisan kan tabi omiran o ni gas yi ti fa si won lara foni ku fo ladide o ni opo won se lẹ́yìn àkọlù yìí sí Dubrovko Theater ní ìlú Moscow ní orílẹ̀-èdè Russia òmìnira tí àwọn ará Chechnya ń jà fún eléyìí ni kò tí tẹ̀ wọ́n lọ́wọ́ o Musa Obaraya àti àwọn yòókù rẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n fi kú ṣe ìfàjẹ ní orí asán bákan náà nkọ wọ́n dẹ̀ mí ọ̀pá aláìṣẹ̀ légbodò nítorí òmìnira
5: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything office, schools, and study. Ni agbayanu leta janla Evergreen, la walara tonta atawele ye yogbokale, for quality stationery materials, be pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, artistic note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallet, filing cabinets, and envelopes, kotosibe, diaries in bed, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories, lawo jawase cheap be, okosin benkale, lati bayin kaweru tebara, bagede jutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, latagbangba lebi oshu sifon faninyi, telephone 0816-531-6655, tabi 0803-855-4422 Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
6: ilé iṣẹ́ pàtàkì kan tó máa ń bá ní ṣètò ẹ̀yẹ ìkẹyìn fẹ́ni tó relé ìyẹn láti ṣe fọ́nira o ló máa ń kẹyìn tọmọ tẹbi tara olóògbé ó ní kí máa pè wọn fún gbogbo services tó jọmọ ti fọ́nira torí ẹni tó sojú ò dàbí ẹni tó ṣèyìn ṣíṣe ẹ̀yẹ ìkẹyìn tó gba ìfẹ́ni tó relé a máa mú nǹkan rere àti nǹkan pàtàkì bá wọn mọ̀lẹ́bí ẹ̀ torí ní ẹ̀kọ́ la láti ṣe fọ̀gbọ̀n mọ̀sí ṣàbláǹsì láti bá yín gbẹ̀yàn lọ́lé ìwòsàn without any delay bí ẹni tó ti sùn lọ sí ibi ìpamọ́ mọ̀sí ṣe ibi ìpamọ́ fún olóògbé eléyìí tó wà magnificent and secure come to St. David mortuary Longowo expressway agbogbo area Àkúrẹ́ láti ṣe fọ́nira home tí ẹ̀ka wọn wà ní ìpèsà náà ló tún wá kalẹ̀ sí St. David mortuary yìí o call 081-321-28864 or 081-489-5163 gbogbo ẹni tó fẹ́ gbẹ̀yìn tẹ́yìn ṣe fẹ́ ìyá rẹ̀ ẹ máa bọ̀ ní aláti ṣe fọ́nira o.
0: ẹ ṣeun ṣeun tẹ́ ẹ tún tẹ́tí sí wa fún tọ́jọ́ títù yìí tó bá tún di àwọn àsìkò mìíràn ẹ ó tún máa bá wa pàdé pẹ̀lú àkọ̀tun ọ̀rọ̀ lórí ètò àwárí ọ̀tún adéwálé abdulrahman adéwálé onímọ̀ ẹ̀rọ ìyẹn gangan lorúkọ tèmi ń jẹ́ ẹ lè máa pè mí sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tèmi 08064407517 08064407517 tun ki yin ku dede wo yi ni gbogbo bi te ba ti lanfani lati ma tete si koni alalubarika yi etu ka bo sagbala ileise Maxonic Inverter and Solar Company ti won wa ni block D Ondo State Industrial Park ni Oyarogbole ni Akure oga agba lati ileise Maxonic onimo ero Dauda Tijani Ahmed won tun ti wa ni ile agodo pelu wa
7: akiyin gbogbo olugbo wa
0: oga agba lati ileise Maxonic won mo tun ni solar panel kan wa po oloju meji oju kan la wa mo ti solar panel mo ni won ni kan bifacial pe yo le gba orun lati apa otun yo tun le gba orun lati apa osi egbo solar panel wa be to loju meji
7: aye ti n yi pada technology na bo se n lo oke si na ni se mo pe laye gba kan a so pe radio ti abangbongba yen a ma gbe seti otun ka le gbo dada se ri awon bifacial solar panel oju meji lo n fi riran
0: looto
7: ah o koja be careful se wa ri oni mimo ra o
0: o tun ni mimo lo
7: oni mimo lo yato si pe oni mimo lo o tun ni mimo ra se ri gbogbo nkan laye yi bi a se ri original lo la raye deru
0: e laye wa
7: se ri ti a ba ti le ni original solar panel to je solar panel to je ojulowele ti won se to ba odo ti wa sise daada se mo pa akoko ta wa yi a si ma wo nu akoko kan si te pe orun oni jade mo
0: be ni o
7: ojo mo ro titi fun ojo meje mejo titi 21 days a le ma ri kini awon kan awon to wa nlo solar nko
0: won si mo lo lawon asiko yi a ma agbara solar o dinku lawon asiko ta
7: se ri agbara solar awon opolopo ma ro pe agbara solar dinku o dabi igba ti iru awa bayi to je pe a gbe boho a mo ibi ti ori obi ita ba ti se je physical survey wa a mo bi ti ori ti omi gangan alabalubu omi
0: to so do si
7: to so do si ti eyan ba ti le ni akojopo solar to sise nigba ojo ko ni soro mo nigba eru mo
0: e ti se oye isiro
7: ti o pe a ti se isiro to gbe ni akoko
0: iye solar panel ti o le mu ina wa ti o je pe
7: ojo ba mo be
0: ojo ba mo ro ni kikan
7: be ni
0: nkan kan o jade nbe
7: ti o si
0: to wa lo
7: ti o si gbe si ti o si gbe freezer ti o gbe pumping machine ti o gbe
0: gbogbo ta ti o to wa lo dada nu ile by facial ta wa nso nko ga gba lati le ise Maxonic ta ba se solar mo pa ma doju re din e ba wo ni orun se wa desale
7: se ri bi a se tun ma install e tun yato si bi a se install awon panel to ku se mo wi pe ele ti a ti doju ebo ara
0: panu le wa orule
7: ati bu apakan yoku
0: bawo la se wa se by facial
7: se ri by facial da nigba ti a ba wo ile te ba wo ta kan tan park moto lo park moto si abe solar be ni
0: oro te nso sese ye mi ni
7: bo se ri na imole latoke ele to tun fe ma sonu lati abe wa
0: o tun
7: fa
0: eléyìí ti túmọ̀ sí pé àwọn tí wọ́n ń ṣe bí car park sílé eléyìí tí wọ́n fi dàbí tapolin bolókè solar ni wọ́n tò lọ sí gbogbo òkè rẹ̀
7: solar la máa tò sí
0: so bo ba se fara korun latoke
7: e
0: to ba duku to reflect lati bomi yo tu mo fara ko won
7: yo tu ba fara ko won
0: lati apa sale
7: be ni
0: ibo ero ti lo sibi to ga
7: ope ni folohun
0: e fun wa ni address ati number to ja tara si ile ise yin lekun rere
7: ile ise yi wa ni Block D, Ondo State Industrial Park, ni Onyadubule Market. Ti e ba de fe kan si wa, ele pe ero alagbeka 09162 141414 09162 141414.
0: Atuma ba yin pade nigba mi.
7: E se gan.
8: Mon badon adaba.
9: Bubu wana

0: mú ẹyìn dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ ìdọ̀tí ara dànù
1: lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán
0: tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀
1: àjọ nadaki fòǹtẹ̀ ló gbà
0: ó da alágbó ara
1: 24/7 abamission
0: láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà
1: ẹ máa pe 091 60 62 63 091 60 62 63
0: orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamission gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
2: Ẹ̀kọ́ ni ìpìlẹ̀ ọjọ́ ọ̀lárire High Chiefs Bọ̀dé and Betius Edemilẹ́yìn Foundation HCBBO Foundation fi ayọ̀ kéde ètò ẹ̀bùn ẹ̀kọ́ ìrànlọ́wọ́ owó ilé ẹ̀kọ́ ọdún 2026. Ètò pàtàkì yìí ni a ṣe láti fi ran àwọn akẹ́kọ̀ọ́ tó ní ìmọ̀ràn àti ìlérí lọ́wọ́ kí wọ́n lè ní ẹ̀kọ́ tó dára. Ètò ọdún yìí wà fún akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba, ilé ẹ̀kọ́ girama ìjọba àti àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn medical students ní àwọn yunifásítì ìjọba. Pàápàá jùlọ ní ọdún yìí HCBBO Foundation ti gbòòrò àǹfààní ẹ̀bùn ẹ̀kọ́ ńlá yìí o. Kì í ṣe fún ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ àti Ọ̀sẹ́ nìkan mọ́, ṣùgbọ́n ó tún kan àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ìjọba ní ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ North àti Àkúrẹ́ South. Pẹ̀lú èyí, gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn tí wọ́n jẹ́ ọmọ bíbí Ọ̀wọ̀ àti Ọ̀sẹ́ ni a tún wá ń pè láti fi ìfẹ́ hàn nípasẹ̀ ojú òpó wẹ́ẹ̀bù Foundation yìí. Ẹ ṣàbẹ̀wò sí www.thehcbbofoundation.org lónìí láti forúkọ sílẹ̀. Ọjọ́ 21 oṣù kẹjọ ọdún tá a wà yìí ni ìparí ìforúkọ sílẹ̀ o. Má ṣe jẹ́ kí àǹfààní yìí kọjá rẹ o. HCBBO Foundation, ìmóríyá ètò ẹ̀kọ́, ìkọ́lé ọjọ́ ọ̀la rere ni.
3: Àjọ Fẹ́mà ń gé tantan, ẹyẹ dalẹ̀ sójú ọ̀gbàrá.
4: Gbogbo ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ondo.
5: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àsìkò òjò àròrọ̀dá.
4: Èyí tó máa lágbára gan táwọn amòye ojú ọjọ́ sọ àsọtẹ́lẹ̀ ń parẹ̀.
5: Òun ló tún ti gbòde kan yí o.
4: Nínú òjò yìí
5: lọ̀pọ̀lọpọ̀ ìlú àgọ́ àtàwọn abúlé.
4: Kíkún fún omi àwọ̀ ọ̀wọ́dá.
5: Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo.
4: Lábẹ́ ìdarí àti ìṣàkóso igbákejì gómìnà wa nípínlẹ̀ Ondo.
5: Dr. Láídé Adélámì
4: MNI ṣe wá ń pe gbogbo ẹ̀yin olùgbé,
5: gbogbo ẹ̀yin onílé,
4: ilé ìwé,
5: ilé ìgbafẹ́, ilé ìtura,
4: ilé ìwòsàn,
5: ibi ìtajà,
4: ibi ìjọsìn gbogbo,
5: àbí àwọn tó ní ilẹ̀ bí
4: gbogbo àwọn ibi tá a mẹ́nubà yìí tó wà nítòsí etí omi
5: àtàwọn ibi tí àgbàrá òjò lè gbà kọjá.
4: Ńlá ń rọ̀ yín pé ẹja súnmẹ́yìn kúrò níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká bọ́ síbi gegele.
5: Tẹkùnlé wa gbago sọ fún toko pé
4: kíkọ́ ìdọ̀tí tàbí dídí ojú àgbàrá ti wá di ìṣe tó ní ìjìyà lábẹ́ òfin nípínlẹ̀ Ondo.
5: Sọ́ra kó mọ́ bara kata òfin.
4: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gómìnà wa Lucky Orímisun Ayédàtiwa SCA
5: wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti mú ìdúróṣinṣin àti ìgbáyégbádùn bá gbogbo mùtúmù wà lábẹ́ ìṣètò ìjọba ìrọ̀rùn.
4: Tó bá wá ní ohun ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kankan lágbègbè yẹn, máa pe
5: 08038470009
4: àti 07031223590.
5: Ó sì ṣe ká ẹ mọ lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà nípínlẹ̀ Ondo tó wà ní alágbàká Lákùrẹ́. Ìjàmbá àtòfò ẹ̀mí ò ní ṣe wá o.
4: Àjọ Ondo State Emergency Management Agency SEMA, àwọn ló ń kéde.

0: ọlọ́run ti ṣàrídájú rẹ̀ ní pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ kẹrin pé bí olùṣọ́ àgùntàn náà bá ti dé adé ògo yóò jẹ tirẹ̀ kí ìwọ náà ó lè jálábà pín jésù pé ọ sínú pàgọ́ ọdún yìí ti ìjọ christ light gospel church tí a pe àkórí rẹ̀ ní adé ògo ọjọ́ tí yóò gbìnà yá ń lọ́jọ́ ọjọ́rú ọjọ́ kejìlá tí yóò sì kásẹ̀ lọ́jọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 2026 aago mẹ́jọ àárọ̀ sago méjìlá ọ̀sán ń la bala àkọ́kọ́ rẹ̀ nígbà tá bala kejì yóò gbìnà yá láago kan ọ̀sán tí yóò sì kásẹ̀ láago mẹ́fà àrọ̀lẹ́ ibi tétò ọ̀hún yóò ti wáyé christ light gospel church fulfillment ground No. 1 Kajola street ní dojúkojú sunbet filling station ìdánrẹ́ road nílùú àkúrẹ́ yìí àwọn ìránṣẹ́ ọlọ́run pastor sunday ahunwa bishop peter labi pastor daniel oguche àtàwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn reverend tio moses lalákòóso ìjọ fún ìbéèrè 08033590149 láti jẹ́ alábàápín lórí ìtàkùn ayélujára ẹ̀tẹ̀ www.facebook.com/clgc01 fún ìbápàdé àwọn tí a ó sọdọ̀ba ẹ má gbẹ̀yìn.
1: Tí ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú. Mo rọ́nà báyọ̀ oje. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Àgbọ̀nyìn ìṣe ló ṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀ràn lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ lẹ ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́mọ́ ọ̀fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀ ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obì mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mi ọdẹ ni bàbá mi ẹ̀yin náà mọ̀ pé awode a le rinrin ogbon seju a le rinrin wakati kan a le rinrin ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu si ara wa be ni nkan kan o ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yi na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodun emi babo oke ogun ti ma wa ni number 4 Tudu Yamilen, opposite Oye Mekun Grammar School, ni ilu Akure, ero bani soro mire, o samu o, 64, 60, 64, 19, o samu o, 64, 60, 64, 19, alafi ara wo, ni gifi apia,
4: Ongbadu adava.
5: Yi la fin ki gbo awe eyan tan wa lori ijoko koko ti tun lati ge akara oyinbo fun igbeyawo otoni
6: e ti gbe iyawo laye
7: ejowo e duro na jare
8: ah ki lo sele
7: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nko ero foso ki nse le wa ma fowo foso nle ni 2026
5: eh ni tuto
7: ka ja so pe o ti ran won abi
5: ta lo ti so pe mo bodo ran gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
8: e mo lo tun je cdk bayi
5: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
7: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi
5: ah lati osu to koja ni mo ti ra won
7: oluse agutan e so wa po
5: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà download CDK lórí play store àti apple store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado-Ekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
10: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ìǹtẹ́ tó kó dé báyìí.
11: Ẹkú dédé àsìkò yìí àyẹ̀yàn mi táyìn gbọ́ mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
10: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
11: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tẹ́ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
10: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
11: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
10: Èló ni àwọn solar system yìí.
11: Owó tí ò kánilégún ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
10: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dekódà, gbé fáànù, chaajì fóònù, chaajì láptọ̀pù.
11: Bẹ́ẹ̀ni.
10: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
11: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
10: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
11: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
10: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
11: Bẹ́ẹ̀ni.
10: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
11: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
10: Láìṣe náà nẹ́pà.
11: Ara o.
10: Lọ́dọ̀ yín báyìí.
11: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
10: Ẹn tó bá nídìí solar freezer.
11: Bẹ́ẹ̀ni.
10: Ó wà lọ́dọ̀ yín.
11: Ó wà nílé iṣẹ́ wa
10: mi. Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ṣe délé iṣẹ́ yín.
11: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Ado Ekiti ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajilosun ní Ado Ekiti. Ní ìlú Ọyẹ́ Ekiti a wà ní Signal Strength Office District 6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ Ọ̀vọ́wúyẹ́ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí yìí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Wè ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọn kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀ ẹ máa kọjá síwájú díẹ̀ ẹ̀yìn ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout tẹ bá ti sọ́dá ẹ ti máa rí yẹ́lò building yẹn GoTV building ẹ ti máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀ Awa ni DSTV GoTV office. To wa ni adjacent Parajashin House. Lege Adeolu Nursery and Primary School ni Oke Ogun ni ilu Owo. Office wa to wa ni Karewa ni DSTV office. Aframes Plaza, Jubilee Road ni Ifegbekegbe Polaris Bank ni Kare Akoko.
12: Ero ibani soro tawe eyan le pe si nko.
11: Ero ibani soro wa ni
12: 081 01 01 04 04 28 28 04 04. Eje atun mule kan si
11: 081 01 01 04 04 28 28 04 04.
12: Asiko re ti to lati je gbadun to po repete ma je ka nfa ni eleyi o fu oru
13: wepa
12: signal send nigeria limited tun gbara mi ide won fo bale lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to yan kilala ki mole o le wa fun teru tomo ni an sun lokuku ko ru o tun ma mu ni osimo pelu signal strength solar tutun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fan o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni gbe aye egbedemuke ti bere ni le ise signal strength nigeria limited gbanbari ibe ni pe o tun lanfani lati gba television tabi fan go tv tabi dstv kan si lo fe pelu adehun atoro ajoso ni o o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fan atawon decoder gbogbo yoju seyi keyi le ise signal strength nigeria limited kanfani o to tenu bepo won wa ni signal strength office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal strength house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba adjacent house oke ogun owo to fi mo Aframes plaza legbe polaris bank ikari akoko falaye epe 081 01 04

0: pẹ̀rẹ̀ bàǹbà lọ bá níbi ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen àlọ́gá o, àwọn làgbà.
1: Kọ̀kọ́ ni títí.
0: Standard impressive.
1: Affordable and incontestable stationery.
0: Àwọn bíi drawing book,
1: exercise book,
0: biro,
1: pen,
0: pencil,
1: diary,
0: ruler,
1: calculator,
0: eraser,
1: A4 paper,
0: blackboard,
1: whiteboard,
0: àgógó àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating material.
1: Oye ẹsẹ̀ rà lẹ́yọlẹ́yọ ni.
0: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sídọ́sì pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tipa tipa tàbí trailer trailer.
1: Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
0: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
1: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road,
0: opposite Stadium Junction gangan Lakunrẹ́.
1: Telephone 081-6531-6655.
0: Oye ìpín kí n gbó.
2: Evergreen.
3: O ti ẹ̀ ti wá dá a báyìí. Mọ́gàjì ilé ẹnu dùjú yọ tún ti ṣe bẹ́ẹ̀. Ó tún ti mẹ́nu ba ìtàn mìíràn tí yóò máa fi dá àwọn èrò tó wá ṣe ìgbéyàwó lẹ́kọ̀ọ́. Ìjẹ́bá wo ni ọ̀rọ̀ ọmọ tí wọ́n pè ní kò tẹ́mi lọ́rùn yìí? Báwo gan ni ọ̀rọ̀ tirẹ̀ yóò tún ṣe lọ? Ìyókù yóò tún dijọ́ mẹ́jọ nu o. Nínú ìwé Àdìtú Olódùmarè láti ọwọ́ Alàgbàdì Òfágúnwà. Tó bá dijọ́ mẹ́jọ, ibi tá a ti dánu dúró lónìí, ibẹ̀ náà la tún ti tẹ̀síwájú. Adéwálé Abdulrahman lorúkọ tèmi. Mo ń kí yín kú ìsinmi òní, ẹ̀sìn tó kò múra aṣẹ́ tọ́lá. A tún máa bára wa pàdé nígbà tí yóò bá dijọ́ mẹ́jọ lórí ètò èdè Yorùbá lárinrin. Ó dìgbà.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: E kale won yin ya ko to ko iroyin asale oni bi o se ma de city gbo yin lati le se radio Adaba 88.9 FM. Akure ilaramo ke lati royin lati na de yemi lawal saju koko no royin na. Ajo temojuto eto idibo INEC lo ti da oro gbigba awon iwe idibo duro ni pinle osun saju eto idibo ojo 15 osu kejo. Awon gomina so anfani itan ti je lara eto atunto oro aje Tinubu. Ajo saraporo awon oludije sipo are lasiko eto idibo odun 2027 lati kede dukia awon.
2: Ìròyìn kalẹ̀ Adaba 88.9 FM lẹ ń gbọ́.
1: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Àwọn olùgbé àti ọmọ bíbí ìlú àní lágbègbè ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ nípínlẹ̀ Ondo iná ti so pọ̀ lórí ọ̀rọ̀ àṣà wọn níbi ayẹyẹ ọdún àṣà ìlú náà láti mú ìgbéga bá ìṣọ̀kan láti bá lè dáàbò bo ọ̀rọ̀ àṣà àti láti mú ìwúrí báwọn ọ̀dọ́ láti mọ̀ nípa orírun wọn. Ayẹyẹ náà ló wáyé láàfin aláàní ní ìdóàní tó sì pa àwọn olùgbé ibẹ̀ láti àwọn àdúgbò mẹ́fà ti ń bẹ níbẹ̀ ìyẹn wà ní àmúṣigbó ìṣúrẹ́ ìyàyó akọ àti ìṣẹ̀wà papọ̀ láti gbé àṣà náà ga. Ayẹyẹ náà ni wọ́n ti ṣe ọ̀rọ̀ bí ijó òbílẹ̀ wọ́n sì kọrin bẹ́ẹ̀ sì wọ́n lùlù bẹ́ẹ̀ náà sì fi ọ̀rọ̀ aṣọ ìbílẹ̀ hàn èyí tí ó ń fi àṣà ìlú ìdóàní hàn fáwọn èèyàn. Aláàní ti ìdóàní ọba Olúfẹ́mi Olútóyè ló ṣàlàyé ọdún náà gẹ́gẹ́ bí èyí tí ó ṣe pàtàkì láti dáàbòbò àṣà ìlú ọ̀hún àti láti gbé e léwọ́ àwọn ọ̀dọ́ tí ń bọ̀ wá. Ó wá rọ àwọn olùgbé ìlú náà láti sowọ́pọ̀ kí wọ́n pẹ̀tù sí ọ̀rọ̀ èdè àìyedè tí ń bá ń bẹ láàrin wọn ká sì mú kí ìṣọ̀kan wọn kí ó yé sí. Bẹ́ẹ̀ni ó sì pe àwọn tí ó jẹ́ àlejò láti wá wo bí ìlú náà ṣe dùn tó. Olùgbétò náà kalẹ̀ ìyẹn bá ṣọ̀rùn Gbẹ̀ngà Ìdòwú ló ṣàlàyé pé ìgbésẹ̀ náà ń gbé kalẹ̀ láti ṣe ayẹyẹ ìdámà ìlú ìdóàní àti láti mú kí àwọn ọmọ bíbí ìlú náà ó lè sowọ́pọ̀ fún ìdàgbàsókè ìlú ọ̀hún. Aṣáájú ìdóàní Ọ̀túnba Délé Ọlápẹ́jú ni ló pe àwọn ọmọ bíbí ìlú ọ̀hún nílé àtìlẹ́yìn òdì láti ṣiṣẹ́ papọ̀ fún ìlọsíwájú ìdàgbàsókè ìlú náà. Àwọn olùṣètò náà sọ pé ayẹyẹ ọdún ìbílẹ̀ ọ̀hún ni ó máa wáyé lọ́dọọdún pẹ̀lú ètò láti mú ìgbéga bá àṣà àjogúnbá ìlú ìdóàní tayọ ìlú ọ̀hún. Àjọ ètò ìdìbò orílẹ̀-èdè INEC ló ti dá ọ̀rọ̀ gbígba ìwé káàdì ìbò nípínlẹ̀ Ọ̀sùn dúró ṣáájú ètò ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Àjọ náà ṣàlàyé pé ìdádúró náà yóò fàyè gba kí wọ́n lè ṣàkójọ àkọọ́lẹ̀ wọn láti lè mọ iye àwọn òǹdìbò tí yóò dìbò lásìkò ètò ti gba káàdì wọn tí ó dìbò lásìkò ìdìbò náà. Nínú ọ̀rọ̀ alákòóso tó sì jẹ́ alága àjọ tí ń bójútó ọ̀rọ̀ ìròyìn àti ètò ẹ̀kọ́ àwọn òǹdìbò Muhammad Kudu Haruna ó ṣàlàyé pé gbígba káàdì ìdìbò náà ni ó bẹ̀rẹ̀ láwọn agbègbè tí wọ́n ti forúkọ sílẹ̀ lọ́jọ́ 22 oṣù kẹjọ oṣù keje ọdún di ọjọ́ 18 oṣù 28 oṣù kẹjọ ọdún. Wọ́n sì ní wọ́n fi kún àsìkò náà di ọjọ́ 21 oṣù keje lẹ́yìn ẹ̀sùn àwọn èèyàn gbà pé àwọn èèyàn tó pọ̀ ni wọ́n ní ìṣòro láti gba káàdì wọn bó kó tó di pé wọ́n tún gbé ètò náà lọ sí àárín ọjọ́ 1 sí ọjọ́ 7 oṣù kẹjọ. Àjọ náà ló sọ pé àwọn òǹdìbò tó kọ̀wé láti fi gba káàdì míì rọ́pò eléyìí tí wọ́n ní tẹ́lẹ̀ tó sọnù àbí tí ó ti bàjẹ́ ni wọ́n ní títí di àjìn òru òní ọjọ́ ìsinmi ọjọ́ 9 oṣù kẹjọ láti fi gba ẹ̀dá rẹ̀ sílẹ̀ lórí ẹ̀rọ amáyélujára kí wọ́n sì tẹ káàdì tí wọ́n fi rọ́pò. Ọ̀gá àgbà àjọ ọlọ́pàá tún jíde sù ni ló ti ṣàlàyé pé alákòóso àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀sùn Ibrahim Gotan ni wọ́n yọ kúrò nípò náà nítorí ẹ̀sùn àwọn olóṣèlú kan ṣáájú ètò ìdìbò ipò gómìnà ti ọjọ́ 15 oṣù kẹjọ ọdún. Ọ̀gá àgbà yẹn fáwọn ọlọ́pàá náà sọ pé alákòóso àjọ ètò ìdìbò ti àwọn ọlọ́pàá iná ti gbé lọ sí ìlú náà láti mójútó ọ̀rọ̀ ààbò fẹ́tọ̀ ìdìbò náà. Nígbà tí ń sọ̀rọ̀ ni fáwọn oníròyìn kì í sùn ṣàlàyé pé èrò náà wáyé nítorí ìfikùnlukùn pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú àtàwọn tó ní í ṣe míì lọ́rọ̀ ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì fìké gbàjarè nípa ọ̀rọ̀ pé wọn ò ní gbẹ́kẹ̀lé sí àjọ ọlọ́pàá ìpínlẹ̀ náà. Ó wá sọ pé ọ̀gá àgbà igbákejì ọ̀gá àgbà àjọ ọlọ́pàá tí ń bójútó ọ̀rọ̀ ètò ìdìbò àti igbákejì ọ̀gá ọlọ́pàá kan iná ti gbé lọ wá fún ètò ìdìbò náà tí wọ́n sì jẹ́ pé wọ́n wà nípínlẹ̀ ọ̀sùn pẹ̀lú àwọn àṣẹ kan. Ọ̀gá àgbà àjọ ọlọ́pàá náà wá sọ pé àwọn ọlọ́pàá ni yóò ṣáájú nínú ètò ààbò abẹ́lé lásìkò ètò ìdìbò náà tí wọ́n sì ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn àjọ aláàbò yòókù. Gómìnà ìpínlẹ̀ Benue Isaac Allah ló ti ní nǹkan tó fa ìdàgbàsókè àwọn nǹkan èlò tuntun nípínlẹ̀ ọ̀hún àti ìgbéga àwọn dúkìá tí mú ọrọ̀ ajé wọlé nípínlẹ̀ náà. Ló wáyé nítorí àlékún tó bá owó tí ń wá látọ̀dọ̀ àìjọba ààrẹ Bọ́lá Tinubu fáwọn ìpínlẹ̀. Àlíà sọ̀rọ̀ yìí lásìkò tí ikọ̀ àwọn aṣojú ìrètí ọ̀tún tí olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn ìyẹn báyọ̀ Danuga ṣáájú ṣe àbẹ̀wò sáwọn iṣẹ́ ìjọba àpapọ̀ àti tìpínlẹ̀ tìǹbẹ̀ nípínlẹ̀ Benue. Ìjọba gómìnà náà ṣàlàyé pé àlékún tó bá owó tí ń wọlé fún wọn ló mú kí ìjọba ìpínlẹ̀ náà ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àfojúrísí tó sì lè san owó oṣù àti owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ sì ni ó sì mú ìdàgbàsókè bá àwọn nǹkan èlò ètò tọ́. Ó wá tọ́ka sí ọ̀rọ̀ àtúnṣe ilé-iṣẹ́ kan ìtìbẹ̀ ní Tàràkù lágbègbè ìjọba àbílẹ̀ ìlà ọ̀run Gua nípínlẹ̀ náà tó sọ pé mímọ̀ ìsọjíba ni ó ṣàtìlẹ́yìn àwọn àgbẹ̀ tí ó sì pèsè iṣẹ́ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ni sì yóò mú gbéga bá ìlànà iṣẹ́ ọ̀gbìn nípínlẹ̀ Benue. Ikọ̀ ń ṣàlàyé pé àbẹ̀wò ọ̀hún ni ó pèsè fáwọn ọmọ Nàìjíríà ìròyìn nípa ipa tí àwọn iṣẹ́ ìjọba ti ń kó. Ní báyìí gómìnà ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule ló ti yọ̀ǹbo ààrẹ Bọ́lá Tinubu lórí ètò àtúntò ọrọ̀ ajé rẹ̀ pẹ̀lú àlékún ètò bá owó tí ń wọlé lóṣooṣù fáwọn ìpínlẹ̀ tó sì mú gbéga bá ìdàgbàsókè àwọn kèlò amúlùdùn. Sule ń sọ̀rọ̀ yìí fáwọn oníròyìn lásìkò àbẹ̀wò àjọ kan sáwọn iṣẹ́ ìjọba nípínlẹ̀ Nasarawa. Gómìnà náà ṣàlàyé pé ìpínlẹ̀ náà ló ń gba owó tó tó 14.4 billion lóṣooṣù látàpọ̀ ìjọba àpapọ̀ tí a bá fi wo iye tó ń gbà tẹ́lẹ̀ èyí tó jẹ́ 3.4 billion sí 4.4 billion naira kó tó di pé wọ́n yọ owó ìrànlọ́wọ́ lórí epo. Ó ṣàlàyé pé àlékún owó tí ń wọlé fáwọn ìjọba ìpínlẹ̀ náà ni ló mú káwọn ìpínlẹ̀ ó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ pàtàkì pàtàkì láì jẹ́ pé wọ́n yáwó èyí tí ọ̀rọ̀ àwọn afárá ọlọ́kọ̀ ètí rìn àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọ̀nà iṣẹ́ ètò ìlera àti àwọn ètò iṣẹ́ amúlùdùn míì tí ìjọba wọn ń ṣe. Ó wá rọ àwọn ilé-ìròyìn láti máa ṣe àgbéyẹ̀wò àwọn iṣẹ́ ìjọba kí wọ́n sì tọ́ka sí àwọn tí ò bá ṣe dáadáa nínú wọn. Àjọ tí mójútó ètò ọrọ̀ ajé àtọ̀rọ̀ amúlùdùn SERAP ló ti rọ àwọn olùdíje sípò ààrẹ 19 èyí tí àjọ ètò ìdìbò orílẹ̀-èdè yìí tí ó kéde láìpẹ́ láti kéde dúkìá ìtaní àti gbèsè tí wọ́n jẹ ṣáájú ètò ìdìbò yan ààrẹ ọdún 2027. Àjọ náà ló tún fẹ́ kí àwọn olùdíje náà kí wọ́n ṣàlàyé ibi tí wọ́n ti rí owó náà tí wọ́n fi gbé dúkìá kalẹ̀ èyí tí ọ̀rọ̀ ti àwọn ìyàwó wọn tí ó wà nínú rẹ̀ tó bá sì tọ́ kí àwọn táwọn ọmọ wọn tí ò tí níyàwó ti ń bẹ lábẹ́ 18 láyé. Nínú ìwé tí SERAP kọ ó rọ àwọn olùdíje náà láti tayọ ọ̀rọ̀ àwọn ìbéèrè òfin kí wọ́n sì ṣàlàyé bí ọ̀rọ̀ owó tí wọ́n ní bó ṣe jẹ́. Àjọ náà ṣàlàyé pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ kó mọ̀ nípa wọn bóyá nípa àwọn tí ó fẹ́ díje sí ipò tó ga jù lórílẹ̀-èdè yìí ọ̀hún nípa ètò ìnáwó wọn kí wọ́n ba lè mọ bí ó ṣe rí. Ẹgbẹ́ àwọn akọ̀ròyìn ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀-èdè Nàìjíríà ló ti kọ́ ìpè fún ìdáríjì fáwọn aláṣẹ ìjọba èyí tí wọ́n fi ẹ̀sùn kan pé ó kówó ìjọba jẹ. Ikọ̀ náà ló rọ ààrẹ Bọ́lá Tinubu láti mú kí àjọ èyí tí gbogbo ti wà jẹgúdújẹra lórílẹ̀-èdè yìí ó lókun sí i. Gán sì rí i pé àwọn tó bá jẹ̀bi ẹ̀sùn ìwà jẹgúdújẹra ni wọ́n fojúwe lófin. Nínú ọ̀rọ̀ náà àjọ ẹ̀tọ́ ọmọnìyàn náà ni olùbójútó rẹ̀ ìyẹn Emmanuel Nwobeko ló ti ṣàlàyé pé ìlànà àti foríjì wọn ló jẹ́ nǹkan tí kò bójú mu. Ikọ̀ náà sọ pé dídá owó ètí ó jẹ́ owó ìjọba tí wọ́n jí padà ni kò yẹ kán rí gẹ́gẹ́ bí èyí tí ó yọ irú wọn kúrò nínú pípè lẹ́jọ́ ni biti won ba ti je ese eti o to ajo etomoni na wa pe fun ti tete sejo awon ti oko oru ilu je ki won si gbe ilana otelemuye nipa eto inawo to yayi kale people di padanu dukia iru awon eyan be ati ominira fun ajo eti gbogun ti wa je gudujera ilara mokin lati royin lati le ise radio adaba 88.9 fm akure ninu royin le ti gbo royin nipa iroyin le okere ti agbamoludun ati ti are idaraya

0: bọ́ọ̀kì ògùn
1: ògbólògbó àgbà ọdẹ abàgọ̀ tí ẹ̀mí
0: lọ́wọ́ adágọ̀ jìnnì oníṣègùn ìbílẹ̀
1: tó ń lo ewé àtegbò fi sọ ọmọ adarí hurun lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo
0: bí kẹ́dọ̀ máa mú àbúgbó rere
1: kábàánì bẹ́lọ̀ lórí àwọn ojú ọlọ́run ni ayé pọn omi burúkú sí nínú
0: kókó ẹlẹ́nà máa kọ́ni lójú
1: àbọ́ọ̀kì ògùn
0: àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò
1: àbọ́ọ̀kì ògùn lẹni náà
0: àgọ́dẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe
1: ọdẹ ìjùsà
0: pàdé olúbíkì ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ
1: wọn náà gbéra ńlẹ̀
0: mọ́tàgúlú túkú
1: àbọ́ọ̀kì ògùn
0: àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ̀
1: àǹfààní wà fẹ́yìn tẹ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
2: tẹlifọ̀nù 08 24 91 36 69
0: àbọ́ọ̀kì ògùn
1: àgbàlagbọ̀ ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja
3: mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 dúdú yẹmi lane opposite Oyèmẹ́kun grammar school ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08 24 91 36 69 08 24 91 36 69
4: Àlàáfíà ara wo ni di fi.

0: ìṣẹ̀lẹ̀ ta lé òní arákùnrin kan ń bẹ wọn a máa pè ní Adéwuyì iṣẹ́ bíríkì lẹ́yà ló ń ṣe ọlọ́run kan mi àlùbáríkà ṣiṣẹ́ lẹ́yìn iṣẹ́ bíríkì lẹ́yà ó ní iléeṣẹ́ tó ti ń yọ blọ́ọ̀kù bí ọ̀nà mẹ́ta nílò Àkúrẹ́ yìí mo fún kọ bo orúkọ kọ́mpìnì ẹ̀ láṣìírí ọbẹ̀ ìyàwó àkọ́kọ́ bímọ mẹ́ta fún un wálé lorúkọ àkọ́bí ẹ̀ lọ́kùnrin ó sì ní obìnrin méjì àbọ̀sẹ̀dé tó jẹ́ ìyàwó àkọ́kọ́ ẹ̀ bímọ mẹ́rin fún un ẹnu mi àgò ọmọ mẹ́rin ọkùnrin kan obìnrin mẹ́ta ìgbà tí wọ́n fẹ́ ìyàwó kejì níkẹ́ àbọ̀sẹ̀dé ti bímọ tánú torí pé ọmọ méjì ni níkẹ́ ṣẹ̀ṣẹ̀ bí fún Adéwuyì àkọ́bí ìjọmọ oṣù ọdún mẹ́fà lọ ìkejì bí ọmọ ọdún mẹ́ta Adéwuyì láǹfààní àti tọ́wálé àkọ́bí ẹ̀ ọ̀ràn lọ́lẹ́ẹ̀wé kọ́dà ó lọ sìn rúùlù ńgbà tó dé lọ́ba the supervisor fún iléeṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá ẹ̀ ní tó ti yọ blọ́ọ̀kù tó ń supply fáwọn contractor kò sáburú mẹ́ wọ́n lọ́mọ ẹni ní jogún ẹni báwọn ọ̀rọ̀ yorùbá ṣe wí nù ìṣọ̀lá akẹ́rẹ̀mí olékínkà ló kọ́ mi ẹ̀ wá o wálé ń ṣe dáadáa sí Adéwuyì tó jẹ́ bàbá ẹ̀ ó ń jábọ̀ bí nǹkan ṣe ń lọ níléeṣẹ́ mo fi ń gbà ládùúà fún gbogbo abẹ́mọ wípé wàhálà tá a bá ṣe lórí ọmọ àwa lájẹ́ o ó bù ṣe gàdà ó bù ṣe gèdè abọ́sẹ̀dé pé wálé tọ́jọ́mọ ẹ̀ ó bẹ̀rẹ̀ sí kí ọ̀rọ̀ ọmọ ń kùn wípé sọgbà wípé wọn nìkan kọ́ ni bàbá rẹ bí o èmi nìkan kọ́ sì níyàwó bàbá rẹ níkẹ́ mbẹ́ o sọ̀rọ̀ pọ́n mi méjì tó bí ọkùnrin ni wọ́n kí ló dé tí wọ́n mọ̀ ṣẹ́rú fẹ́ bí jẹ ọ̀dàṣẹ́ tiẹ̀ ní iṣẹ́ bàbá rẹ ló ń ṣe ọmọ ń sọ fún un pé àwọn kílò burú kó wọn mọ bá bàbá òun ṣiṣẹ́ ọbẹ̀ yìí ọ̀nà báyọ̀ lọ́mọ àpẹ́rẹ́ jọ pin ogún ni ó bẹ̀rẹ̀ sí kí ọ̀rọ̀ bọ wálé nú káti ẹ̀ pé wálé nínú mẹ́wàá ẹ̀ fi bíi márùn-ún mẹ́fà ránṣẹ́ jíṣẹ́ fún bàbá ẹ̀ lọ́ba di pé ó ń dínkù bíi mẹ́ta tó bá rí mẹ́wàá méje lòun ó mu ọmọ nàìjíríà number 4 Dúdúyẹmí lane opposite to Imekun grammar school Lákùrẹ́ ń bí lọ́fíìsì bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ọ̀bílẹ̀ àdúrà tiẹ̀ náà gbà o ewé àtegbò ni wọ́n ń lò ó sì ń jẹ́ bíi mọ̀nàwá ọ̀pọ̀lọpọ̀ tó lọ́ọ́bẹ̀ ni wọ́n ń dúpẹ́ ìwọ náà lẹ́nu ẹ pẹ́ o ò ní wà nípò ẹ̀yìn mọ́ o gbogbo ń táyé ń ṣe nírọ̀rùn kò ní dìnira fún wọn o lágbára àláwùrà bí nọ́mbà tó lè pè wọ́n sí ni 080-2491-3669-080-24-91-36-69 àdúrà kálukú tí ń gbà ń bẹ̀ tí ẹ náà gbà ó yí ṣiṣẹ́ irin kọ́ ọmọ jẹ́jẹ́ ìlérí ọ̀pọ̀lọpọ̀ gan lólówó tó pé wọn ò mọ̀ bówó sí ń lọ lọ́wọ́ wọn ayé ti dàgbà àná sọ̀rọ̀ wọn kàn sí wọn àdúrà tí ẹ náà gbà kẹ́yìn ó sàn lálẹ́ kílẹ̀ tó ká máa ṣẹ̀yìn ọlẹ́mẹ̀fà ìmẹ́jì kò dá pẹ̀lú mi bá rìnrìn àná pé bí ọmọ mi rẹ lẹ́lẹ́ ni ọkùnrin mi ara rẹ̀ bó bá dásìkò tó yẹ kó ṣe ẹ̀tọ́ ẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ àrọ́ ọmọ wálẹ̀ ní wẹ̀sì kẹ́lù mi ò tó lè lo ẹ̀kan bọ̀ lásán ogun ni egbòogi ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀dùmọ̀ rẹ̀ ṣẹ̀dá tó ń jẹ́ bí iná ká pàtẹ ká má tà má jẹ̀mọ̀ ọlọ́run kọ́ láyè rẹ̀ gbogbo tá à ń pè ní ṣòro ní tìṣẹ̀lẹ̀ sí ni tí ò múnú ẹni dùn ọlọ́run gbàdúrà àti ẹ̀nà bó ṣe gbàtà ara wọn ará àṣíwájú ní number 4 Dúdúyẹmí lane opposite to Imekun grammar school nílùú Àkúrẹ́ ń bí lọ́dọ̀ bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ ọmọ nàìjíríà bí mo ṣe ń bàbọ̀ bọ́sẹ̀dé àti wálé wọ́n pa àmọ̀pọ̀ ńjọ́ kan o bọ́sẹ̀ náà ló sọ fún mi wípé kò ṣe báyìí kò ṣe báyìí ọdẹ wálé sí bàbá ẹ̀ wípé káwọn ọjọ́ gbẹ̀mí Adéwuyì o ọmọ nàìjíríà wọn dàbí ọgbọ́n ìlẹ́dùmọ̀ rẹ̀ sí pẹ̀lú wọn ìkulàgbọ́ àgbọ́ àárẹ̀ lọ́rọ̀ Adéwuyì jáde láyé o ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn mò ń padà bọ̀
1: ó dé bàbá òkè. ki ogun
2: ogun lo gba da ode abago ti emi
1: to wa da go jimi onisegun ibile
2: to mi wi ategun fi so ma dari hunun lore fi tu won kale kuro ninu ogun aye gbogbo
1: bi kedo ma mu abugo rere
2: ka ba ni belon lori awon oju olohun ni aye pon omi buruku si ninu
1: koko elena ma ko ni loju
2: aba oki ogun
1: agboje onisegun ibile yi ni okan si pelu alaafia pipe latare wi ategun
2: aba oki ogun leni na
1: agode ni baba to de gbo titi sawo bolu gbose
2: ode iju sa
1: pade olubike ijo si lo fi singbari orire fun teru tomo
2: won na gbera nle
1: makagulu tuku
2: aba oki ogun
1: agbode onisegun ibile ni o ma tan lo
2: anfani wa feyin te ba fe foju ni ju pelu won nilu akure
3: telephone 08 24 91 36 69
1: aba oki ogun
2: agbalagbo ode onisegun ibile to gbona jajaja
4: mo ki gbogbo eti to n gbo mi gbogbo wo to ba fe ri mi gbogbo ona to ba gbawo ilu akura ma bo wa si number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re 08 24 91 36 69 08 24 91 36 69 alaafia ara wo ni di fiafia
0: ṣugbọn ko to di wi pe adewu yi won gbe mi e ni bose de ti ko wale wi pe company baba re make e town o je lo pa lojuda bo na se lo se changing of name o change suruko are but awon na ri pe adewu yi adewale re o ma Nigeria adewu si wa laye nigba na won ti pa adewu yi ku awon ebi gba pe amowo olodun ni won sinku adewu yi kan pe gun ni won ri pe ah ile meji si ni adewu yi ko eyi ti abosede ngbe ati ti ni ke to je yawo to bi mo meji fun ko tin gbe adewu lo ko meji won pin le fun pe olodun ti se ile meji lo ni kaluko mole block industry make ta nbe ni abosede ti so won pe ki se ba ni awon lo ni block industry data lo ni oni wale to sire o fun baba awon o awon ebi ni o so fun wa o si mu adebe document nkan won wa ile ko document jade o ko wale ni won ba nbe o Nigeria a ti se ro nbo legbe lo awon ebi ni to ka lo ba ri be adeni kesun kun sun kun e je fe ma jade loju e ba ile awon lo ni gege bi n to so fun lo to ni burawale moduto omo Nigeria ase ba lo abonbo omo Nigeria kotodo kotodo wale na paju esuro re paju na lolode ohun ati ya e won koju oru sira won lori oro ogun bale mi lo ni o na ni babo lo ni ebi ti wahala ti sele laarin iya atomo re o bi ariwo ti so bo ta mi wale jawo mama ohun lo le de apopo ta won fi gbe mi dade ohun kada complete ke nwo yi ohun ko ni mama ohun lo bo se changing of name so ko jade laarin iya atomo e gbo se ka pe eleda baba won ni osun ni lo je koro ori be ni abi won pa lojuda omo Nigeria ija bele laarin iya atomo olori oro ogun wi pe olohun wa le ti nje ju eni nkan lo te na ni se bi baba olohun ni oko ohun ni o ti ni ka to bi o ngba to da lo waye omo Nigeria ti ka pe eleda adewu ni osun lalude ona ni abi olohun mo mo fe ta siri abogbon yoruba ni won da si bi awon ebi ti won ti farika re pe ese yi te omo Nigeria obe gemo lo aju obe egbo so be o ti se nti o se sadewu yi to ti lo sorun asante so le pada waye mo agbo pe won je wa si retu o eyi la won ebi wa nfa lowo omo Nigeria ise leta le oni re mo fe ke ke kon be wi pe obirin bi mo fun ni ko ni o ma pa ni o iwo ni ko je number 6 re o sise o o ti gbe mi adewu yi o ogun ti ti di ti an ogun na ti wa dogun laarin iya atomo adenike to je awo keji o so fa awon ebi pe se raye mo so fun mi gba na wi pe ba le wa loni ọpọlọpọ ẹbí náà ní àmọ ṣùgbọn nǹkan tó bá ti níwèé ṣòro prove ni kò síbi tá a gbé lọ ni ló jẹ àgbà fọlọhun ṣùgbọn pàtó lọhun ti ṣèdájọ ní ìsìn ọmọ nàìjíríà àwọn ẹbí ní ẹpọ máa wọn èyí lẹbí ń báyí lọwọlọwọ tí ètò yìí ń lọ lọwọ kálẹyìn bá lẹbí ẹgbọ kí lẹsẹ wò ẹni tó lọ sọrùn ò lè padà mọ nígbà tẹ́lẹ̀ pé bàbá òkè ogun àgbàlagbọ́dé oníṣègùn ìbílẹ̀ ìṣẹ́jẹ́ yọ̀ǹda ẹ̀ lẹ́ẹ̀kansi kí n tó máa lọ 08024-91-36-69 ṣùgbọ́n nọ́mbà tẹ́lẹ̀ fi dá sí ètò ìdá fi pè mí 07039-58-26-07 bẹ́ẹ̀ níṣẹ́ tẹ́ bẹ́ẹ̀ mí tàbẹ́ nídìí MC lóde àríyá yín tẹ́ fẹ́ ṣeun owó péré tí ni mò ń gbà iná jóná lọ ẹlẹ́ntìrìkì bàbá àtùbà ń gbà tá a bá pàdé lójú ọgbà gàdí lẹ́mọ irú èèyàn tó lékè kà ń dé ìṣọ̀lá akẹ́rẹ̀mí ó lékè ń kà lóko mi kárí aláyọ̀ ká pàdé nídìí ká mọ̀dọ̀ lódì lẹ́yìn ara wa títí ọjọ́ mẹ́jọ táwọn aláǹfààní àti pàdé lórí ètò yìí ní búrú aburú sí o bẹ́ẹ̀yàn bá ní a máa lọ ká mọ̀ bọ̀ àwa ń lọ lónìí àpàdé ọjọ́ mẹ́jọ ẹni ó bá ní a mọ̀dé tá a bá dé alákòóríire ò ní sí lókè ìpọ̀nmọ́ ó dàárọ̀.
5: Bàbá òkè ògùn ògbólógbòó àgbà ọdẹ abàgọ tí ẹ mi.
6: Tọ́wá dàgbà ọ̀jìnì oníṣègùn ìbílẹ̀.
5: Tó ń lo ewé àtegbò fi sọ ọmọ adarí hurun lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo.
6: Bí ìkẹ́dọ̀ máa mú àmúgbó rere.
5: Kábàánì bẹ́lọ̀n lórí àwọn ojú ọlọ́run.
6: Ni ayé pọn omi burúkú sí nínú.
5: Kókó ẹlẹ́nà máa kọ́ni lójú.
6: Bàbá òkè ògùn
5: àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò.
6: Bàbá òkè ògùn lẹni náà.
5: Àgọ́ ọdẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe.
6: Ọdẹ ìjùsà.
5: Pàdé olúbíkì ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ.
6: Wọ́n náà gbéra ńlẹ̀.
5: Mọ́tàgúlú túkú.
6: Bàbá òkè ògùn
5: àgbọ̀dẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ̀lọ̀.
6: Àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́.
3: Tẹlifóònù. 08024-91-36-69.
5: Bàbá òkè ògùn
6: àgbàlagbọ́ ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi, gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́, máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08024-91-36-69 08024-91-36-69 Àlàáfíà ara wo ni di fíafíà.

0: Àgbàlagbà ètò tí ọ̀rọ̀ Ọlọ́run ti ń jáde lọ́tùlọ́tù. Hour of Truth.
1: Wákàtí òtítọ́.
0: Ibi tí gbẹrẹgẹdẹ ti ń gbiná tí lálà ti ń wò.
1: Ó dé lákọ̀tún sá.
0: Ètò bàbá ètò.
1: The Hour of Truth.
0: Wákàtí òtítọ́.
1: Láti ìjọ
0: First Baptist Church.
1: Òkèdọ́gbọ̀n wọ̀.
0: Ọ̀jọ̀jọ́ Sunday.
1: Ó máa balẹ̀ bàgẹ́ sórí agbágbé àdàbà.
0: 88.9 FM.
1: Aago méjọ àbọ̀ ìrọ̀lẹ́ sí aago mẹ́sàn-án alẹ́.
0: Ọ̀jọ̀jọ́ Sunday ni o.
1: Hour of Truth.
0: Wákàtí òtítọ́.
1: Ibi tí Ọlọ́run ti ń lo ikọ̀ àti ìríjú rẹ̀.
0: Reverend Dr. Joshua
1: Oladapo.
0: Àti màmá wa Fúnmiláyọ̀ Oladapo.
1: Láago méjọ àbọ̀ sí aago mẹ́sàn-án.
0: Ẹ má mú ìṣe.
1: Nítorí Ọlọ́run máa rán ọ̀rọ̀ rẹ̀ sí yín.
0: Nítorí pé
1: ó rán ọ̀rọ̀ rẹ̀.
0: Ọ̀rọ̀ rẹ̀ sì mú wọn lára dá.
1: Fún àdúrà àti ìmọ̀ràn.
0: Ẹ pè lórí 080-3745-3962.
1: Oní ìrere Jésù ti máa dé olú ọba ní Ṣọlá bàbá ìyè rẹ̀.
0: Ọmọọba Olíbalẹ̀ tìlú ìyè rẹ̀ ni ó máa tukọ̀ ètò náà.
1: Wákàtí òtítọ́.
0: Má mú ìṣe.
2: Ibi tí a bá roko sí báyìí náà ni à ń fàbọ̀ sí. Ibi tí a fi gido sí jẹjọ láti tún máa ki ọ̀pá bọ etí gangan rẹ̀ lénìí. Ó ní ìrere Jésù Jìmádòlú ọba ní Ṣọlá Olíbalẹ̀ bàbá yìí rẹ̀. Mọ́ kí gbogbo ọmọ Ọlọ́run àlàyé káàbọ̀ sí orí ètò yìí lónìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ilé-iṣẹ́ ìránṣẹ́ First Baptist Church Òkèdọ́gbọ̀n ní ìlú Ọ̀wọ̀ tí wọ́n ṣe agbátẹrù ètò yìí. The Hour of the Truth. Ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà.
3: King of Glory, we thank you for the help you have received in the previous episodes. We are here again to receive help and strength to deliver your message even to your people, so that your will be done in every home. Lord, speak while we hear it you.
4: Amen.
3: In the name of Jesus.
4: Amen.
3: You have promised us that when we open our mouth, you will fill it. Father, come and fill our mouth.
4: Amen.
3: We pray as you listen to the word of God, this word will not fall to the ground.
4: Amen.
3: In your life.
4: Amen.
3: Thank you, mighty Father.
4: Thank you, Jesus.
3: In Jesus' name we are praying.
4: Amen.
3: My name, Reverend Dr. Joshua Oladapo. And my phone number 08037453962. 08037453962.
4: Olúwa Fúnmiláyọ̀ Oládàpọ̀ ni orúkọ mi.

0: ti dẹ́tu yupa.
1: Ṣé o ní òye wípé láti ní ìdílé kìrìsẹ́nì títí ikú yóò fi jà yín ni?
0: God is not interested in divorce.
1: Ọlọ́run ò ní inú dídùn sí ìkọ̀sílẹ̀.
0: Even he does not interested in the separation.
1: Kò ní inú dídùn sí pé ká yẹra sílẹ̀ fún ara wa fún ìgbà kan.
0: Let's see what Matthew chapter 19 from verse 1-9 has to say.
1: Ó sì ṣe nígbà tí Jésù parí ọ̀rọ̀ wọ̀nyí tán, ó kúrò ní Galilee, ó sì lọ sí ẹkùn Judea ní òkè odò Jordani. Ọ̀pọ̀ ju ènìyàn sì tọ̀ lẹ́yìn, ó sì mú wọn lára dá níbẹ̀. Àwọn Farisi sì wá sọ́dọ̀ rẹ̀, wọ́n ń dán wò, wọ́n sì wí fún un pé ó wá kọ́ fún ọkùnrin kí ó kọ aya rẹ̀ sílẹ̀ nítorí ọ̀ràn gbogbo. Ó dáhùn, ó sì wí fún wọn pé ẹ̀yin kò tí ì kà á pé ẹni tí ó dá wọn nígbà àtètèkọ́ṣe, ó dá wọn ní ti akọ àti ti abo. Ó sì wí pé nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò fà mọ́ aya rẹ̀, àwọn méjèèjì á sì di ara kan. Nítorí náà wọn kì í ṣe méjì mọ́ bí kò ṣe ara kan. Nítorí náà ohun tí Ọlọ́run bá so ṣọ̀kan kí ènìyàn kí ó má ṣe yà wọ́n. Wọ́n wí fún un pé èéṣe tí Mose fi àṣẹ fún wa wípé kí a fi ìwé ìkọ̀sílẹ̀ fún un kí a sì kọ́ sílẹ̀. Ó wí fún wọn pé nítorí líle aya yín ni Mose ṣe gbà fún yín láti máa kọ aya yín sílẹ̀, ṣùgbọ́n láti ìgbà àtètèkọ́ṣe wá kò rí bẹ́ẹ̀. Mo sì wí fún yín, ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ bí kò ṣe pé nítorí àgbèrè tí ó sì gbé òmíràn ní ìyàwó, ó ṣe panṣágà. Ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí a kọ̀ sílẹ̀ ní ìyàwó, ó ṣe panṣágà.
0: This is God's rules about Christian marriage.
1: Eléyìí ò ní òfin tí Ọlọ́run fi sílẹ̀ nípa ìgbéyàwó kìrìsìtẹ́nì.
0: Jesus tried to them.
1: Jésù wá fún wọn wípé
0: at the beginning.
1: Ní ìbẹ̀rẹ̀ pẹpẹ.
0: It is, it was not so.
1: Kò rí bẹ́ẹ̀ o.
0: For anyone to give certificate of divorce to his wife.
1: Láti sọ fún ìwé ìkọ̀sílẹ̀ fún ìyàwó
0: rẹ̀
1: tàbí fún ọkọ rẹ̀.
0: He said it was not so.
1: Ó ní kò rí bẹ́ẹ̀ o.
0: But because of the hardness of your heart.
1: Ṣùgbọ́n nítorí líle aya yín.
0: Moses granted you permissive will.
1: Ó ní Mose ló fi gbà yín láàyè irú nǹkan
0: bẹ́ẹ̀. But in the beginning.
1: Ṣùgbọ́n ní ìbẹ̀rẹ̀ pẹpẹ.
0: When the Christian marriage was instituted.
1: Nígbà tí a dá ìdílé kìrìsìtẹ́nì sílẹ̀.
0: The purpose and the mindset of God is that they will live till death do them part.
1: Ète Ọlọ́run fún wọn ni pé wọn ò jọ máa gbé tí ikú yóò fi yà wọ́n.
0: Not therefore God has joined together.
1: Torí náà ohun tí Ọlọ́run bá so pọ̀.
0: Let no man put asunder.
1: Kí ènìyàn kí ó má ṣe yà wọ́n.
0: Who want to put asunder marriage that God has already joined together?
1: Ta ló fẹ́ ya ìdílé èyí tí a ti so papọ̀?
0: That no man should put asunder.
1: Pé ẹnikẹ́ni kí ó má ṣe yà wọ́n.
0: Means nobody.
1: Pé kò sí ẹnikẹ́ni.
0: Not even the pastor that joined them together.
1: Kì í ṣe pastor tó so wọ́n papọ̀ gan.
0: Who God used to join them together.
1: Ṣé Ọlọ́run lò láti so wọ́n papọ̀?
0: Not the in-laws.
1: Kì í ṣe àwọn àna.
0: Even themselves.
1: Àwọn fúnrara wọn gan.
0: They don't have the right.
1: Wọn ò ní àṣẹ.
0: To put yourself asunder.
1: Láti ya ara wọn pé wọn ò ṣe mọ́.
0: He said no man.
1: Ó ní kò sí ẹni náà.
0: Today.
1: Lónìí.
0: What do we see?
1: Kí ni à ń rí?
0: There are divorce.
1: Ìkọ̀sílẹ̀ ń pọ̀.
0: Separation.
1: Àwọn èèyàn wọn kọra wọn sílẹ̀.
0: Husband go their way.
1: Ọkọ ń lọ tiẹ̀.
0: The wife go their way.
1: Aya náà ń lọ tiẹ̀.
0: Some even separated.
1: Àwọn míì wọ́n tiẹ̀ fira wọn sílẹ̀.
0: They live apart.
1: Wọ́n ń dágbé fúnra ara
0: wọn. Not that they go and remarry.
1: Kì í ṣe pé wọ́n lọ fi ọkọ mìíràn.
0: But they just separated.
1: Wọ́n kàn rọra fi ara wọn sílẹ̀.
0: That they so that there can be peace.
1: Pé kí àlàáfíà kó lè jọba.
0: And they go on their different way.
1: Wọ́n dẹ̀ ń bá ọ̀nà tí wọ́n lọ.
0: Some go ahead to divorce completely.
1: Àwọn míì tilẹ̀ ń ṣe ìkọ̀sílẹ̀ pátápátá.
0: But God is saying.
1: Ṣùgbọ́n Ọlọ́run wí pé.
0: Under no cause.
1: Pé lábẹ́ ohunkóhun.
0: Shall any man divorce his wife or husband?
1: Ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fi ọkọ tàbí aya rẹ̀ sílẹ̀.
0: Because what God has joined together.
1: Torí ohun tí Ọlọ́run bá ti so pọ̀.
0: Let no man put asunder.
1: Kí ẹnikẹ́ni má ṣe yà wọ́n.
0: But let us see 1 Corinthians 7:10-15.
1: Ṣùgbọ́n àwọn tí ó ti gbéyàwó ni mo sì pàṣẹ fún, ṣùgbọ́n kì í ṣe èmi bí kò ṣe Olúwa, kí aya má ṣe fi ọkọ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n bí ó bá sì fi sílẹ̀, kí ó wà ní àìlọ́kọ tàbí kí ó bá ọkọ rẹ̀ lajà, kí ọkọ kí ó má ṣe kọ aya rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n èmi kì í ṣe Olúwa wí fún àwọn ìyókù. Bí arákùnrin kan bá ní aya tí kò bá gbàgbọ́, tí inú rẹ̀ sì dùn láti máa bá a gbé kí òun má ṣe kọ̀ ọ́ sílẹ̀, àti obìnrin tí ó ní ọkọ tí kò gbàgbọ́, bí inú rẹ̀ bá sì dùn láti máa bá a gbé kí òun má ṣe fi sílẹ̀. Nítorí tí a sọ aláìgbàgbọ́ ọkọ náà di mímọ́ nínú aya rẹ̀, a sì sọ aláìgbàgbọ́ aya náà di mímọ́ nínú ọkọ rẹ̀. Bí kò ṣe bẹ́ẹ̀, àwọn ọmọ yín ìbàjẹ́ aláìmọ́, ṣùgbọ́n nísinsìnyí wọ́n di mímọ́. Ṣùgbọ́n bí aláìgbàgbọ́ náà bá lọ, jẹ́ kí ó máa lọ. Arákùnrin tàbí arábìnrin kan kò sí lábẹ́ ìdè nínú irú ọ̀ràn báwọn ni, ṣùgbọ́n Ọlọ́run pè wá sí alaafia.
0: Hallelujah.
1: Amen.
0: You can see.
1: Ẹni rí eléyìí.
0: That husband or wife should not divorce her husband or his husband or wife.
1: Ọkọ kò gbọdọ̀, aya kò gbọdọ̀ fi ọkọ rẹ̀ sílẹ̀.
0: And if for whatever reason.
1: Bí wọ́n bá tẹ̀ wá ní ìdí kankan.
0: You will do that.
1: Tó o bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn.
0: Once you divorce your husband.
1: Tó o bá ti fi ọkọ rẹ̀ sílẹ̀.
0: You divorce your wife.
1: O fi aya rẹ̀ sílẹ̀.
0: You don't have right.
1: O ní àṣẹ.
0: To remarry.
1: Láti lọ tún
0: fẹ́ ìyàwó mìíràn. Until that person is no more.
1: Títí ó dìgbà tí ẹni yẹn tí ò bá sí láyé mọ.
0: Because the bond that join you together.
1: Torí pé ohun tó sọ yìí méjèèjì papọ̀.
0: Is till death do us part.
1: O ni pé títí ikú yóò fi yà yẹn.
0: That was the vow.
1: Eléyìí ni májẹ̀mú tẹ bá ara yín dá.
0: That relates to each other.
1: Èyí tẹ bá ara yín dá.
0: In the Christian marriage.
1: Nínú ìgbéyàwó Kristẹni.
0: Once you leave that man.
1: Tó o bá ti fi ẹni yẹn sílẹ̀ ọkọ yẹn.
0: Once you leave that woman.
1: Tó o fi aya yẹn sílẹ̀. Aya.
0: You have to remain unmarried.
1: Wà á dúró ní láìfẹ́ ọkọ mìíràn.
0: If that person eventually died.
1: Ṣùgbọ́n tí ẹni yẹn bá wá kú.
0: You have the right to marry.
1: O ní orí ọ̀fẹ́ àti àṣẹ láti gbé ìyàwó mìíràn.
0: You have the right to get another husband or another wife.
1: Láti fi ọkọ mìíràn tàbí gbé ìyàwó mìíràn.
0: Now there is still another aspect that Apostle Paul addressed in this passage.
1: Paul Apostle o tún yànnàná nǹkan níbi tí a ti kà yìí.
0: He said but to the rest that verse 12.
1: Ẹsẹ̀ ìkejìlá.
0: Not the Lord.
1: Kì í ṣe Olúwa.
0: Take note of that, not the Lord.
1: Kì í ṣe Olúwa wí fún
0: àwọn. If any brother hath a wife.
1: Bí arákùnrin kan bá ní aya.
0: That believe not.
1: Tí ò gbàgbọ́.
0: And she be pleased to dwell with him.
1: Tí inú rẹ̀ sì dùn láti máa bá a
0: gbé. Let him not put her away.
1: Kí ó má ṣe kọ̀ ọ́ sílẹ̀.
0: Now this has to do with the issue of a believing husband and unbelieving wife.
1: Eléyìí ó ní ṣe pẹ̀lú ọkùnrin tó jẹ́ onígbàgbọ́ àti obìnrin tí kì í ṣe onígbàgbọ́.
0: Or a wife who is a believing wife and the husband is an unbeliever.
1: Àbí ìyàwó tó jẹ́ onígbàgbọ́ tí ọkọ rẹ̀ sì jẹ́ aláìgbàgbọ́.
0: That was the situation in the Corinthian church at that time.
1: Eléyìí ló wà ní ìjọ Kọ̀rìntì ní ìgbà yẹn.
0: The people in the church at that time, they were formerly pagans.
1: Àwọn tó wà nínú ìjọ yẹn nígbà yẹn wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé abọ̀rìṣà ni wọ́n.
0: Before they come to Christ.
1: Kí wọ́n tó wá sínú ìgbàgbọ́.
0: So we find a situation where by either the husband or the wife now accept Jesus Christ.
1: A rí wípé bóyá ọkọ àbí aya ló ṣẹ̀ wá fayé rẹ̀ fún Jésù.
0: So one is coming to church, the other one is not coming to church.
1: Ọ̀kan wá sílé ìjọsìn kan ò sí wá.
0: One is a believer, the other one is not a believer.
1: Ìkan jẹ́ onígbàgbọ́, ìkan jẹ́ aláìgbàgbọ́.
0: So Apostle Paul is now addressing the letter they wrote to him.
1: Paul Apostle ó wá ń wo ó wá ń dáhùn sí lẹ́tà, ó fèsì sí lẹ́tà tí wọ́n kọ sí.
0: The question they are asking about the situation that some families are going through.
1: Àwọn ìbéèrè tó ní ṣe pẹ̀lú tí àwọn ìdílé kan là kọjá.
0: That a husband who is not a believer.
1: Pé ọkọ tó jẹ́ aláìgbàgbọ́.
0: Why who is a believer?
1: Tó wá ní ìṣòro pẹ̀lú aya.
0: What do they do?
1: Tó jẹ́ onígbàgbọ́ kí ni wọ́n ṣe.
0: As Apostle Paul was saying.
1: Paul wá sọ fún wọn pé.
0: In that situation.
1: Nírú ipò bẹ́ẹ̀ yẹn.
0: As much the two of you are not Christian.
1: Ìtọ́ jẹ́ pé ẹ̀yin méjèèjì ẹ̀ kì í ṣe Kristẹni.
0: One is a Christian.
1: Ìkan jẹ́ Kristẹni.
0: The other one is an unbeliever.
1: Ìkejì ó jẹ́ aláìgbàgbọ́.
0: In that situation.
1: Nírú ipò bẹ́ẹ̀ yẹn.
0: If the believing husband is willing to continue to live with that unbeliever, so be it.
1: Pé bí ọkùnrin tó jẹ́ onígbàgbọ́ yẹn tó sì ní inú dídùn láti gbé pẹ̀lú aya rẹ̀ tó jẹ́ aláìgbàgbọ́ kó jẹ́ kó wà bẹ́ẹ̀.
0: And if it is the wife that is a believing wife and the husband is the unbeliever and is willing to continue to live with that person, there's no sin in it. They can live together.
1: Tó bá sì jẹ́ pé aya ló jẹ́ onígbàgbọ́ tí ọkọ jẹ́ aláìgbàgbọ́ tí wọ́n sì nífẹ̀ẹ́ láti máa gbé papọ̀. Kí wọ́n tẹ̀síwájú láti máa gbé papọ̀.
0: But if the unbelieving wife or unbelieving husband want to go, that is want to leave that relationship, let him go.
1: Ṣùgbọ́n bí aláìgbàgbọ́ ọkọ tàbí aya tó bá fẹ́ kúrò nínú ìbáṣepọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa lọ.
0: Let him go on his way because God is not the author of discord or confusion.
1: Torí pé Ọlọ́run sì níbi rúdurù.
0: So the condition for a marriage to be separated or divorced, you can see it here.
1: Ohun tó lè mú kí ìgbéyàwó kó má ti tẹ̀síwájú mọ́ òun la rí ní ibi tí a ti kà yé.
0: If separation will happen.
1: Tó bá tí ìkọ̀sílẹ̀ tàbí
0: ìyàtọ̀
1: yóò bá ṣẹlẹ̀.
0: It must be on the ground that maybe one is a believer, one is an unbeliever.
1: Bóyá ẹnìkan jẹ́ aláìgbàgbọ́, ẹnìkan sì jẹ́ onígbàgbọ́.
0: That and because of that situation.
1: nítorí eléyìí.
0: There are problems in that marriage.
1: Ìṣòro wá wà nínú ìdílé yẹn.
0: There is a terrible problem that is life threatening.
1: Àwọn ohun tó lè gba ẹ̀mí bóyá ó ń ṣẹlẹ̀ nínú ìdílé yẹn.
0: That want to cost life.
1: Èyí tó lè mú kí ẹ̀mí kí ó lọ sí.
0: He said in such a case.
1: Wípé nírú ipò bẹ́ẹ̀ yẹn.
0: They can go on their different way.
1: Àwọn méjèèjì lè máa bá tiwọn lọ.
0: In 9:15.
1: Ní ẹsẹ̀ ìkẹ́ ìdógún.

0: ọba lọ́wọ́ ẹlẹ́dùnmarè alápánlá tó sọlé ayérò ọlọ́run ọba mi a lè wí léṣe a lè ṣe lè wí ọba lánàá ọba lónìí ọba títí ayá ìnípẹ̀kún ìwọ ló dá tewétegbò fún ìlú ọmọ ènìyàn ìwọ ló dá òkè ìwọ ló dá ilẹ̀ ìwọ ló dá àpáta ìwọ ló dá ohun gbogbo tí ń bẹ nínú ayé kọ̀ wá sílé tó dá nínú ohun gbogbo wọn yìí tí ò ní ìdí kan pàtàkì tó ń fi dá wọn kábíyèsí ọlọ́run ọ̀run mo yàn mo gbé ọ̀gá.
1: Ogun bílẹ̀ afúnni ni wọ́n sọ, olóyún abẹ́, láì ṣiṣẹ́ abẹ́, ewé ń jẹ, ogun jẹ.
0: Tọ́ ẹ kú wulẹ̀ làkàrà alẹ́ ẹ mọ́ rọra báyìí là kẹ́rọ tọ̀nà ẹ̀yìn èèyàn tí ń gbọ́ mi káàkiri lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lónìí mo ní ìròyìn ayọ̀ ńlá kan fún yín lónìí nítorí wípé ẹja ńlá ni ìwọ wá gbé orí ètò tá a wà náà la pè ní lágbo ewé àtegbò lágbo ewé àtegbò kò sọ́mọ yorùbá tàbí ọmọ orílẹ̀-èdè áfíríkà kan tí ò mọ tán pè ní ewé àtegbò àwọn tọ́lọ́run ọba mi fi fún gangan lọ́lọ́run ọba mi sọ ìmọ̀ yìí kalẹ̀ fún ìdí nìyí tí mo fi wá ṣe àwárí onímọ̀ ìjìnlẹ̀ àgbà òjèmí nínú lílo ewé àtegbò fún ìtọ́jú ọmọ ènìyàn mo gbé àgbà òjèmí ẹni tó mọ ti fún tẹ̀dọ̀ ewé àtegbò bí a ṣe ń fi ṣe ìwòsàn wá sórí ètò lénìí olùsèyí àṣàfẹ́ bàbá yorùbá lórúkọ tèmi o ẹni tí mo gbé wá lónìí ẹnu oníkan láti gbọ́pọ̀n bàbá ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ nàìjíríà.
2: Mo kí gbogbo àwọn ará inú ilé tí wọ́n ń gbọ́ wa ní àkókò yìí níbikíbi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ wa. Orúkọ tèmi ni gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo yín mà sí bàbá Èkìtì.
0: Bàbá Èkìtì látún bàbá Èkìtì ló sì onírúurú àwọn sẹ́tọ́lọ́run ọba ti tọwọ́ yín ṣe nípa lílo ewé àtegbò bàbá bó lorúkọ yẹn ṣe jẹ́ o bàbá Èkìtì ṣé ọmọ Èkìtì nìyí ni tán fi ń pè ní bàbá Èkìtì àbẹ́yìn lẹbi gbogbo ẹni tó wà lẹ́kìtì.
2: Àwọn akọ́la bí gbogbo ẹni tó wà lẹ́kìtì ṣùgbọ́n ọmọ Èkìtì ṣe mà pé okùn onígùn kó mọ níbi tó ti fà wá ibi tí ìran tiwa ti wá nìyẹn
0: ìdí nìyí tán fi ń pè ní
2: bàbá Èkìtì. Ẹyẹ méje ò kì í jẹ́ di
0: ẹyẹ méje ò kì í jẹ́ di
2: bẹ́ẹ̀ ni
0: ẹṣẹ́ kò ní bàjẹ́ fún yín bàbá bàbá bókìkì ṣe ń kàn káàkiri àgbáyé ẹyin bàbá Èkìtì ni o bàbá rẹ ni tó jẹ́ pé ó ní àìlera lágọ̀ ara rẹ̀ wọ́n sàn sọ pé bàbá Èkìtì bàbá Èkìtì bàbá bó lẹ ṣe ń ṣe ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
2: Ẹ ṣe olóòtú olúwa ló ń ṣe o kì í ṣe ma ènìyàn bẹ́ẹ̀ ni sà.
0: Bàbá bó lẹ ṣe bẹ̀rẹ̀ ṣe ìṣègùn yìí.
2: Ẹ ṣe olóòtú tí n bá fẹ́ sọ màá ní ìpele méjì ló pín sí. Àjogúnbá wà nbẹ.
0: Àjogúnbá wà nbẹ.
2: Àbẹ́ẹ̀ ni àjẹmógún wà nbẹ. Àjogúnbá ni wípé abanilé lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ń ṣe tábà náà sì fojú sí láti kékeré ni bíi pé ẹgbẹ́ egbò kẹ lọ sí ẹ lọ gún eléyìí ẹ lọ lọ eléyìí tàwa náà fi mọ̀ kàlá fi mọ̀ méjì títí tó fi di ìbáraku ṣùgbọ́n níbi ti àjẹmógún bẹ̀ ni wípé akàwé kun yàtọ̀ sí normal circular education pé bóyá èèyàn ń lọ higher institution a tún ń lọ sí college of natural medicine tó wà ní kòfó àbáyọmí lẹkọọ láti lè ní ìmọ̀ kún ìmọ̀ nípa iṣẹ́ yìí ìdí tí bàbá Èkìtì fi yàtọ̀ díẹ̀
0: ni. Bàbá Èkìtì fi yàtọ̀
2: bẹ́ẹ̀ni.
0: Inú mi dùn níbi tẹ́ ẹ fà á lọ yìí èmi náà ti ní wọ́n bí lè rè béèrè lórí ẹ̀ wọ́n jẹ́ kó yẹ wà wípé láwọn universities wà pé wọ́n ti ń kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa lílo ewé àtegbò bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́.
2: Bẹ́ẹ̀ni ó tiẹ̀ tayọ pé wọ́n ń kọ́ nìkan àwọn ọmọ míì gan tí wọ́n bá ṣe tán ní school wọn á nìkan lọ ṣe research nípa ewé kan nípa egbò kan irú wọn náà máa ń padà wá sọ́dọ̀ wa pé wọ́n fẹ́ research wọ́n fẹ́ torí òun ni wọ́n fẹ́ fi ṣe project tí wọ́n fẹ́ submit.
0: Bàbá kí ni ìyàtọ̀ tó wà láàrin practical àti theory aspect lórí ìlò ewé àtegbò torí ẹ̀yìn practical láìsí ẹni báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń rí ìdáǹdè.
2: Ẹ ṣe olóòtú ṣe mà pé practical ó rọ̀ mọ́ nǹkan àfojúrí ṣe mà pé nípa practical yìí ó jẹ́ nǹkan tó fojúrí tó farahàn gẹ́gẹ́ bí ẹni tó bá ní skin problem ẹlòmíì báyìí tó bá ṣe gbogbo ara kò lè ṣe ara lẹ̀ torí pé bí àwọ̀ ara ẹ̀ ṣe rí ẹlòmíì ó dàbí pé ó wọ ọ̀rá sínú ara ni so àwọn practical tó jẹ́ pé ó fojú hàn nìyẹn ṣùgbọ́n ìgbà tẹ́niyẹn bá wá tá a bá fún lóògùn tó rí para wà òkè ṣe ti rí i pé ó ti fi hàn wípé oògùn tó lò ó ba lára mu ngbà tí ènìyàn bá ní àìsàn kan tàbí míì tó bá dé nígbà tí a bá ní òkè báyìí ní nǹkan tí wàá lò lélẹ̀ tó sì lò tó rí bẹ́ẹ̀ ìyẹn ni practical aspect òun náà ti rí i pé kinní tó ń lò yìí ó mú ìlera bá ara òun.
0: Táwọn èèyàn bá fẹ́ pè yín ẹ bá ń ju nọ́mbà yín fún ọmọ nàìjíríà.
2: Nọ́mbà tí ẹ lè pè mí sí ni
3: 081-55-78-70-27 081-55-78-70-27
2: 78 7027 08155 78 7027. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Àkúrẹ́ àti agbègbè ẹ̀, ẹ máa bọ̀ ní Ade Super Hotel along Oye Mekun Road after Ilesha Garage. Ibẹ̀ la wà ní Àkúrẹ́, ibi tẹ́ ti máa rí bàbá Èkìtì nìyẹn. Then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè ẹ̀, a wà ní House 8 Road 7 Pele Ondo City.
3: Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Òkìtì Púpà àti agbègbè ẹ̀, ká máa bọ̀ ní Maryland Hotel, ibẹ̀ ni ọ́fíìsì.
0: Maryland Hotel,
3: ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
0: Ibẹ̀ lọ́fíìsì yín wà.
3: Bẹ́ẹ̀ni, gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ọ̀rẹ́ àti agbègbè ẹ̀, wọ́n lè kàn sí wa ní Mandarin Resort ní òpópónà Òkìtì Púpà Road ní ìdojúkọ Mega School ní Ọ̀rẹ́, ibẹ̀ ni ọ́fíìsì wa wà. Màá tún pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí
2: 08155 78 7027 08155 78 7027 08155 78 7027.
0: Bàbá, kó tó di pé òun síwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé wọ́n ti ń lo ewé àtegbò tẹ́lẹ̀tẹ́lẹ̀, lómìnà ní mo lò ó kò ṣiṣẹ́, kí ló lè fà á?
3: Ẹ ṣe olóòtú ṣẹ́rí tí a bá ní ká wò ó níbi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, àwọn oríṣiríṣi nǹkan ló ń fà á ló lè fa kí ènìyàn ó máa lo oògùn. Yàtọ̀ sí pé ewé àtegbò, even conventional drugs, tó jẹ́ pé ó lè fà á, ṣùgbọ́n torí àkókò wa lórí ètò, màá fẹnu bà á díẹ̀ díẹ̀ díẹ̀. Nǹkan àkọ́kọ́ ni wípé ọ̀tọ̀ ni kéèyàn ó ní ìmọ̀ nípa oògùn, pé egbògi báyìí egbògi báyìí ó lè wo irú àìsàn báyìí. Ọ̀tọ̀ wá ni pé kéèyàn ó tún ní ìmọ̀ nípa àìsàn tí egbògi yẹn ń wò. Ìkan méjì ni, tí èèyàn bá ní ìmọ̀ nípa oògùn yẹn nìkan, tí ò ní ìmọ̀ nípa àìsàn, tẹ́ bá ń fún ẹni tí irú àìsàn yẹn ń ṣe tó ń lò ó, á dàbí pé ó fẹ́ lọ àìsàn yìí, ó tún fẹ́ padà wá, ó fẹ́ lọ, á wá wà lójú kan bẹ́ẹ̀. Ìkan nìyẹn. Àwọn àìsàn kan wà tó jẹ́ wípé communicable disease, àwọn kan wà tó jẹ́ pé non communicable disease. Àwọn non communicable disease yẹn máa ń wá láti ibi oúnjẹ tá a máa ń jẹ. So tó bá jẹ́ pé irú àìsàn bẹ́ẹ̀ ni, tí a wá ń tọ́jú ẹ̀, bóyá yálà rheumatism ni, arthritis ni, tó jẹ́ pé kò wà communicable, tí èèyàn wá ń lo oògùn fún irú àìsàn yẹn, ó yẹ kí ẹni tó bá ń fúnyàn ní oògùn fún irú àìsàn yẹn kó lè sọ fún wípé nǹkan báyìí má jẹ́, nǹkan báyìí má jẹ́, nǹkan. Ṣùgbọ́n tí ò bá wá mọ nǹkan tẹ́niyẹn ò ní jẹ, tó kàn gbójúlé oògùn nìkan, a wá di pé o àbíkú ó fẹ́ sọ lóògùn dèké. Ìkan nìyẹn. Ṣé rí èkejì ni wípé ìgbà míì ó lè má jẹ́ pé problem láti ọ̀dọ̀ ẹni tó ń fún ẹni yẹn lóògùn. Àwọn gangan aláìsàn yẹn ó lè má jẹ́ ẹni tó lóòótọ́, ó lè má sòótọ́ nípa nǹkan tó ń ṣe. Bẹ́ẹ̀ ni sà. So àwọn míì tó tún máa ń fa tí èèyàn máa ń lóògùn tó máa ń lóògùn tó jẹ́ wípé kò ní sí result specifically ni wípé ṣé máa ń sìn wọ́n ní ọbẹ̀ tó dùn, owó ló pa, bí Yorùbá ṣe sọ nìyẹn. Ṣé wá rí bóyá ẹni tó wá tó máa wípé irú nǹkan tó ń da òun láàmú yìí, fún àpẹẹrẹ, wọ́n máa ra àdín, wọ́n máa ra oyin, wọ́n máa rọsàn wẹ́wẹ́, ó níye tó jẹ́ lọ́jà tẹ bá fẹ́ lọ rà. Ok, ẹ wá ti sọ fẹ́ nìyẹn pé ẹgbẹ̀rún mẹ́ta ni ó máa ná ẹ, ò nígbà tá máa ra àdí tá máa ra gbogbo ẹ̀, òun wá fọkàn sí ẹgbẹ̀rún kan. Ṣé mọ̀ wípé dájú ṣáká ẹni yẹn gan náà kò lóòótọ́ pẹ̀lú ara ẹ̀, pẹ̀lú àìsàn tó ń dà láàmú. So oríṣiríṣi nǹkan ló ń fà á. Ẹlòmíì náà tán bá ní kó má jelé nígbà tí ẹni tó fún lóògùn bá ti sí ń bẹ̀, gbogbo ẹ̀ la bẹ̀rẹ̀ sí máa jẹ lásán wà.
0: Ẹ ṣe bàbá, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé èmi fúnra mi, mo ti mọ̀ ń gbọ́ tewé àtegò lọ́tún lọ́sì mẹ́lẹ̀ bá máa sọ, a ní ẹgbẹ́ àìṣedédé yín wá, bítọ̀ bá máa sọ ẹgbẹ́ àìsàn yín wá, oríṣiríṣi gbogbo wọn ló pọ̀ níta. Ẹ̀rọ a máa ti ẹ̀bà mí láti gbé anybody anyhow wá sórí afẹ́fẹ́ báyìí, ṣùgbọ́n torí bá a ṣe ń gbórúkọ yín àti báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ tó ń jẹ́rìí nípa yín la ṣe gbé yín wá. Kí ló ṣẹlẹ̀ nípa pé àwọn oníṣègùn ìbílẹ̀ tán wá ń pọ̀ sí?
3: Ẹ ṣe olóòtú, ṣé rí kò sí nǹkan tó burú níbẹ̀ o. Torí wípé tí ẹni tí ò bá kọ́ṣẹ́ carpenter, ẹ lè rí kó lóde lọ sí ṣọ́ọ̀bù kó sọ pé òun fẹ́ máa ṣe carpentry. Ẹni tí ò bá dẹ̀ kọ́ṣẹ́ tailor bákan náà, kò lè déédé lọ sí ṣọ́ọ̀bù pé òun fẹ́ máa ṣe iṣẹ́ tailor. Bákan náà ni ẹni tí ò bá kọ́ṣẹ́ mẹkáníìkì, ẹ lè rí wípé kó déédé sí ṣọ́ọ̀bù pé òun fẹ́ máa ṣe mẹkáníìkì. So gbogbo àwọn èèyàn tí ẹrí tó jáde tẹ ẹ ń gbọ́ lọ́tún tẹ ń gbọ́ lọ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí, torí pé wọ́n ní ìmọ̀ nípa ẹ̀ ni, kì í ṣe pé bóyá àfojúdi àbí àsáwọ̀ àbí wọ́n kàn déédé gbégbá ẹ̀, ìmọ̀ kan wà nípa ẹ̀ tí wọ́n ní ni. Àti pé je te ba wo gbogbo onisegun ibile to wa lorile ide ba se nsoro lowo yi won o ti to iye ti university kan produce ni eyi e ni department tabi faculty kan so ke kankan o mu o da be iyen ni iyen fi han wi pe awon eniyan pada si orisun
0: ni
3: be ni aye le ma gba wa ni ta ba lo nu iwe mimo ari awon one or two quotations te je pe o point tori pe ewe ategboyi
0: o da ni ni lo
3: be ni sa be ni
0: baba kini ti yin fi yato ninu gbogbo awon to mo ti fun tedo ewe ategbo
3: e se olotu se gege bi mo se so lekan yato si pe ajogun e nile atun ko eko kun se ri lara awon eko ta ko oni awon impartation that is oni awon ima to fun wa nipa aisan nipa ewe ategbo seri eyan oni dodo ti wa ka dede ma kogun fun a ma ko sayewo fun ka le ma iroyin kan to fa elomi gan o le ma je pe ogun loro e need o le je pe ko kan ni time ati simi ni ko kan le je pe majele majele na ni ara won fi ma wa okay iyen lo be se wa ri ni some of the Africa country ani awon affiliated that is awon olubasepo ti won awon na nse ise abai to je pe a ma consult to je pe lawon igba mi ti a ba ri awon nkan mi ta le ba won so a ba won so to ba je kan send awon nkan mi si wa boya ni yala iwe kan ti won ri lohun ti o si nbi ni abi formation ta ba so pe formation apapo nkan te yan le lo fun aisan kan so gbogbo awon won yen ni o je ki our stand out to je ki ti baba ikiti ko yato so a ni dede fun yan ni ogun la je pa asayewo fun de atun lawon ti atun foro loki yin se imawa nikan atun lawon ta to je pe even outside Nigeria even within Nigeria to je pe atun jo un ko debate lori issue ti yaba ni lowo
0: to baba mo ki yin eku atotonu late kan opolopo omo Nigeria na na tin gbo wa bayi a le wa nile aye nbi keyin o mo ni orisidisi awon idojuko tawon eyan ba fe pe yin e ba nju number yin fo omo Nigeria
3: e se olotu 08155787027 08155787027 08155787027 gbogbo eni to ba n gbo wa ni Akure ati agbegbe e ma bo ni Ade Super Hotel along Oyemekun Road after Ilesha Garage ibe la wa ni Akure bi te ti ma ri baba ikiti niyan then gbogbo eni to ba n gbo wa ni Ondo ati agbegbe a wa ni House 8 Road 7 Pele Ondo City
2: gbogbo eni to ba n gbo wa ni Okiti Pupa ati agbegbe kan ma bo ni Maryland Hotel ibe ni office
0: Maryland Hotel
2: ibe ni office wa
0: ibe office yin
2: wa beni gbogbo eni to ba n gbo wa ni Ore ati agbegbe won le kan si wa ni Mandarin Resort ni opopona Okiti Pupa Road ni dojuko Mega School ni Ore ibe ni office
0: en gbeyanju lati pe wa wole sugbon mo fa asiko yi so fun wa ko e ma wule pe wa wole bayi nitori arojo musolokun eyan sa ri pe ri number baba ko e pe won gbo beere te ba ni lokan e lanfani lati beere lowo won
3: e se ri idakole ya isan okunrin ni ohun ni oloyinbo ma npe ni male dysfunction that is inability of man to perform his responsibility in the house. So, and forgetting that this is the only responsibility that be endowed on man naturally, that cannot be transferred to any other person. That is, te ye pe ise ti okunrin o le firan eni kankan natural responsibility okunrin ni. Se wa ri okunrin to ba ti wa fail to ti kuna ninu eleyi o ti kuna ni gbogbo that is okunrin ti o le se ojuse deede pelu iyawo e ninu ile nkan to nje idakole niyan.
0: Ko de salagba ko salagba se
3: ara
0: o da na baba idakole yi ki lo ma nfa
3: e se olotu awon nkan to nfa po fun anfani awon to ngbo wa se ri okunrin to ba ni jedi jedi a ma ni idakole yato si yen olotu se ri okunrin to ba je pe o ni infection kan tabi mi lara to je pe ko moju to dada a je ko ni idakole ta nso be ni sa se wa ri yato si yen stress ma nfa beni sa old age ma nfa over anxiety ma nfa opolopo nkan lo ma nfa idi niyan to je pe teyan ba koko dodo ti wa ayewu la wa ma ko se ta koko carry out analysis lati le ma nkan to fa ohun ni a wa fi re result tori ti to iru e ba se taye to ba se kainde nkan to fa ta awon mejeji le yato sira beni sa
0: e se baba kini awon apere teyan mo ri ti dakole ba nbo tabi ti idakole ba ti wa lara yin
3: o po o se wa re ti okunrin to ba ni idakole sa akoko re wo pe o ma se network failure be ni sa ti won ba so pe network failure a wo ri te ma te ba wo ri phone o le network ile wa ti call ba fe wole bayi te ba ni ke gbe a kan ja wa le ni iru okunrin to ba wa ni po be o ti ma yi awon eyan wa ba se n so bayi idakole lo n ba fira se ri yen lo be sa awon okunrin mi ma wa to je pe no network ni won rara to je pe laaro losan lale to ba wa nu le no network ni ko si gba kankan ti network wan ti won lara afi han idakole ni se ri awon mi wa to je wi pe iseju kan won ti wa won ti lo se ri awon mi okunrin mi won a wa gege bi moto ti carburetor e o da ni to je pe to ba wa lori ere to n lo bayi iseju kan to ba ni ko te break bayi a kuna be ni awon awon ifarahan idakole le yo yato o po olotu se ri yato se le se ri e ma pe ti eyan ba dia odere to dia awujo ere eyin na mo wi pe nibi kan lu alujo oni odere to fi n gba yagi yagi sugbon e wa ri pe igba to ba ye kokunrin mi ko lu alujo fun yawo e ninu ile ngba yen gangan lo ma ti story bole bi won se ja ogun biafra nkan to sele ni 1943 gbogbo awon itan ti japa ati ejo nkan to fa arekereke gbogbo itan to ma ma so niye to je pe iyawo de ni nife si bo ko wa limit so yi okunrin nikan se ri ba se nso ina e ma rin awon obirin mi ta ma so pe ta ba ti en lalujo fun gan ka te so pe won ti en lalujo fe le ko ni le ju rara te ba wa bere pe kini ani awon oki ni feelings ko ye ko ma ni feelings e kan ka ti wrong ni
4: beni
3: beni mani
4: eh baba o tumo si pe gbogbo awon orisirisi awon challenges won yi ton ba dodo yin gbogbo e l'Olorun oba ni o se kini
3: kuro e ka to di pe gan pe ati e fi ati e promise awon eyan lori afefe cheri one problem share is half solved cheri ngba ta ti ma awon e kan won e ati sumo solution e wo bi sa ti ago mefa bo ba lu o ti ago mefa ba lo ri pe owo ago adura attention ni
4: yes
3: bo se ye ki omokunrin ma duro niyan sugbon opolopo omokunrin wa dori kodo bi ago mefa bo ni be ni sa
4: baba ikiti le n gbo won lori afefe eni to mo nipa ilewe ategbo olorun lo won kakakiri origun mererin agbaye ki so lori lede nigeria nikan ati loki okun baba address yin e tun ba mi to pe lekan si ati phone number
3: e se olotu gbogbo eni to ba n wo wa ni akure ati agbegbe e ma bo ni ade super hotel along oyemekun road after ilesha garage ibe la wa ni akure bi te ti ma ri baba ikiti niyan then gbogbo eni to ba n gbo wa ni ondo ati agbegbe a wa ni house 8 road 7 pele ondo city
5: office wa ni okiti pupa a wa ni Maryland Hotel ninu ogba hotel yen ni te ba ti debe pe baba ikiti le ferry e ti ri mi ni ore e ma bo ni Mandarin Resort ibe la wa ni ore ni dojuko mega school lopopo na okiti pupa bakan na number ti e le fi pe wa ni
3: 08155787027 08155787027 08155787027
4: Baba opolopo awon nkan ta n soro nipa re yi mo ti bi nle lekan ki lo n fa idakole e si ti da wa lohun baba nje ni o le wa lati nu emi ta n pe ni spiritual problem kini gbagbo yin gan nipa anything cause spiritual problem
3: e se olotu ojo ti pe die won gege bi yoruba se ma so won ni ojo aboki ti pe ni sabo ninu isegun ibile yi ati rin die emi o ni so fun yin lori eto ba se nso ati bi won eyan se n bo wa ipe ko si spiritual problem o wa bo kini kan ti mo ma ni ti mo fe je ko da awon eyan wa loju ba se n bo wa lori eto ni wi pe gbogbo nkan lagbara olohun kapa there are spiritual oriented disease to je pe won a fi se niyan ko le ma now so but agbara olohun kapa gbogbo nkan
4: agbara olohun ka
3: be ni
4: o da adupe lopolopo baba ikiti le tin gbon lori afefe late kan nipa ori ofe olorun mo wa baba kan mo gbe won wa sori eto leni baba infertility bawo ni yun se je
3: that is iroma bi okay se olotu
4: e mo binu e mo kan to ni kokunrin o mo le takutu oto ni ko takutu o mo le di omo
3: beni ototo ni sharing infertility yen ni inability of couple to have a child after a voluntary affairs between them for period of a year or more ti won o de lo any contraceptives to je pe o le da oyun duro to ba ti wa ri be te pe laarin odun ka ejo wa papo oko ati yawo e ri pe e de nso bi o se ye ke se sugbon ko so oyun ko so ma infertility niyan se wa ri olotu o pin si meji primary infertility wa
5: secondary infertility wa beni sheri primary yen ni pe won fera odun kan odun meje odun meta
4: ko
5: ti soma primary ni secondary ni wo pe won ti lomo kan abi meji idaduro wa wa fun ojo gboro sheri o tun wa pin ni bi secondary yen o tun pin sori si meji bakan na eri iyawo to ti bi ma meji si bi kan awa fe okunrin mi awa di pe won wo mo wo ma titi won oro ma ero okunrin mi to je pe o ti bi ma meji tele ko to pade obirin kan awa di po pade obirin mi won so gbugbo awon won yi under infertility ni so to ba ti wa ri be a ma nro toko ti yawo yen kan jo jade because when you talk of infertility pe or iroma be is 50-50 case okunrin le responsible obirin dia le responsible so a good of peg here because awon eyan samba ma nwo pe lati gba ti iya ti de lati gba ta anti ti de ko loyun no o le je wi pe nkan omokunrin gan ni o lagbara lo le lati le de bi omo
4: baba e to ba npe number yin le kan si
5: e se number te le pe wa si
6: 08155 787027 08155 787027 08155 787027
4: Baba, e je kin beere kankan nipa infertility yi. E so lekan, e lawon kan wa to je pe yato se awon to ti gba bi ifeto somo bibi.
5: Beni.
4: Ta ba ma ren to gba ifeto somo bibi. Sugbon to je pe ifeto somo bibi yen akoko re ti koja o ti deal. Sugbon sibe. Won royun ni fun opolopo odun se a le so wi pe infertility o ti wole lati be.
5: Beni. O possible tori ti o bo time yen ba expire. O ye ki won se normal kan se bo se ye kan se won ti o ba ti wa ri pe ko se bo se ye ko se a je pe nkan kan ti wa nbe ni nkan kan ti wa nbe
4: baba ki lo wa nfa infertility yi gangan
5: ah e se olotu awon nkan to nfa po sugbon ka kan menu ba die tori akoko wa lori eto seri ti obirin ba ni fibroid ele ti yoruba npe ni oyun iju o le je ki iru obirin be ko ma le loyun ko ma le bima ki la npe ni fibroid yen ni pe a ri pe ikun wu ti obirin ma ro ma bi o ko ma kini yen ma yi kiri inu e so iyen ni yen de bakan na obirin to ba ni infection to je pe one of the bacterial infection to ti pe lara a discover wi pe to ba ni ajosepo pelu oko e ko ni di oyin sumo iyen wa contagious to ba ti se obirin yen o se o ma se okunrin yen na so iyen lo be mo ti so le kan ti nkan omokunrin yen na to ba le to je pe o le le ti oloyin bi so pe wa watery a ri pe ko ni le domo so o tun yato si yen sir seri ti obirin ba ni eda eda yen wa porisi meji to je pe to ba ikini to ba ni ajosepo pelu oko e to ba dide a ri pe gbogbo awon nkan to ye ko duro sinu ko domo gbogbo a wa le iru obirin be ko le bi mo ko le loyun o to ba di pe ordinary ile o kan ri pe nkan funfun funfun jade loju ara as a result of infection yen ko a difficulty fun robirin be lati le loyun so many many things ni a wa ri pe inu nkun inu ngbona so ngba to ba ye ki nkan ba ko ni wa to ba wa a change date to ba wa color to ma mu wa ko ni da o ba wa ma wa bi igba tan ba po oge a ma di gbogbo awon nkan won yin o le je ki obirin o wa ni ipo airo ma bi
4: baba ki lo ma npa to ja yi pe elomiran yo lo ogun ibile bayi fun awon orisi ni sugbon sibe sibe leyin ojo die igba die aisan yan tun wa nibe ki lo le fa
5: e se olotu seri to ba je pe o ni se pelu infection mo ti kokko so saaju
4: mo
5: boye boye awon tan se join wa lori eto se to ba je pe bacterial infection ni for instance seri teni yen ba lo ogun to pa living organism then awon bacteria awon eyin ti bacteria yen le ogudo take measures lati take care won so ti o ba je o dabi igba te yan ba ni fish pond ni to ba da gamani eja yen le ku but later to ba keep omi yen wa tun discover pe awon eja tun tun bere si se yo ninu e so awon procedure ni procedure o ye tayo pe ka kan logun nikan mo so saaju le kan ti eyan ba logun o ma la won measures to ye ke eyan o keep in place de o ma la won steps to ye ke eyan o tun gbe tele ogun yen ti o ma fi sise papo ta fun wa ni good result
4: adupe o gbogbo omo Nigeria baba Ekiti le ngba lori eto yi baba eje nbere bere yi ka lawon eyan tori ki se ilu bini kan na tin gbo wa lowo lowo bayi won gbo wa lori gun merin agbaye bawo na o se rin ona won na gba ti won fi kan yin lara gan
5: o nkan to kere pupo ni ki won pe wa ni ori number ti a fi sita
6: 08155 787027 08155 787027 08155 787027 27.
4: Baba se number yi se o valid
2: ben
4: gbogbo
2: ko
4: si sata n pe yin te ni gbe eyin fun ra yin na le
2: fun ra number to dodo temi gangan ni
4: yen o de eyan mo Nigeria mo fa wo so ya fun yin pe te ba ti pe number yi yo wole e ba mi pe le kan si
6: 08155787027 08155787027 08155787027
4: Eba mi daruko yin le kan si gbogbo
2: gbaju anisegun ibile awon ilu ma ka tawon eyan ti ma ni baba ekiti eye meji oki nje die
4: eye meji oki je die baba ekiti o le ba mi ki gbogbo mo Nigeria
2: to ni bi ki bi te ti lanfani lati gbadun eto wa adupe lowo yin o lagbara olohun olohun ni fa esan se yin gbogbo number ta ti visit ta ba ni ibere kan abi meji te fe bere te ba de ni imaran te fe je ka gba yin e pe number ta visit a ma da yin lohun e se o a tun wa rira
4: to oluseyin asafe baba yo ba loruko temi mo ki gbogbo yin o etite fi ngo wa oni di ni agbara olorun e ni lugbadi aisan eyin pe baba ekiti lori gbogbo bo ba se nlo gbogbo e patapata olorun oba mi ni o si gba asakoso ko ni baje fun yin o igba miran latun mo pade nje ni loruko gbogbo awon alase ikanni ta wa yi ni emi oluseyin asafe ti gbogbo eyan pe ni alasafe baba yoruba nki yin wipe o dojo mi ojo re o da
7: Hello, sen gbadun adaba.
8: Mo gbadun adaba.
7: Mo gbadun adaba.
8: Mo gbadun adaba.
7: Mo gbadun adaba.
8: Gbogbo wa na gbadun adaba.
9: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi. Ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe ko le mu oko lo oko mo ni. O se suke suke, da towo re le ni. Oda, se kon sun lo ni.
10: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 aba make sure. Koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode. 24/7 aba make sure. Ko lo tin nu rara. O ka gbo eyin didun, ara riro. Afo gede gede do ti ara danu. Logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fun tedun gba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oru

0: tó bá súnmọ́ ni wọ́n kì í rí ẹlòmíì ò lè wa kwalẹ̀ nítorí ìṣòro ojú yìí ni ìṣòro ni kẹsẹ̀ ni ó máa wú bàǹbà ká fọwọ́ tẹ̀ kó jì wọnú kó tún jáde padà tàbí kó máa rẹni dẹdẹ láti nú bàbá ń jánà bàbá kéré wa wà ládojúkọ continental guest house àkúrẹ́ 08164122777 àìsàn kò ní fara wa ṣe bùgbé o.
1: Bàbá kéré wa dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kéré wa ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ arẹra ṣẹ̀kọ́sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipipi má lè gbẹ́pẹ́ má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kéré wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí ó máa sọ bí tí nǹkan lù gọ́sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kéré wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀
0: 08164122777
1: bàbá kéré wa wà pé mi débẹ̀.
2: Live it. My fault.
3: ADABA.
2: ADABA 9. Adaba.

0: Iwayo.
1: Ẹgbẹ́ oríyé sọ́kẹ̀.
0: Oh yes sir.
1: Ẹyẹ nu ọ̀nà.
0: Bẹ́ẹ̀ni o.
1: Kí ajumagbe sọ́kẹ̀.
0: Oh yes sir.
1: Ẹyin lẹ̀kọ́ ayẹ́ra.
0: Bẹ́ẹ̀o.
1: Kí ọba ògo.
0: Yes sir.
1: Kí o wọlé wa.
0: Bẹ́ẹ̀ni o.
1: Mo kéde.
0: Kábíyèsí o.
1: Ẹyin tí a fọ sọ́kẹ̀.
0: Kábíyèsí o.
1: Èní ni kò dọ̀la.
0: Adániwáyé.
1: Epe.
0: Yes sir.
1: Asasi.
0: Kábíyèsí ọlọ́run.
1: Ìjákulẹ̀. Àmúbọ̀. Orí burúkú. Àìrìnà. Àìlówó lọ́wọ́. Àìrà láàánú. Ó yá wá jọ́dẹ.
0: Bíkẹ́.
1: Máa jọ́dẹ.
0: Àbẹ́.
1: Máa jọ́dẹ.
0: Àbẹ́.
1: Máa jọ́dẹ.
0: Àbẹ́.
1: Máa jọ́dẹ.
0: Àbẹ́.

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ̀nfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dùndùn létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: ọmọlọ́dẹ.
1: Ǹjẹ́ a tún lò fún tèmi?
0: Àìsí kò fọṣẹ.
1: A tẹ̀ lò ó. A lagboro ṣàṣàkà lò ó.
0: Ọmọlọ́dẹ.
1: Ọmọ tuntun abẹ̀jẹ̀ lójú.

0: bàbá mi àbẹ́ńjà gbogbo ìlú ìtàpá.
1: Ló ní ẹ máa bọ̀.
0: Ẹ ń bà yín ní mọ́ lọ mọ́ ara.
1: Ọmọlúọdẹ.
0: Bàbá mi àbẹ́ńjà ẹ káalẹ́ o.
1: Irinterindo, ọmọlúọdẹ.
2: Ọmọlúọdẹ.
1: Irinterindo.
0: Bí bàbá mi kábíyèsí apéjú ti ìlú ìlú péjú Èkìtì.
2: Ọpẹ́dá ọpọlọ.
0: Ẹni tí bàbá mọ̀ tí ìsùn torí bí ẹ̀fọn bá ń kọrin onílé kan kì í sùn. Ọba láti gbogbo ìlú ìlú péjú Èkìtì náà Lékìtì Stéètì lọ́hùn ẹni kan mọ̀ tí ìsùn. Òun forúkọ yín kí gbogbo eré adé ìpínlẹ̀ Èkìtì. Ọba alá ìlú ìlú péjú, mo fi bàbá, mo forúkọ yín kí gbogbo àwọn èjìgbàlẹ̀kẹ̀. Mo fi gborúkọ yín náà kí gbogbo àwọn ìwà àrẹ̀fà mẹ́fà gbogbo àgbáyé. Ìwà àrẹ̀fà mẹ́fà tí ń bọ́ bá ṣèlú. Bí abiyamọ bá pọnmu ọ̀sán, ìwà àrẹ̀fà mẹ́fà ní pọnmu òru. Mo kí yín ẹkú àpèrè, àpèrè ò sì ní bàjẹ́ gbogbo ìlú péjú o. Bàbá mi àbẹ́ńjà gbogbo ìlú ìtàpá, ẹ̀yin rédíò yín sókè jẹ́ kí lé bíi mẹ́ta kan mọ́ gbọ́.
1: Ọmọlúọdẹ.
0: Ǹjẹ́ bójú bá ń rọ̀ fún tèmi ẹyẹkẹyẹ kì í ké.
1: Ọmọlúọdẹ.
0: Dẹ́yìn ká ọmọlúọdẹ, ẹyẹ àgbà tún gbòde fún tèmi.
1: Ìmọ̀.
0: Ẹyẹ àgbà náà là ń pè lẹ́yẹ àjẹ́.
1: Ipò o, ọ̀pọ̀lọ wa.
2: Ọlọ́gbọ́n.
0: Ẹ̀yin ìyá ẹ mọ̀ bínú pé mo kàn lákọ ọmọ yín lérí bàtà, ẹ mọ̀ bínú ọmọdé ní í ṣe mí o.
2: Tó o já wa ẹ̀sìn.
0: Ajá ẹ̀sìn ni mí, ń etí ìmọ̀ gbó. Àgbò ìsín ni mí ẹ̀yin ìyá ń etí ìmọ̀ kàn.
1: Ọmọlúọdẹ.
0: Ọmọdé ìsín ni mí ń kọjá àgbékọ̀rùn lọ́gbìnrinlé ọdẹ o.
1: Ọmọlúọdẹ.
0: Ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́. Bàbá àwọn èèyàn kan bí oore ọ̀fẹ́ tó bá wá fẹjọ́ mi sùn yín lọ́nà àyídá.
1: Ṣé láwùjọ?
0: Ẹ sọ pé ẹjọ́ mi àre.
2: Ẹ̀ṣà Yorùbá ò ní ìparun láéláé.
0: Orí bàbá dọmọ àgbàdo papọ̀ mọ́mọ kábà ọmọ ọkà bàbà pọ̀ ọmọ ọkà bàbà ní máa ń pọ̀ jọmọ àgbàdo lọ.
2: Àgbàlẹ̀ tí ọmọdé rà ó.
0: Olúborí fún tèmi mọ́ lọ mọ́.
2: Olọ́mọ ìbá mẹ́rẹ́
1: lórí. Mo tọ́ tèmi tìrẹ́ bò.
0: Tágbé nìkan ní ń borí láwùjọ ọ̀dàrú ibi tí mo gbà gúngi nù.
1: Ṣé ni.
0: Tàlùkò nìkan ní ń borí láwùjọ ọ̀kọ́sùn. Mọ́ lọmọ ti lékèlèké nìkan ní borí láwùjọ ọ̀kẹfun.
1: Iṣẹ́ kò pọ̀ sí ni.
2: Iṣẹ́ kò pọ̀ sí ni o.
0: Bí agbára ẹfun ṣe lágbára tó agbára èédú ní ń borí agbára ẹfun.
2: Pàtàkì jẹ́ wọ́n fẹ́.
0: Bí agbára pupa ṣe lágbára tó agbára èédú ní ń borí ẹfun ní ń borí aṣọ pupa sì ní ń borí gbogbo wọn. Mọ́ lọmọ ó bọ́ sí pé àbí ń bo ni mo tún gbà wọ. Bí èèyàn bá ti gba tọ̀dọ̀ tó mo gún olúbùnmi dé rí afẹ́fẹ́ bí èèyàn ó ṣe mọ́.
1: Àkátúgbò lórin jáde.
0: Ẹ̀yin àgbààgbà tí mo bá ń wájú ìbá yín fún tèmi.
1: Irinterindo.
0: Mo ṣiṣẹ́ létà gbà fún tèmi bọ́mọdé bá kọ̀ tó lòun ò ṣiṣẹ́ létèmi òun ló mọ̀ o.
1: Ọmọlúọdẹ. Mo fọ́ sí ìṣe yìí tán.
0: Lórí ètò yín ètò wa ètò ìrìnkèrindò ọmọ babọlúọdẹ ògún bì yí níbi tá a ti mọ ń sọ̀rọ̀ nípa ẹranko àti bí nípa síkíọ́rítì bó o là á ṣe ń gbélé ayé. Mo kí yín gbogbo Òǹdó, mo kí yín gbogbo Èkìtì, mo kí yín gbogbo ìpínlẹ̀ Èkó, mo kí yín gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́, mo kí yín gbogbo ìpínlẹ̀ Kwara, mo kí yín o tó fi wọ gbogbo ẹ̀yin tápà lọ́hùn mo kí yín. Gbogbo ìpínlẹ̀ Ọ̀sun mo kí yín o, gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ mo kí yín. Pẹ kú alẹ́ ẹ kú etí ìgbọ́ ètò ìrìnkèrindò ọmọ babọlúọdẹ ògún bì yí tìlú ẹ̀tàn ayégbájú Èkìtì Kwara. Rí pepele kọ́ ògùn yín ṣíre o, ìdí mobìnrin ṣàfojúdi.

0: ẹranko tí a pè ní ọ̀gẹ̀ tá a tún pè ní alágbàrínré òun náà ni unicorn lédè ìbò. ẹranko yìí ìlò ẹ̀ pọ̀ dáadáa ọjọ́ mẹ́jọ láàmọ́ sọ nípa kan bá a ṣe ń lò ó. awọ ẹ̀ ó ṣe é lò dáadáa fún àṣírí ọlá pápápá. àpọ́nlé ń tẹranko ọ̀gẹ̀ nínú gbó àpọ́nlé ń ti tèmi o. wọ́n á tún mọ lò ó ẹrù ẹlẹ́rù kúkú lọ̀gẹ̀ ń rù. kí bí ó ṣe ń rù fáwọn kan nínú oko kan wà náà.
1: ọkà sórí ire.
0: ẹ̀gbọ́n gbàgbé ẹṣin inú oko ni wọ́n ń pè é. bí ẹ bá fẹ́ pa ẹṣin inú oko lẹ máa ń pè é. ẹṣin gbọ́dọ̀ bomi lójú kẹ tó pẹran kò tí a pè ní ọ̀gẹ̀. bí ẹ bá ti lè bomi lójú tí ẹ ti sun ẹkún tí omi yín ti bọ́lẹ̀ kẹ tó lùbọn sí tó sì lè dúró ó ti tàn. kò sí problem ẹ sì lè jẹ.
1: indomie ẹgbẹ́ ìtẹ̀síwájú lẹgbẹ́ wa.
0: ẹranko tí a pè ní ọ̀gẹ̀ ó máa ń rẹwà dáadáa ìwọ ẹyọ kan náà ni máa ń ní òun náà náà máa ń pè ní alágbàrínré ìwọ ohun a lè yọ ìwọ ẹ̀ wọ́n máa ń dọ́gbọ́n àwọn nǹkan kan sínú ìwọ náà fún lílò ó dà bẹ́ẹ̀ ibi tó bá ti tẹ̀ èèyàn lè bu iyẹ̀pẹ̀ ẹbẹ̀ kẹ́pọ̀ mọ́ nǹkan kan kẹ́ wàá máa fi fọ ẹsẹ̀ yín tẹ bá fẹ́ jáde agbára. kò sí pé wọ́n ń dẹ nǹkan sójú ọ̀nà pé wọ́n ń ṣe nǹkan kan àwọn nǹkan kan bẹ́ẹ̀ àmọ́ pírọ́bìlẹ̀mù kan wá wà o. bí ẹranko ọ̀gẹ́ bá kọjá ìgbà tó ò ṣe tó bí 20 ìṣẹ́jú ẹ lè rí ojú ẹsẹ̀ ẹ̀ mọ́ ẹ lè rójú ẹsẹ̀ ẹ̀ mọ́. mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbádùn ètò yìí ó dùn mí pé àkókò ò fẹ̀. ẹ mọ́ gbàgbé nípa ẹranko tí a pè ní ọ̀gẹ̀ yìí wọn a máa jẹ́ o bẹ́ẹ̀ bá ti lè rí pa. tí ẹ bá ti lè rí pa aláboyún a máa jẹ́ ọmọ tó ti bàlágà a máa jẹ́ eléyìí tí ò tí ì bàlágà a máa jẹ́. ẹ fẹ́ sọ́ngbọ̀wọ́ ètò yìí ẹ fẹ́ ran kò fòsì lọ́wọ́ aláàjì àṣírù ìbàdàn mi ṣọ̀gọ́ nílé níyọ̀ lọ́wọ́ máa jẹ̀gbínjẹ̀ kára wọn bàbá mi bàṣírò òyìnbó ọlọ́kọ̀ ọlẹ̀ ó tọ́jọ́ mẹ́ta. ẹ fẹ́ ran ètò yìí lọ́wọ́ ẹ fẹ́ ran kò fòsì lọ́wọ́ ẹ fẹ́ pè mí fún MC ní reception ẹ fẹ́ pè mí níbi òkú àgbà ẹ fẹ́ pè mí ẹ fẹ́ ṣe surprise package fún àwọn mọ̀lẹ́bí yín tó fẹ́ sọjọ́ òbí. ẹ pe nọ́mbà mi a lè wá a sì lè bá yín foni ránṣẹ́ gbogbo ẹ̀ náà la máa ń ṣe. ẹ ṣe o 081-6351-8351 081-6-6-5-385 ó dẹ̀ jẹ́ 091-52-45-24-22 091-52-45-24-22 ìgbàkigbà tẹ bá ti pè èmi náà ni màá gbé mtn ni 081-6351-8351 ó ní whatsapp mi bẹ ẹ bá pè mí tí mi ò tètè gbé dàbí tí nọmbà ò lọ ẹ bá mi ẹ jẹ́ á sọ̀rọ̀ ní whatsapp. ẹ ṣé o ẹ ní kú mi ò ní kú àjíjọ fàìkú dẹ́gbẹ̀ra nàìjíríà tí ń dùn yìí yóò dùn dọ́dọ̀ wa lágbára ọlọ́run.

0: ma ẹ gbàdúrà ẹ pẹ̀lú ìbínú ta nínú mọ̀ ń bí tí n bá ti rẹ́ rìn.
1: Who is understanding at my last
0: hour? Tó fẹ́ kí n máa fọjọ́júmọ́ sunkún.
1: That's why I'm going to be weeping every day.
0: Olúwa ṣe ìdájọ́ ikú fún.
1: Olúwa jẹ́jẹ́ mi dẹ́.
0: Ta ló fẹ́ máa rí mi nínú omi jẹ́?
1: Who is telling me tears every day?
0: Ẹ̀yin abiyamọ ẹ gbàdúrà yìí. Ta ló nínú omi jẹ́ ló ti fẹ́ máa rí mi?
1: Who is telling me tears you want to see?
0: Jáde lọ.

0: Shine a light. Sọ pé gbogbo tó kóra jọ lọ.
1: Aṣọ ta jáde ajé ti.
0: Ẹjẹ rẹ ni lórí.
1: Yáni ńlá bọ́bá dẹ.
0: Yàmà ayé. Ẹjẹ
1: rẹ ni lórí.
0: Adúlá Dáfídì.
1: Dáni sà dáni lẹ́bí tó
0: pọ̀. Olùkọ́ fún mi ní ẹ̀rín lórí àwọn ọ̀tá.
1: Ṣé kí n láptọ̀ ọgọ́ máa ẹni mi?
0: Lórí ọgọ́ máa ẹni mi.
1: Dáni.
0: Kí n lẹ́nu ọ̀rọ̀
1: lórí.
0: Lórí
1: hapun
0: lórí ọ̀tọ́ bá mi
1: jẹ́
0: ẹ̀fún mi lẹ́nu ọ̀rọ̀ lórí ọ̀tọ́ bá mi
1: jẹ́
0: ẹ̀fún mi lẹ́nu ọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ lẹ́rìn lórí àwọn tó ń bá mi jẹ́ àwọn tó ń bá ògbó mi jẹ́ ẹ̀jẹ̀ lẹ́rìn lórí àwọn tó ń bá ayé mi
1: jẹ́
0: ẹ̀jẹ̀ lẹ́rìn lórí àwọn tó ń bá ayé mi jẹ́ ẹ̀fún mi lẹ́rìn lórí. Wà náwó ẹ̀ sọ pé ìbùkún tí mo ti sọnù olóore tí mo ti sọnù aláàánú tí mo ti sọnù láti January ẹ padà wá
1: ó
0: máa kígbe sókè àwọn eré tí mo sọnù opportunity tí mo sọnù láti January padà wá oyo. Padà wá. Gbogbo ayé tí ayé dá dúró. Ẹ dìde padà. Ẹ dìde padà.
2: Orúkọ mi ni Ọlọ́run fẹ́ lórúkẹ́. Ojú Ọlọ́run lókè ọ̀tọ́rìtì gà. Láìsí ẹ̀ta wá síbi láìsí ẹ̀fá gbàdúrà. Ní ọ̀lọ́ mo fẹ́ ní ọjọ́ àjọ. Mo ti bá yàn yọ tí màmá yàn máa kó. Ṣé pẹ̀lú náà máa kó. Tó mo ṣe wá délé lọ́jọ́ yẹn nípàdé tó parí ní láìsí ẹ̀. Ọ̀kọ̀mọ́nàgbà wá pè mí. Ó ní àdé ṣe rẹ́dì fún lọ́dún yìí. Mo ní Ọlọ́run tó yìí ti àṣẹ. Mo ní màlúmọ̀ àwọn olú àṣẹ. Bí gbogbo fún Ọlọ́run December 14 la ṣe rẹ́dì fún ètò.
3: Ẹyin àtọkọ.
2: Bẹ́ẹ̀ ni ọkọ mi.
3: Ẹ ti ṣe wẹ́dì tẹ́lẹ̀.
4: Ọkọ wa ṣe wẹ́dì.
3: Ìyá.
4: Ó ti di ìyàwó.
3: Bó lẹ ṣe jó.
4: Ẹjó. Ẹni lọ́jọ́.
3: Ẹjó gan. Ẹjó gidi.
4: Lọ́jọ́ Ayọ̀. Ẹjó.
3: Ẹjó kan.
4: Ẹjó Ayọ̀.
3: Congratulations. Ẹ lẹ ti bí ogún ọmọ tán.
4: A ti bí mọ tán.
3: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣayẹyẹ rí ẹ máa ṣayẹyẹ.
4: Àmì Jésù.

0: ẹ sọ pé ẹ̀yà gbára
1: ṣe
0: dá mi dúró lójú ọ̀nà ògo ẹ yalulẹ̀ odi níwájú mi yalulẹ̀
1: ẹlẹ́lẹ́bàlá
0: ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá ẹkẹ́lẹ́bàlá

0: Wọ́tí wàrà pa ń gbẹ́lu lẹ̀ tó ń
1: gbẹ́lu. You that I have your epilepsy repeatedly.
0: Mo ránṣẹ́ ìtúsílẹ̀.
1: I send the message of deliverance.
0: Kí gbogbo èèyàn.
1: Let everybody.
0: Sọ de pé tó bá ti gbà rọ́rọ́
1: wọlé. I told you what I've got that I've
0: got. Kò dání máa bọ̀.
1: Bring them along.
0: Bó o bá ti gbà.
1: If you don't have it.
0: Máa fẹ́ lẹ́yọ.
1: Come, I'll give you.
0: Ẹnìkan ní mi ò lógun náà.
1: Wọ́n tẹ̀lé àdó àpàtó.
0: Prevention is better than
1: cure.
0: Wà á dẹ̀ dìde. Wà á ṣe rere. In the name of Jesus.
2: Ó kọ́ mi ní Ọlálérè Ọláwúyí. Mo wá láti ìlú Èkó. Máa gbọ́ program dáàdì lórí Facebook every day. Tí dáàdì bá ti ní ká ṣe tọrẹ àánú, máa ṣe kò máa ń rówó lójoojúmọ́. Wọ́n ní wo owó tí mo rí yóò tẹ̀mí lọ́rùn tó. Bàbá ní ká bá sórí òkè. Mo ṣe wá sórí òkè ṣe àtọ̀rọ̀ pé alágbára Ọlọ́run tí wọ́n bá padà sórí òkè yìí. Mo ní láti gbé mọ́tò àbíwá yìí. Tí Ọlọ́run bá ń bẹ lórí òkè yìí, mo tẹ̀ fẹ́ dánwò. Mo mú oṣù yẹn jẹ. Mo dẹ̀ ní ₦1 ní àkáǹtì.
3: Ta ló fẹ́ ìyanu òjijì? Ibùn lọ́jọ́ Sunday láti tún wọlé.
4: Yes sir.
3: Mo pàṣẹ ìyanu bù ẹ lẹ́yìn ìpàdé.